0: ojo pitikiti dara pa mo yin yi o e ja dupe lowo oba to ko wa yo lojo gbogbo nigba gbogbo lori awon mo wa ogboro beji beji jo re loto leso feri so fun satani po luwa tu ti gbogbo gbogbo ile re baba re baba ka wo yi beji so ke pariwo go go go go go go go go go baba labi ye mo yin le gbohun re lori afefe yi lọ́dọ̀ ọjọ́ tọ́sí òní ṣẹ̀ṣẹ̀ gbé tọmọtọmọ o ọmọ rẹ òní pọ̀fọ́ ló mọ ẹ lọ́wọ́ ọba kẹdà ní genesis kò ní jẹ́ká yóò fi ọmọ rẹ dé àjẹkúdà o ọba mi ọdún ẹgùtàn ní exodus kò ní jẹ́ká yóò fọ ọmọ rẹ rúbọ ogun olú àlùfọ́ ní leticus kò ní jẹ́kọ́ ọmọ wa ó ṣìrì ọba mi ọwọ́ iná ní numbers kò ní jẹ́ kí iná yóò jó wa tọmọtọmọ ọba mi wòlíì ní karolomi kò ní jẹ́ká fayé bọ̀rún jẹ́ tọmọtọmọ ọba mi olórí ogun nínú ìwé joshua yóò ṣẹ́gun fún gbogbo wa tọmọtọmọ o ọba mi olùdáde nínú ìwé judges yóò tó o sílẹ̀ tọmọtọmọ o dẹ̀ ní rogo ẹjọ́ o ọba mi tó tó yìn nínú ìwé sam kò ní jẹ́ kí orin ọpẹ́ kúrò ní ilé yín tọmọtọmọ ọba mi wòlíì tó tó gbójúlé nínú ìwé samuel kò ní jẹ́ kojú òtì ọ́ o ọba mi olótìtọ́ nínú ìwé ezra kò ní jẹ́ kí olóore ọkọ yìí sí wà tọmọ rẹ ọba tí ń bẹ láàyè nínú ìwé revelation kò ní jẹ́ kó ọmọ sàárẹ̀ ọmọ o ojú ọmọ rẹ ò ní kankísà lẹ́yìn odì ọmọ rẹ ò ní jẹ́ tán ọmọ rẹ ò ní gúnjẹ eru abiyamọ wọn ní sẹbẹ yẹpẹ fún ọ iná ìta kò ní ju ọmọ rẹ wálé o ọmọ wọn ní ṣiṣẹ bàbí ibi ọkọ ẹsẹ kò ní bà tọmọtọmọ ọpọlọmọ rẹ máa jí pẹpẹ sí ìwé láti èrí lọ ọmọ rẹ ò ní di ẹnu arinlẹ ìkàwé ẹnìkà kò ní ká ọmọ rẹ mọkànà olúwa yóò dáàbò bo ọmọ rẹ nílé lọkọ lánàá ọjà olúwa yóò dáàbò bo ọmọ rẹ bíi daniel olúwa yóò wo ọmọ rẹ sẹ bíi namani wàárí ojú rere ọlọrun bíi ti mose olúwa yóò lo ọmọ rẹ bíi ti paul olúwa yóò dá ọmọ wa lóhùn bíi ti elijah àpàmì òróró yẹn àwọn ọmọ wa lẹ́nu bíi ti dáfídì yẹsù yóò tẹlágbàgbé ọmọ wa bíi ti ẹsẹrì olúwa yóò jà fún ọ bíi ti israẹli lọṣẹ rere bíi ti isaac àdúràdé abiyamọ èyí ó yá máa ṣàmì wá dìde báyìí kó káwọ ẹ méjì sókè wà á jẹun ọmọ ọmọ á ṣe fún ọjẹ ọmọ á tọjú rẹ ọmọ á gbé ọdìde ohun tó ọ̀nà kàtọ́ wọ̀ tó ọmọ àmúlé ọ lọ́wọ́ ọmọ á kọ́lé fún ọ á ra mọ́tò fún ọ nílé ọmọ rẹ wà á ṣe yìn tí òòrùn bá wọ̀ òkùnkùn á ṣù òru ọmọ rẹ ò ní wọ̀ lọ́sàn-án gangan àwọn olóyìnlẹ̀ yìí ò ní fò sẹ́lẹ̀ orí àjẹjẹ tó yàgbá tọmọtọmọ bíi tabra a kì yóò kún ọmọ rẹ ní òru èjìká ọmọ rẹ ò ní di ọmọ jàgídíjàgé o wà á rí orí ọ̀fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọmọ rẹ ò ní kọ́sẹ̀ bí ọmọ eli wà á jẹun ọmọ dògbólógbò ọjọ́ rẹ o màmá bàbá ẹ̀ ní máa sọ ọmọ rẹ sọ́wọ́ o orílẹ̀-èdè yóò tẹ̀rí bá fọmọ rẹ o ìṣe joseph kò sojú rákẹ́lì sí ọmọ rẹ aṣojú rẹ ẹ̀yin grandma grandfather genesis 31:40 òtútù kò ní mú ọlọ́run o abiyamọ àgbáyédà kí wọ́n ṣẹ̀mí eléyìí ó ní ṣẹ̀ṣọ́ ọ̀run tipátipá lórí àwọn ọmọ rẹ o wọ́n ní fi gánàmọ̀ ju òkẹ́rù ọmọ rẹ jáde nílé ọkọ̀ òmìnira àfọ̀kọ́gbà ní ṣòfò yẹ wọ́ọ̀lù lẹ̀ ogun gbèdéke ọlọ́run bàjẹ́ lórí àwọn ọmọ rẹ agbára ayé kò ní sórí ọmọ rẹ kodò lọ́dún yìí o ọlọ́run ò ní gbàgbé ìwà àtọmọ rẹ o màmá jẹ́ntu eléyìí wí lórúkọ jésù adé òní sí lórí ẹ̀yìn ọmọ yìí o a fi kẹ̀kẹ́ ogun jóná lórí àwọn ọmọ rẹ lónìí o alleluya wàá yege tọmọtọmọ ọ̀nà àtijọ́ àti ibùkún ò ní dín mọ́ ìwà àtọmọ rẹ ìtìjú ò ní kún ọ lójú lórí ọmọ àlọ́re kẹ́rẹ́kẹ́ kò ní bá ọmọ rẹ múlẹ̀ èpè tí wọ́n ṣe lọ́jọ́ ọjọ́ sí tí ẹni tó ṣe gẹ́gẹ́ ti lọ kò ní mú ọ o ọba tó kọ̀wé tó rú ni lọ́jú yóò pẹ́ tẹ ìwà àtọmọ rẹ sí rere lọ́dún yìí o inú dídùn ní mọ́jú dára inú rẹ̀ á dùn lórí ọmọ rẹ lọ́dún yìí ayé ló dẹ́mi jọ́dí baptist lẹ́gbọ̀dọ̀ wọ́n ní dẹ́mi ọmọ rẹ lẹ́gbọ̀dọ̀ òwe 631 adé ògo ni ewu orí òní firu fúnfún jìyà ìwé òwe 76 ọmọ ọmọládé arúgbó wà á rí àrọ́mọdọ́mọ rẹ o ọkẹ ìṣọ́rẹ́ lábúsọ̀rẹ́ wà á jèrè oore tó ṣe yìí o gbogbo ayé ẹ̀ṣẹ̀ mi ẹ̀ ní ṣọ́rẹ́ dáràn ìbílẹ̀ ọlọ́run ò ní irú sọ́mọ rẹ ẹni ẹ̀ṣù ń gbẹ́nu rẹ kò ní tọwọ́ bọ iṣẹ́ rẹ tọmọtọmọ o jésù yóò jẹ́rìí agbára rẹ lórí iṣẹ́ ọmọ rẹ ọlọ́run tó rìn lórí omi yóò yà ọ lẹ́nu o ọ̀tá dámidámà mú ọmọ rẹ kò ní ráyè nínú ilé yín o mo mọ ibi tí mo máa ká mọ́ lórúkọ jésù wọ́n ní mọ̀nà yàrá rẹ o ọwọ́kọ́wọ́ kò ní jẹ́ ọmọ rẹ lulẹ̀ ẹni tó yọ̀dọ̀ ọmọ rẹ ṣùgbọ́n tó ní kò gbọ́dọ̀ lọ́jìnà yóò wó lulẹ̀ lójijì ojú tó mọ́ nítorí ọmọ rẹ kò ní ríṣẹ́ ṣe lọ́dún yìí o olúwa yóò jà fún ọmọ rẹ níbi tá ayé ti dá ọmọ rẹ lẹ́bi ohun tá ayé bá fi bá ọjà olúwa pààrọ̀ rẹ̀ Oluwa tu won ka o. Ani fi bi wa kan bi la yo re bi ni Olorun ni odun yo. Ani wa iwo sile fa mara yo sege. Alatako go mara Oluwa ko lu won o. Alatako ko ni ko yin Olore si omo re o. Mo mi alako we se mi le yo di dada oro mara ma da yo. Eyin te o ni se ise yin dide. E ma pade ni to fa yin soke o. A ki ba ojo lori ogo omo re ma yo. A ki ba mi jota no ba yo omo re ma jade. Ondan la di bi ta ye so pe ko san de o. O pa doju kini ko ni ba won ebi wa o. Eni ogo re ko ni pada de ni ogun. Eni okere o ni pada de ni lele. Ise owo ti o fe loro so Olorun gbe jade leni o. Ayo ni bodu ije mo lowo o. Ise re dide. Aye re dide. Wa be si lowo. Ipe yin ma re lowo. Iru pupo ori bi yo se anu re. Ilagu ara bi yo re lowo. Gbogbo iye oya e be si se yo to mi. Olorun bi job yen gan. Oya orun bi yen gan leni o. Tani ko ni duro ti omo re lorun. An ko ni le yo ni subu lojiji. Olorun yo gbe omo re nija. Omo re oni bi kan niyan si ore o. Gbagba jojo lu afo loni o. O ku ta de fun omo re ko ni mu omo re o. Gbogbo aye oni bori omo re. Aroko ta baje lori awon omo re. O dana sogun aran si lori omo re loni o. O ni ti bi o je mu omo re. Oro omo re ko ni ruju. Aye oni ro omo re loye o. Eleni ni omo re ma su fofon. Omo re oni je laba pade ni bi o. Ise ogun alayan lo dopin lori omo re. Ise awon alaroka o dopin lori won o. Ise ogun yara okuko baje lori awon akobi. Ise awon alajo bi baje lori omo re o. Ise banuje ile are o ya ko ni dahun lori re. O ni bejo omo wa sun aye o. Eni ko mo bi wa se po wada ko ni po wada so omo re o. O baje loni je orita o ya o baje lori omo re. Ise afinise se o ya ko ni dahun lori akobi re. Omo re o ni foju ko ikokuko o. Ogun ara ile ani ko ni bori omo re o. Kokoro ti nje gba o ya ko pora lojiji. Jegun jegun igba gbogbo lo segun yo segun fun omo re loni o. Ogun ota ikule ko ni bori awon omo re. Oro omo re o ni dira darada. Omo re o ni sina. Omo re o ni di alarikiri bi ke. Omo re ma tegbe aju egbe lo. Eru le baba omo re ko ni wo Olorun o. O tu iseda omo re sile lowo ogun. Ogun ajogun ba ko ni bori awon omo re. Emi agbara kankan pa ye omo re sile. Wa je won omo dojo ale o. Wa baba ta yo senu ale re lodun yi sa. O de ni baba ta fo senu ale wa o. O jagun mo lori omo o mami. Daddy wo ni gbo omo lowo re. O ni taraka ko to je won omo o. O ni lugbadi aisan. O tore o ni fori sogi. Alaru ko ni fo wale ra lori awon omo re o. O kun bata omo re o ni ja. Gbogbo aye ni ko ja bele yo ni somo sikoto. O ni fo omo na legba. Ajalu bi o ni jalu lori omo re. Omo wa ni fokan bale lori omo. Wa je won ayo ni le omo re. O so wi pe o nje omo o ya iwa ti emi lokan. Ila ko ja won lo ni lori akobi to ti gba gbogbo owo lowo re. Loni loni Jesu dasi. Loni loni ila ko ja yan wole lo. Bi won si so akobi do ni ila ko ja be na na so won obi do ni ila ko ja. Loni gbogbo ila ko ja lori akobi re di itan. O ni ri mo. Egun to wa lori awon akobi o dori akobi re o dopin. Egun to ni ka ma le awon akobi kuro nibi ti ajo won wa o dori akobi re o dopin. Egun to fi awon akobi service ro dori akobi re o dopin. Egun to so ojo ayeye di ojo yeye lori akobi o dopin. Egun to so ogodegan lori awon akobi o dopin. Egun to je ki awon akobi le sugbon ka ma ba o dopin. Egun to je ki akobi o bere sugbon ti won de ri pe o dori akobi re o dopin. Egun to je ki akobi re ma se gbogbo kan ninu nira o dori akobi re o dopin. Egun to je ki akobi re ko ma se ko bata fun awon aburo re o dori akobi re o dopin. Jesu Oluwa wa. Gbogbo eniyan ma da ore anu lori awon omo. Lati fi gbe eto radio program yi laruge. Ko wa si ye to le fi ranse o. Ibaje 2000, baje 1000, baje 500 naira. Iwo sa je ki owo re wa ninu eto titoni. Ke owo si waju wa layo lori omo re dale. Olorun baba alabiyamo o. Aye lo wa.
1: Hello, hello prophet. 090 60 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 1-4, Fakeye Emmanuel, Omagbeja, the first bank.
0: Abiyama o.

ajínrere Felicia Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfún ṣetán aníwúrà ìyálóde ìlú Ìbàdàn. Mo ń pè yín sí pé ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM lóòrèkóòrè ní gbogbo ìgbà tọmọtọmọ rédíò tó gbayì tó gbẹ̀yẹ ìkànnì agbọ́mọgbẹ́. Orúkọ mi ni Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfún ṣetán.

0: 89.3 FM, your preferred wholesome radio. Hello, good morning. Here's the headline news on Wells Radio 89.3 FM, your preferred wholesome radio. We're reaching you live from Wells Broadcasting House along Galapagos Avenue, Oliole Estate, Ibadan. I am Toby Obuaje. President Bola Tinubu says the reforms being implemented by his administration across critical sectors of the economy and governance are beginning to yield tangible results. The Nutrition 774 Initiative and 774 High-Level Strategic Board adopts a domestic financing model as a sustainable foundation for nutrition investment in Nigeria, even as Vice President Kashim Shettima directed the remaining 26 states yet to establish state councils on nutrition to do so without delay. United Kingdom Court clears Nigeria's former oil minister Desani Alison Madueke of bribery charges. Joint Admission and Matriculation Board, JAMB, announces that candidates can now print their 2026 Unified Tertiary Matriculation Examination Original Result slips within 2 hours of issuance. National Pension Commission, PENCOM, and National Union of Road Transport Workers, NURTW, plans pension coverage for 9 million transport workers. That's it on the headline news. Join us at 6:30 a.m. on Perspective Unlimited. Also, call or WhatsApp Wealth Radio Newsroom on 091-6893-2000 for any eyewitness account. I am Toby Owoaji. Thank you for listening and God bless you. 89.3 FM, your preferred wholesome radio.
1: Ẹ̀kú ojúmọ́, wọ̀nyí ni àkókò ìròyìn tó súyọ láàárọ̀ tòní láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbọ́mágbẹ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàbí Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn àtúntò lẹ́tí ìṣèjọba rẹ̀ tó ṣe ní gbogbo àwọn ẹ̀ka tó ṣe pàtàkì ní ti ọrọ̀ ajé àti ti ètò ìṣèjọba ti láǹfààní láti máa ṣèso rẹ̀. Àwọn ìgbìmọ̀ pàtàkì tó ń rí sí ètò oúnjẹ 774 lábẹ́ ètò tá a mọ̀ sí N774 ti tẹ́wọ́ gba ètò ẹ̀náwó lábẹ́lé fún ìdókòwò lórí oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà àti gẹ́gẹ́ bí igbákejì ààrẹ Kashim Shettima ti pàṣẹ fún àwọn ìpínlẹ̀ 26 létí ò láǹfààní láti ṣe ìdásílẹ̀ àjọ létò ń bójútó ọ̀rọ̀ oúnjẹ ní ìpínlẹ̀ wọn láti ṣe bẹ́ẹ̀ lẹ́yẹ òsọ́ka. Ilé ẹjọ́ ilẹ̀ United Kingdom ti yọ̀ǹda ẹni tí í ṣe mínísítà tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ epo rọ̀bì Desani Alison Madueke lórí àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìgbàwó ìgbọ̀bẹ́. Àjọ tó ń bójútó ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí JAMB ti kéde wípé kí gbogbo àwọn olùkópa kọ́ lọ máa ṣe àtẹ̀jáde èsì ìdánwò ti ọdún 2026 wọn láàrin wákàtí méjì ìyọ̀ǹda rẹ̀. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ òṣìṣẹ́-fẹ̀yìntì lórílẹ̀-èdè tí a mọ̀ sí PENCOM àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ eléyìí tí ó ń lo òpópónà tí a mọ̀ sí NURTW ti lérò gbà láti gbé ìgbésẹ̀ ìfẹ̀yìntì fún àwọn òṣìṣẹ́ ìrìnkèrindò ọkọ̀ ojú pópó lè tó tó 9 mílíọ̀nù níye. Èyí lọ pé kókó ìròyìn tó súyọ láàárọ̀ tòní. Ẹ pàdé wa láago 8 lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mágbẹ. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ọlọ́run yóò bùkún yín. Àmín.

0: atuma akira wa pe akojumo akojumo akojumo mo ode odunbi mo bo tete lanfani ati ma gbo ikani West Radio vuta ro tuni e ma jire loko ile afarebo jojire nisare be ma jire be mo jire be yo lulufe wa nikani West Radio 89.3 FM te bati jire abuse ma abuse o akiyin pe e to kaabo sore akoto eto agbeyewo royin agbo magbe nikanni West Radio 89.3 FM nibi ta ti ma lori ofe lati ye gbugbo awon akore le eto di koko iwe royin laaro toni ta ma lanfani ati gbo gbugbo yebeyebe to de je pe awon to ba dabi pe o ta koko ninu awon iwe royin o je pe labe eto won mo lanfani lati ma ba wa tan imole si gbugbo e ti o fi ye wa yekeyeke ela anfani lati darapo wa ni ojo opo Facebook West Radio 893 FM fan page awon iroyin on won anfani ati wa nbi laaro ojo toni o iwe iroyin Daily Post a wa nbi pelu re iwe iroyin Nigerian Tribune Vanguard iwe iroyin Punch na o la anfani lati wade toni dade ma lori afẹ ati gbogbo yebe yebe labe to nbe pelu mi ninu kulo ogbeni Olalekan Sunny banki awon omo Nigeria pe oko ojumo
1: eko ojumo atokun eko ojumo eyan rale ore yin ololufe yin adale kan sanle nkin yin laaro
0: e seun bi ogbeni adale kan san ni tin kin ko ojumo temi tope olawole omo baba chaplain MC Nudos ni oruko temi lapabe loko gbo awon lase ati apase kan ni West Radio 89.3 FM ila nkin yin ko ojumo laaro ni oni nla se olohun ojumo owo ojumo iye ojumo eye ojumo iselogun ni o je fun wa o aari na aari lo aari je aari mo ogun aba ti dawole loni ini yo yori si re o ijade wole wa o de ni mekun lowo lase ole ledumare ani jo ni ton wa o ani jo ni ton jigbe lagboro olohun nje ka doju iwe iroyin Nigerian Tribune ni eto jade laaro ni ni itagbangba iwe iroyin Nigerian Tribune yen ni oju ewe keta lati lanfani ati ma wo eleyi to do gege bi akole gadagba gadagba nbe o ye pe Destiny Madueke na so pe won yonda o gege bi ile ejo tin be nile London o se be bo se yanju oro nipa re lori awon esun to ni se pelu gbigba wo ibobe eni eni ti se minister tele ri ohun ni lanfani lati salaye igbese ri igbagbo mi ati awon molebi ni lanfani ati sirowo fun mi o ninu lasigbo irin ajo olodun mokanla hun eba ni ojo we keta iwe iroyin Nigerian Tribune le to bode laaro ojo toni ni oju we iroyin ona mo se lanfani lati wa ni ojo we 15 page 15 iwe iroyin Nigerian Tribune lori ele to ni se pelu eto ibo gomina ni ipile Ekiti ini ajo INEC fesi lede o bi pe se ri ida to le die ni ida metadinlogorun iyen bi 97.1% awon kaadi alalope ti awon oludibo eni won ti lanfani lati gba iyen ni ipinle Ekiti bakana eni eleyi to je ti ile ise omo logo oju ofurufu le ti a mo si Nigeria Air Force won lanfani o lati fi balu bi awon kan le to je ikan pataki fun ti eto idibo gomina ati awon eto idibo mi to fe waye ni ipinle Ekiti gbogbo e gbogbo eba ni oju ewe 15 iwe iroyin Nigerian Tribune le to bode laaro ojo toni bakana ni oju ewe iroyin Nigerian Tribune na ni mo mo si lori ofe lati wa o ni oju ewe keta ni mo tutu wo eleyi to je pe eto abo to me lorile ede Nigeria omo ni pe o mo ti sare gbagiri le o tun ti se be o ti sare koja eleyi to je ti oro aje o gege bi o se je eleyi gan to mumuju laya awon orile ede Nigeria saju eto idibo gbogbogbo ti odun 2027 pe won bere si salaye bi pe ida bi 16 eleyi to je pe ida bi 80 iyen 80% awon oludubo orile ede Nigeria eni esi fi lede o pe won kori si ona ti o to iwe pe wrong direction gan eni won salaye pe orile ede Nigeria ini o korisi o gbogbo gbogbo e ba ni ojowe keta nwe royin Nigeria Tribune le to bode laaro ojo toni ni ojowe keje we royin Nigeria Tribune ini mo tun ti wo eleyi o le to je pe won ni pe eleyi ni awon owo ti wole labele abi ka re toki oko gan torile ede Nigeria iyen external revenue si ti orile ede Nigeria igbe mo ti lanfani lati gbenule bi bilionu kan dola o laarin odun 14 ele to je pe o ti wa sumo afojusun oni 51.04 bilionu iyen bilionu lona $11 dola ele ti banki apapo orile ede gan to fojusun fun odun 2026 ati be ini ajo IMF na no se kilo lori awon bo se tesiwaju lati mo se be pa gbogbo e papo accumulation ton accumulate gbogbo re ini IMF tun la fa lati mo se kilo fun ijoba apapo ni apa ebe gbogbo gbogbo o wa ni ojo we keje iwe royin Nigerian Tribune le to bode na ro ni e je ntara sasa ke tun mu iwe royin mi ni oju iwe royin Vanguard le to bode laaro ni ni ita gbagba iwe royin lori oro to ni se pelu japa japa mo ni o won ni pe awon dokita to tobi egberun marun le la dota 55,000 doctors eni o mo seku fun awon omo ile de Nigeria lati mo toju awon omo ile de Nigeria to le ni oko le ni 100 million o iyan 220 million Nigerians won ni dokita egberun marun le la dota pere in lo seku lati mo toju awon omo ile de Nigeria ege bi won ti salaye oro ipe bi egberun 16,000 doctors lo la afani ati teko leti lo soke okun o to je pe won wa Greenland passion lo sibi ti le ti te o laarin bi odun marun to je pe won salaye ipe le to ni se pelu ti iwosan ti opolo awon omo ile de Nigeria mental health crisis ipe gbogbo e ilomo tun se be ilomo tun baje si to njile si o to je pe ile yaba na ti lanfani ati fesiun na ti fi lede lodun te waju ipe ti arun opolo orile de Nigeria to je pe ko fe le si eni ti o fe ni o nipe bi ida 85 orile de Nigeria gan lo je pe o ti koju awon ike kan to ni se pelu ti opolo gbogbo e gbogbo e ba ni oju ewe karun iwe royin Vanguard to bode laaro ojo toni olohun se anu wa o le to ni se pelu ti alesi madueke na ni be ni ojo keje iwe royin Vanguard to bode laaro ni o le to de je pe e lanfani ati ba ati lati ka ni apa ibe ni oju iwe royin na ni mo ti lanfani lati wa ni ojo ewe keje le logbon page 32 iwe royin Vanguard to bode eni ele wa o le to je pe awon eyan lo nfesi lede o lori oro to ni se pelu ta ni o je gomina le to nbo ni ipinle Kwara eba ni oju iwe kejilelogbon iwe royin Vanguard le to bode laaro ojo toni bakan na ni oju iwe royin na mo se lanfani lati wa ni oju iwe kokandilogun page 19 iwe royin Vanguard ibe ni ijoba apapo ti nda ajo IMF lohun wipe ko si oro wipe a se agbeyewo abi a n gbe igbese kankan o lori eleyi to le se pelu owo ori lori epo ati eleyi to le se pelu ero ibanisoro ijoba apapo fesi o fun ajo IMF eye wa ni oju ewe kokandilogun iwe royin Vanguard le to bode naaro ni eje tun mu iwe royin Punch le to bode laaro ni lele to ni se pelu eto edibo ipinle Ekiti engan ini duro gege bi akole loju iwe royin Punch o ni oju ewe keji lati lanfani lati rika o se je pe gbogbo awon ile ise leto abo na ti lanfani lati ko awon osise won lo si ipinle o gege bi ajo INEC se gbe igbese lati ma ku awon nkan to se pataki feto edibo awon sensitive material si but ina anfani ati mo kari re si ipile Ekiti loni gangan ni o ini ele to de je ile ise olopa ni won ko awon osise le le ti o mo boju to eto idibo bakana ajo abare ni labolo ti a mo si NSCDC awon na tari awon osise won le toto egberun mewa won na anfani lati tari won bota o we ki awon na ki won lo boju to eto idibo ni apa ibe agbe ile ejo ko temi lorun na awon na anfani ati se agbe kale awon ti o mo gbo ejo eto idibo na gbogbo e gbogbo e ba ni oje we keji iwe royin punch to bode naro ojo toni loju we royin na mo se anfani lati wa ni oju we kerin dilogbon iwe royin punch to bode ina ti so pe awon asofin to je ti egbe oselu alatako ina mo se be to fa ke kore to gbomo mo are lowo mo ni o lori gege bi eto abo orile de Nigeria bo ye se be bo mo ti se nbaje si to mo nwo sinne si mo ni o ati pe gege bi ti tariro ta nkola gege bi o tu se npo si orile de Nigeria ti gbogbo nkan tori bo se ri o e ba ni oje we kerin dilogbon iwe royin punch to bode laro ojo toni gbogbo awon ile ilan lajo lanfani lati gbo laro ni eni baji ko ba ji eni toso bi pe agbeyewo royin agbamagbe ti gbera so ni kan ni West Radio 89.3 FM ni oju iwe royin ni oju iwe kejilelogun eni won ni ijoba apapo ti se be da awon kan lowoko lori yiyo owo le to pe ni stamp duty lati owo awon alase ile ise lekan leka ti ijoba e bayin ni ojo we keji de logun iwe royin punch le to bode laro ni ogbona lale kan so ni e ko ojumo le kan si
1: e ko ojumo atokun
0: e seun e je ke amu lati ori stamp duty ti mo ka ken tani pe ijoba papo ti mu idaduro de ba yiyo lati odo awon ile ise leka leka to je ti ijoba
1: e se ba se nbere toto ni ki oluwa olorun darapo mo wa ko ma ba wa lo
0: amen
1: e ki se nkan totun bo ti je gbe ko boju mo ko dara to ki se nkan totun lati tale ti daye ijoba esan si uti lori correct account ṣugbọn ijoba lo se ofin wi pe ki awa mo lu ka mo san si uti lori correct account.
0: Okay.
1: Account ti mi ati yin ile ifo pamọ wa so fun wa ni pari osu wa ni account maintenance fee boya mo ro engine oil si nu account ti yin ni mi o mo ṣugbọn account ti mi won ro engine oil si be wa ni account maintenance fee wa yo frag ti n ba send owo si yin ti mo tari owo si yin lori ero ilujara oni iye tan ma yo stamp duty, processing fee, transfer fee, orisirisi levy la ma ri. Ijoba lo se ofin yan fun awa. Ṣugbọn fun awon won ni pe iro e ma yo. Ejo, se lana rere la ntele Nigeria. Fun di ti o ye yin ti ko ye awa, eni be ka ma san orisirisi duty fee, orisirisi transfer, ninu duty fee yin wa ti yo VAT lori e. Ṣugbọn fun asun won ijoba won ni ko ye ko ri be nje ye ko ri be se ti wa ri be wi pe awon ara bi won kan nirin ti wa ni won mo nkan to da fa won ṣugbọn fun awa oro wa do Olorun se ri pe o ri ba kan ṣugbọn ba se ma n so ninu oro ti wa gbara Olorun ba se n bere toto ni ọ̀rọ̀ yìí kan mi lára ni ìdáhùn ẹ̀jẹ̀ kí n gbàgbé ọlọ́run kọ́lọ́run darapọ̀ mọ́ wa kó máa bá wa lọ kókó ni wípé kí ni èmi ò fara mọ́ èmi ò fara mọ́ stamp duty rárá àti fún ìjọba àti fáwọn ọmọ ìlú mi fara mọ́ ṣùgbọ́n tí ìjọba wá wòó pé ó da kí ló dé tí wọ́n gbé sórí àkáǹtì ìjọba tó gbé àkáǹtì tiwa ló wà á náà wípé kò sún wọn nìyẹn àbí kí ni mo wí ká ló sún wọn ní àtànjọba náà kò dáfà káwọntì ìjọba ṣùgbọn ó dáfà káwọntì ti wa àkáǹtì ìjọba yẹn ta ló ń ṣàkóso ẹ ṣé kìí ṣe àwọn náà ni account ti wale kan ti ma ma yo won se gege bi asaju re se nse ko ju be lo
0: oda eyin ikilo ti ajo IMF ton fun ijoba apapo eti won pe ni IMF prescriptions won se ikilo fun ijoba apapo lori gẹ́gẹ́ bí gbèsè òkèrè ẹgbẹ́ tí ó ń pọ̀ sí àti èlé VAT ojúwò lẹ́yìn fi wò ó.
1: Ẹ ṣe bí mi ṣe máa ń sọ èmi ò lérò wípé IMF àti World Bank wípé wọ́n fẹ́ràn wa ṣùgbọ́n NDM pé kò fẹ́ràn yín tó tí wá ń sọ fún yín pé ẹ ṣọ́ra o nǹkan tẹ́ ń ṣe yìí léwu o ṣẹ̀bí ọ̀rọ̀ yẹn ti fẹ́ bọ́ sórí nìyẹn nígbà tó ọ̀ta èèyàn gan tó bá ń gbarata fún yàn ṣẹ̀bí èèyàn ti jìn sínú ọ̀fìn pátápátá nìyẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ èmi ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Oríṣiríṣi nǹkan ni IMF ti ń kí Nàìjíríà ń lọ sílé lórí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gbèsè tí à ń ya tó ti ń pọ̀ àná alána yìí báyìí treasury bill tí wọ́n sì gbé jáde ó lọ rẹ́kẹ̀rẹ́kẹ́ lánàá alána yìí tí ìjọba ṣoṣí ìyàwó kún gbèsè bí ọ̀rọ̀ àwọn olórin kan wọ́n ní wọ́n jẹ gbèsè kún gbèsè ní Nàìjíríà ń jẹ gbèsè kún gbèsè láìdẹ̀jẹ́ bá àwọn mọ̀kẹ́ta fi ń gbèsè yẹn ṣe. Owó tí a jẹ níta báyìí nígbà táwọn kan jókòó tì í ṣe ń gbọ́ mi o.
0: Àbọ̀yé.
1: Wọ́n ní owó tí a yá ní ọdún mẹ́ta tó bẹ̀rẹ̀ ìṣèjọba ààrẹ tá a wà ní abẹ́ ìṣàkóso ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ọdún mẹ́ta ó ju owó tí Nàìjíríà ti yá fún ọdún márùnléníàádọ́ta ṣáájú ìṣèjọba yìí. Ìbéèrè wa ni pé kí la lè tọ́ka sí ìgboro báyìí pé ibi tó bọ̀ wá wọ̀ rẹ̀ gbèsè kì í ṣe nǹkan tí wọ́n mú ṣe ẹ̀ṣọ́.
0: O ti dòwe òfútù fẹ́ tẹ
1: báyìí. O ti dòwe òfútù fẹ́ tẹ wọ́n ti sọ di góòlù wọ́n ti sọ di wúrà Nàìjíríà báyìí. Ìjọba kan ń gé gbèsè kún gbèsè ni. Nǹkan tó wá ń dùn mí bẹ́ẹ̀ ni pé ẹ ń yáwó tabua. Bẹ́ẹ̀ ṣe ń yáwó tabua yẹn ààrin nǹkan kan tẹ́ ẹ fi ṣe. Síbẹ̀ náà ṣe ń gbọ́ o. A dẹ̀ máa sin ìlélẹ̀ lórí. Ṣé èmi fẹ́ ká ṣe kinní kan ní Nàìjíríà báyìí pàápàá ṣe owó tà ń já ń ta yẹn kò yẹ ká máa yá. Àìnàtàn fúnra wa ló fà tí Nàìjíríà fi ń yá owó. Tá a bá nàtàn fúnra wa owó tà ń pa lábẹ́lé ó tó gbọ́ bùkátà wa tá tún ṣẹ́kù ìyẹn nìyẹn ní ẹ̀bẹ̀ kan. Ọ̀rọ̀ kan wà tí ó ń gbé mi nínú. Tí ìjọba bá gbé treasury bill jáde lẹ́ni báyìí tá a bá fẹ́ ta treasury bill $1 trillion ó kéré tán àwọn èèyàn tó máa ra treasury bill iye tán máa ra yẹn ó máa lé ní $1.5 trillion. Tànà alánà yìí báyìí wọn láǹfẹ́ ta wa ti ọlọ́dún kan yẹn wọn fẹ́ ta $1 trillion nígbẹ̀yìn bẹ̀yìn $1.84 trillion àwọn èèyàn rà tán ta ó ń lọ sí ìlọ́pọ̀ méjì. Nílùú tó jẹ́ pé kíkan tó yan bí eléyìí ọ̀gá àgbà iléeṣẹ́ ìjọba kan tó ń dojú tó fò ìyẹn lórí owó tí èèyàn bá nílé ìfowópamọ́ pé iléeṣẹ́ ìjọba ní NDIC Deposit Insurance Commission. Ó ní wípé ẹ má jẹ́ ká gbà tán àwọn báǹkì kan gbà kan wọ́n fẹ́ kú wọn òkú gbà kan ní ọ̀gbẹ́ni yẹn sọ wípé kí là ń sọ gan. Àwọn ní àǹfààní láti wo àkáǹtì àwọn ọmọ Nàìjíríà wípé 96% àwọn Nàìjíríà pé wọ́n ní 500,000 àkáǹtì. 96% ìyẹn ní ìdá 84% wọ́n ní 500,000 àkáǹtì. Ọ̀rọ̀ tó lẹ́sọ yìí ọ̀rọ̀ bíi 2021 ni. Nísìnyí báyìí tí ó bá ti wọ 99%. Ìbéèrè tèmi wá ń béèrè ni pé treasury bill tí wọ́n ń tà ní tàkùtà yìí treasury bill ṣèkè tí ìjọba ń tà lójoojúmọ́ ó ti wọ́n fẹ́ di ọ̀rọ̀ ojoojúmọ́ lábẹ́ ìṣèjọba bọ́lá mi tìǹbù báyìí. Nílùú táwọn èèyàn ò tí ì jẹun ṣe ń gbọ́ mi ò mú fẹ́ kẹ́ fiyèsí ọ̀rọ̀ yìí o nílùú táwọn èèyàn ò tí ì jẹun ta ló ń ra treasury bill $1.8 trillion lójoojúmọ́. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé èlé tó wà lórí ẹ̀ èlé 20% ni? Ṣé kìí ṣe wípé àwọn tí ẹni tó wà ń di òrò ọ̀rọ̀ mi ò yé ló ń gbowó sí di òrò tó rò ń dówó padà fún? sọ̀rọ̀ mi yé yín.
0: Àwọn yé o.
1: Torí ẹ̀ ń fi 20% lé nílùú táwọn èèyàn tí ìjẹun yóò lóòótọ́ àwọn ará àtàwọn bá wọ́n ń ta euro bond tó ń tà ní dọ́là tó ń tà náírà tó ń tà gbogbo ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ náà ó ti ń gbà fura torí interest rate torí ẹ̀yìn òmúlà káyè dání. Ṣé ìṣe báwọn ará bí yìí fi interest rate treasury fi ń fọ owó mọ́ tó bá sì lè ra treasury bill báyìí tó bá sanwó yẹn sáàkáǹtì yín. EFCC ìwádìí kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ọ̀rọ̀ treasury bill ni EFCC ló sanwó fún mi ìjọba nàìjíríà ló sanwó fún mi kò ṣẹjọ́ lórí ìyẹn ẹ ká máa kíyè sọ̀rọ̀ yìí o torí ó ti ń di lemọ́lemọ́ ojoojúmọ́ náà ń ṣe.
0: Ṣé wọ́n fi ń fún wọn fi ń kówó pamọ́ àti.
1: Alákọ̀ọ́kọ́ ṣé ìṣèwọ́n fi ń kó pàlẹ́ ìṣèwọ́n ṣé ìṣèwọ́n fi ń jẹ́ kó wọn tún máa pọ̀ sí tó treasury bill gbé ju 2% lọ ṣùgbọ́n lọ́dọ̀ ti wá bí 20% ló ń gbé. Ṣé ìṣèwọ́n fi ń jẹ́ kó ara wọn máa ga sí ìyẹn owó tó bẹ̀rẹ̀ àti ìmọ̀ ìpìlẹ̀ iṣẹ́ gan. Ó gbà mí fẹ́ kán tan mí nígbà tó ṣẹlẹ̀ nìyẹn o ṣùgbọ́n ó wù mí kán tan náà wò díẹ̀ àwọn olóra treasury bill yẹn. Wọ́n ń wá látò kèrè lóòótọ́ ṣùgbọ́n àwọn olóra lójoojúmọ́. Àárọ̀ òkèrè gan ti máa fura tó bá ti lọ síbi wọ́n ta ojoojúmọ́ náà ta treasury bill. Kí ló ṣẹlẹ̀ wọ́n ṣe nǹkan wọ́n ṣe treasury bill bí eléyìí báyìí. Wọ́n ṣe bọ́ ṣe ń ṣe lábẹ́ ìṣèjọba eléyìí ó gbà fura.
0: Ẹ̀yin ẹjẹ́ a tún wo eléyìí tí èsì fi léde wípé àwọn owó tí ń wọlé láti ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Nàìjíríà àbí ti ara treasury bill náà ló jẹ́ kó wọ $1 billion sí láàrin ọdún mẹ́rìnlá tó jẹ́ pé ó ti wá ń súnmọ́ $0.04 billion ti CBN tó ń fojú wò.
1: Ilé-iṣẹ́ tí ilé-iṣẹ́ ìwé ìròyìn ẹ̀ má dàrú pẹ̀ nífẹ̀ẹ́ burúkú ẹni ẹlẹ́nìjẹ́lẹ́ rẹ̀ ṣùgbọ́n ìwé ìròyìn tó kọ kí ní ìjáde yẹn àṣẹṣẹ́ wà nǹkan tán kọ. $1 billion tó ń sọ yẹn láàrin ọ̀sẹ̀ méjì 14 days ní kí ṣe
0: 14 years
1: 14 days ni wọ́n fẹ́ kọ́ tọ́lá di 14 years láàrin ọ̀sẹ̀ méjì sẹ́yìn $1 billion kún foreign reserve. Ìjọba ní target pé ní ọdún yìí o 51 point kinní kan ni foreign reserve máa dé. Ṣẹ́wọ̀n ọlọ́run ṣẹ̀ṣẹ̀ mú wọn báyìí ni ní ìwé tèmi ọlọ́run mú wọn dẹ̀ ní lóòótọ́. Torí nígbà tí nǹkan ṣẹnu re tó wepo lọ sí 115 tó gbẹnulé 120 àmà àǹfààní ẹ̀ ayáwó kiri bí elépè náà ni láàárọ̀ ìbọn ti padà sí 77. Ṣùgbọ́n 77 yẹn gan ìjọba gan ṣe ń kófà $12 lórí àgbà kọ̀ọ̀kan. Torí àfojúsùn wọn ni bí 64.9 ni màá tabarẹ̀ ọ̀kan. Ṣẹ̀mọ̀ ogun ti àwọn tó gbógun tó àwọn tí wọ́n gbógun ní wọ́n gbógun ti ra wọn ní Middle East. Amẹ́ríkà àti Iran wọ́n ti jogun mí báyìí. Wọ́n ti tọwọ́ bọ̀ wí aládéhùn pé àjà àmú. Owó ìgbóyin ti ń já wálẹ̀. Ó ti wà ní 77 báyìí. Ṣùgbọ́n bí ọ̀sẹ̀ tó lọ yẹn ó ṣì wà ní bí iye ti kinní kan. Òun ló ṣe fún wọn ní sàárà $1 billion yẹn. $1 billion yẹn ẹ̀mí nínú ìwòye tèmi o iye tí à ń nàtọ̀ fúnra wa gan ó yàtọ̀ sí nǹkan tí ẹ̀ka máa nàtọ̀ fúnra wa iye tí nàìjíríà pa nínú ìwòye tèmi ó yẹ kí foreign reserve ti gbéra ju gbogbo nǹkan tó ló wà yìí lọ ọ̀rọ̀ mi ò yé ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀tọ̀ tún ni ìyẹn kókó tèmi ń sọ ni pé kì í ṣe wípé wọ́n ṣe nǹkan ọ̀tún kan. Ọ̀rọ̀ mi ò yé owó orí epo náà náà ń dà sórí ẹ̀ ṣùgbọ́n nǹkan tèmi ń sọ ni pé ṣí foreign reserve lórílẹ̀‐èdè fi ń yan gan ni àbí industrialization. Owó tà ń sọ yìí orúkọ yẹn gan tètè ṣàpèjúwe tàn foreign reserve JP Morgan lamẹ́ríkà lówó yìí wà.
0: Kì í ṣe orílẹ̀-èdè
1: yìí. Àwọn fi owó yẹn wọ́n fi ń yá ara wọn lówó nílùú tiwọn. Ilé-iṣẹ́ ń gbòòrò. Ọ̀rọ̀ mi ò yé yín. Ṣùgbọ́n ní bíbá yìí ilé-iṣẹ́ ń ṣánkú. Sórí wá pé à ń gbé owó tiwa a lọ fi ń gbé orílẹ̀-èdè lórílẹ̀-èdè lórí sókè. Tí orílẹ̀-èdè tiwa dẹ̀ ń jìn sínú ọ̀fìn. Ẹjọ́ ṣàmọ̀ nǹkan tá à ń ṣe. Ẹ gbé wò yìí wá èmi ò ní gbà àwọn kan máa ń sọ̀rọ̀ yẹn ṣé mọ̀ tán ti sọ̀rọ̀ kan létí àwọn Nàìjíríà ti sọ́dọ̀ òótọ́ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ní gbígbẹ̀ bọ́rọ̀ kò rán ni wọ́n ní government has no business in business ìsọkúsọ ni. Government business ni kòkó àwòsù yẹn tí ọba yẹn fi kọ́ nǹkan tó kọ́ yẹn. Government business ní CH. Government business ní Liberty Stadium. Government business ní NTA. Ó gba àwọn ilé ìtura tó ń kọ́ káàkiri inú àyẹn. Government business ní gbogbo ẹ̀. Ẹ gbówó yẹn wá sí Nàìjíríà ẹ̀ tẹ̀ fi dá nǹkan sílẹ̀ kó gbàmìyàn ṣiṣẹ́ kó lè máa pèsè nǹkan. nkan temi so niyan ki se gbe ke fi ma gbe orilede mi lori soke tori owo ofowo pe owo ni te ba gbe owo yen so orilede ti yin a do owo fun yin si ṣugbọn orilede to wa yen seyin lo do owo fun aba amọ lu won e ko ma ja awon alase wa ni fun je
0: oda ele ti won ni ebu ifoko Dangote mu adiku te ba owo epo pẹlu 75 naira kí ni ká túmọ̀ retí
1: ṣe
0: ó yẹ kí owó ọkọ̀ wálẹ̀ kó owó oúnjẹ
1: ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí ibo ti ń lọ sí bí 17 náírà torí kùrùkẹ́rẹ́ amẹ́ríkà àti trump àti iran ó ti lágbára 17 kíní kan ló wà ṣe ń gbọ́mí ohun ẹ lọ wádìí ẹ̀ Dangote dẹ̀ ń gbé epo jáde láti inú ẹbu fọpo ẹ̀ ní 625 naira ẹgbẹ́ abẹ́dẹ̀ hàn 625 naira ló ń gbé epo jáde láti inú ẹbu ìfọpo ẹ̀ nísìn yìí náà báyìí ó ti padà sí 17 kí ní kan dọ́là sí yẹn èlò ló mú jáde àtọ̀dọ̀ tí ẹ̀ 1,175 naira nígbà tí owó tó ń ra epo ti fẹ́ súnmọ́ ara ti fẹ́ kanra wọn lẹ́yìn tó já wálẹ̀ ní 1,175 yẹn kó tó di pé ó já wálẹ̀ ó ń tà ní 1,250 ó lóun yọ 75 naira kúrò lórí ẹ̀ ó dẹ̀ tà ní 1,175 àwọn tó máa ń bú mi pé fi Dangote lẹ̀ ọlọ́run fi Dangote kò ní mí lára àwọn tó ní lára gan ló ti ní kan fílẹ̀ yìí ọ̀rọ̀ bọ́rọ̀ àwọn yẹwà ṣe máa ń ṣe òye mi ẹnà gbàmọ́ àfẹ́ràn àwọn tó ń fìyà jẹ wá àwọn ìdẹ́ máa ń sọ kálẹ̀ ibù fọpọ́ wá ṣiṣẹ́ ní kálẹ̀ ibù fọpọ́ èmi wà lẹ́yìn pé kí nàìjíríà ní ẹbù fọpọ́ tiẹ̀ ẹ má ṣì mí lọ ṣùgbọ́n ẹbù ìfọpọ́ kọ́ ló máa jẹ́ kó owó epo wálẹ̀ nígbà tí nàìjíríà ò lẹ́bù ìfọpọ́ kankan àárín epo ní 125 naira kì í ṣe pé látọ̀dọ̀ àwọn alátúndà o àwọn tó ń tà á lé epo gangan ọ̀rọ̀ mi ò yé kì í ṣọ̀rọ̀ dílà kì í ṣọ̀rọ̀ warehouse kì í ṣọ̀rọ̀ kìnìkan nílé epo gangan à ń rà ní 185 naira àdẹ̀ lè po fọpọ́ kankan gbà yẹn tìjọba ni o taládàáni ni o àti wálé ẹbù fọpọ báyìí ìjọba kọ́ ló ní ṣùgbọ́n ẹbù fọpọ ní orílẹ̀ nàìjíríà tó wà ó dẹ̀ ń gbọ́ bùkátà àwọn nàìjíríà lórí epo ọ̀rọ̀ mi ò yé epo dẹ̀ ń lọ fún 1,300 ẹ̀ ká máa pe orí wa padà wálé pé kí gangan ni wàhálà wa ṣé rìfáínẹ́rì ni àbí àti ìjọba àti àwọn tó ń ṣe nǹkan epo kò ṣepo tó ń kọ sí wa fẹ́ ń di ọ̀rọ̀ mímọ́ nǹkan tí ó máa jẹ́ kí epo wálẹ̀ lálàkọ́kọ́ ni pé kí ìjọba ni lọ́kàn wípé kí owó epo wálẹ̀ tí ìjọba bá ni lọ́kàn pé kí owó epo wálẹ̀ nǹkan tó máa ṣe oríṣiríṣi ni ẹ di ọ̀rọ̀ mímú mi fẹ́ sọ lẹ́nu rẹ̀ èmi fara mọ́ subsidy kí wọ́n kàn rí wípé wọ́n fi jalè ni kẹ́nikẹ́ni má dẹ̀ sọ wípé subsidy ò ṣe é ṣe láì fi jalè irọ́ ni
0: tí wàá ṣe é dá padà mọ́ báyìí
1: tó bá fẹ́ dá padà lé ní wàá dá padà nílẹ̀ tó mọ́ lé ní wàá dá padà tó bá ṣẹlẹ̀ pé ẹ ṣe subsidy bẹ́yẹn pé ẹ fẹ́ máa san owó lórí epo ìjọba láti rí pé àwọn nàìjíríà ló ní epo fọ́dẹ̀ láti jẹ àǹfààní epo wọn ẹ gbé epo fún wọn Dangote ni o kódà bó ṣe ẹbù fọpọ òkèta èmi ń fẹ́ kàn gbé fún Dangote ṣùgbọ́n ìyẹn máa dúró lórí pé iye tó fẹ́ pa lórí ẹ̀ wọ́n pè ní refining margin pé ẹbù fọpọ rẹ̀ epo rọ̀bì rẹ̀ èlò ló fẹ́ gbà láti bá wa fọ́ tó bá fún wa níye tí ó da ẹgbẹ́ fún tó bá ṣe bó ṣe máa ń ṣe bó ṣe lórí cement ẹ má bínú o ọ̀rọ̀ tèmi ni ọ kárabalẹ̀ di àmọ̀lú ni ẹgbẹ́ pinnu lókè tayo lọ fún ọ̀dà ìdápadà wálé nkan to ma je kara de ilu lo ka emi lara
0: oda
1: se dangote ba fe tirin pelu ba be kara de ilu ka jo ko worin to ba wa lori bo n fe ma gbe ga bo n se n gbe ga yi ni emi o ni fe se koko ni
0: gbe 75 naira won ti ka nkan
1: so ku so da ni ninu woye temi ko fe si ato nu ati tinubu ni oro to wa leyi
0: oda ibi ade on ti da ehin e je ka menu be le ka to ko ni ti oro aje le to je pe won ni Nigeria correct account ti surplus pe o ti gbenu si iyen pe boya awon ile to wa lori correct account lo si bi 46% lati 46% o ti bo si pelu ida merin o tu le pese pese die to ti lo si bi billion merin
1: 4.98
0: okay. billion dollars
1: oh, okay
0: e ba yin na e tori gbogbo owo ati percentage kan da
1: gbogbo ati correct account ati
0: ji gbogbo e mo ra won
1: e se nkan ti won so bayi ni pe nkan ti iye nkan to wole ati iye nkan to jade kuro lori Nigeria ni orile Nigeria ti nkan to jade ni Nigeria ta ta soke ta to wo e ba ti poju owo nkan to wole lo wa ni trade country yen ti wo current account ni yen
0: okay
1: yen ni pe won ti fi nkan sowo sita ju nkan to wole lo
0: okay
1: nigba ti ose iko ni kini yen jade ose to lo ni kini yen jade nigba ti mo wa wo nkan ti won ko si inu àwọn kan tí a tà síta mo kàn bú sẹ́rẹ̀ rí pé àwọn ará bíi wọ iṣẹ́ wọn rí wọn fọpọ lọ àwọn nàìjíríà ṣeré gbogbo aláwọ̀ wípé crude oil ni nàìjíríà ń tà nígbà dangote ti bẹ̀rẹ̀ ti ẹ̀ yìí ó ń ta aviation fuel náà tó ń pè ní A1 jet A1 fuel àwọn kan pè ní A1 jet fuel oríṣiríṣi ni. Crude oil ọ̀tọ̀
0: okay.
1: refined petroleum product ọ̀tọ̀ petrochemical ọ̀tọ̀ ṣùgbọ́n orúkọ kan wà tó kóródó wọn pọ̀ tẹ́bí tó wà pẹ̀lú orúkọ yẹn ẹ̀ẹ́nì mọ̀ pé òun náà ń pè ṣùgbọ́n tó bá lóye mọ̀ pé òun náà ń pè bẹ́ẹ̀ wọ́n pè ní mineral fuel ọ̀rọ̀ yóò yé
0: wọ́n ti kó owó ẹ̀ pọ̀ sábẹ́ mineral fuel
1: bẹ́ẹ̀ ni nǹkan tá a fi ránṣẹ́ síta yẹn ṣẹ́ǹdọ́ mi ìdágbó fẹ́ tó rúgbọ 100 yẹn orí mineral fuel ló wà àti epo rọ̀jù tààràtààrà tí wọ́n ti ẹ̀tí fọ̀ rárá pẹ̀lú ìtí dangote ti fọ̀ dangote ló ń gbé aviation fuel síta jù nínú àgbáyé báyìí gbogbo ẹ̀ tó bá dẹ̀ máa ṣí náà wọ́n á kà máa rọ owó tó wọ nàìjíríà ni kàṣù ò tí ì gbẹ tán débi bọ́ fẹ́ máa gbé jáde kòkó ò tí ì kòkó april ni april mi kòkó jáde kò tí ì gbẹ débọ́ fẹ́ máa gbé jáde ọ̀rọ̀ mi ò yé ti first quarter yẹn bẹ́ẹ̀ yẹn kò sí agricultural production bẹ́ẹ̀ tó bá wá di second quarter june tàbí tó bá máa parí ìyẹn bíi july august náà máa gbé rìpọ́tì tiẹ̀ jáde ẹ̀ wá rí pé agricultural produce ó ti pọ̀ ń bẹ́ẹ̀ náà tó lọ lọ́wọ́ wọ́n ń gbé wọ́n ń gègé yẹn pé kódà ibi tó jẹ́ pọ̀ dé nàìjíríà àti ń fi agricultural produce ránṣẹ́ síta ẹni tí ò bá lóye kò ní yé ọmọ bá nàìjíríà ta ni kò sí kíní kan kò sí kíní kan pépépépépépé ìyẹn kò tán ń tà síta rọ agricultural produce kóró kaṣú nàìjíríà ló ń ṣe kaṣú tó pọ̀ jù lọ ọ̀rọ̀ mi ò yé kóró kaṣú yẹn náà máa tà síta àti kóró kòkó àwọn yẹn máa gbé e lọ wọ́n á fọ̀ padà àwọn àdàpadà sí nàìjíríà kóró làwa fi ránṣẹ́ ìyẹn kóró kaṣú tí wọ́n máa dápadà láti dẹ̀pà kaṣú nut òwe àti lọ bí 20% ọ̀rọ̀ yóò yé kòkó láàrin Côte d'Ivoire àti Ghana àti Nàìjíríà ẹ ti ń rí bí 80% àwọn tó ń supply kòkó ní gbogbo àgbáyé ọ̀rọ̀ yóò yé o ẹ lè gbé igi kòkó kan kó wù ní germany láéláé àti nàìjíríà àti ghana àti kòkó àti ivory coast agidi ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn fi máa rí $8 billion lórí kòkó lọ́dún kan germany tí ò gbé igi kòkó kan ṣe ń gbọ́ mi àwọn dẹ̀ ní kòkó trade $56 billion lọ́dún kan nígbà tí kòkó wọ́n ti koko ko won ton ta $10,000 nba yen se nbe mi o o ma ra $10,000 ton ba ti for ton ton so di chocolate so di bar so di rishi rishi o ti di $50,000 alo ejo ta lo da wa lowo ko ti o je ka ma so awon kini yen di sweet tu de ka ma so won di chocolate bar tu de ka ma so won di sponge cake awon ko ti mi fe gbo pore de mi ta se ta ni yen se ti omo kan ti wa si mo owo ti eyin ba fi ranse sa awon lebi ni Nigeria oro mi oye but America but ajubri to wa ni Spain to wa ni ijoba ti da ogbo epo mo ara awon kan ti
0: owo le
1: ni yen owo ti Nigeria pa me pa nta iya to de wa no balance of trade at the balance of payment balance of trade ni ijoba n lo fun kini yi tele de awon kan to se koko to be ni oju opo oro aje iyen ni balance of trade balance of payment won kin si yen marara tori owo ti boda kan fi ranse si ya e ni Nigeria owo ta kan ranse si Nigeria iyen kan joba ṣugbọn ni se ijoba ile won ti amẹka se ba se yi gbogbo e mo current account le gbogbo e ti wole gbogbo ti wole won wa gbe wa ngogo bi economy ti nda economy ti ola se so we economy nda on paper ṣugbọn pele ko ta foju ko oju ri o economy nla na si ni won mo nkan tan se kan fọpọ lo awon se re ni olorun ade da won olorun ada fun olorun abi won lejo
0: oda ibi e pari re si un na ni aje ke atumun iroyin mi be ba se yin se agbeyewo iroyin ago magbe ile lanfani lati gbo ni kan ni West Radio 89.3 FM awa ni oju opo Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page kade igbonu ti oselu gẹ́gẹ́ bí wọ́n ti múra sílẹ̀ fún ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì àti iléeṣẹ́ elétò ààbò gbogbo iná ti ní àǹfààní láti máa sa gbogbo ipá láti rí pé ààbò tó dáńtọ́ wà ní apá ibẹ̀ wọ́dẹ̀ sí àfilédè oyè àwọn olùdìbò léyìí tó jẹ́ pé ti láǹfààní láti gba àwọn káàdì ètò ìdìbò alálòpẹ́ wọn níbẹ̀ ìmọ̀ràn yín fún àwọn olùdìbò nípínlẹ̀ Èkìtì àwọn olóṣèlú àti ìjọba àpapọ̀ tó rí dórí àwọn òṣìṣẹ́ elétò ààbò àjọ inec náà wọ́n nílò ọ̀rọ̀ lẹ́nu yín ní apá ibẹ̀ ká tó tẹ̀wájú.
1: Ẹ ṣé àwọn tèmi kókó fẹ́ bá sọ̀rọ̀ jù ni àwọn tó ń gbé ní Èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Ok àwọn ará Èkìtì.
1: Bẹ́ẹ̀ni. To wa n le lọwọlọwọ ba o le ma je omo ilu Ekiti o le je ara ilu Ekiti awon to se an gbe ni Ekiti o le dibo ni ilu Ekiti lọwọlọwọ ba yi awon le mi ko fe ba soro oro ti mo de fe ba won so ni pe ki won jo nitori tolohun ni ojo Saturday otun laye kan tu yaya ki won bo star ki won lo dibo e te ma dibo fun yen won lo wa o ṣugbọn mo fe ki won je ki won gbe igbese ti àwọn aláṣẹ a fi mọ̀ wípé ní òtítọ́ àti ní òdodo ọ̀rọ̀ ìlú orílẹ̀-èdè Nàìjíríà ó káwà mọ́ ọ̀dún lára ọ̀nà kan tí a dẹ̀ fi lè jẹ́ kí wọ́n mọ̀ wípé ó káwà lára ní pé kí a jáde dìbò àti jáde dìbò yẹn ẹsẹ̀ ọ̀tún lágbé yẹn

0: Tan lara.
1: Eko ka ti lara. Iwosan ka dokita lara. Olosilu lo oselu ma ka lara.
2: Ori ise enu.
1: Ise eniyan. Gbogbo dokita lo fe je ki awon eyan ba si ile iwosan ta ara ba se bakan bakan. Sugbon gbogbo wa la mo wi pe ki ise gbogbo ile iwosan la le lo. Fun si isi agbo ni ruidi. Oro mi oye. Bene ni ile iwe pore kereke. Sugbon te ba bi lagbaja te gbe ta mo do. Ah. Omo mi o le lo si ilewe bye ilewe na na pe be na ni oro oloselu je gbogbo won lo fe ke se ta won ke dibo fun won eyin le wa ni lokan wi pe eleyi mi le se ti e ibi to wa nbe ni pe ka so ma le se ti e tori pe eya to ti wa abesin to nse ibi ti wa la be ti de niyan sugbon ta ba duro lori pe a le se ti e tori pe ninu woye temi ko koju osun won se nkan to buru nbe oro da won oloselu lata ko yen sola ni yen oselu wa nbe sugbon te ba wo daada o to oro wa nbe won ni awon gba are ni yanju bibe ki are ni agbe kale olosu mefa ko kede e fa awon Nigeria yi pe laarin osu mefa yi o a ma kuro ninu ajaga ninu koto ta wo yi ki se pe ikede osu mefa lasan ilana ti a fe gbare ta fi ma dekun iwa ibaje eto agbo ti o duro re yi re o le ma le kede gbogbo etan fa awon Nigeria sugbon so de bi pe o ma yi awon Nigeria ti o de ni pa ise to fe se lara se mo oro eto agbo lura se ko la sa lohun ni tori awon te fe gbedo se tako te ba ti so fun won wi pe ni ago mejo o awon loju ado loro si ibuba won se wa duro sibe sugbon je ko yi awon Nigeria wi pe ibi ti awon ara bi wa re ona ta le gba mu won re oro mi oye sugbon akoko ati igba to ma lo mu won yen bo fi yen sowo e sugbon so de bi ma fi yi awon Nigeria wi pe ti obe ni ba rin bi ile ileoto kini ma je rodo lo mu mi yen wala maniyan lo ti maniyan lo si yi nkan táwọn èèyàn sọ ni ibi tó ṣèlú ti wá gbilẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ pé nílùú òyìnbó náà kì í ṣòṣèlú ni ibi tó wà lè ṣe láàrin oṣù mẹ́fà yẹn kókọ́ kó fipò sílẹ̀ ọ̀rọ̀ mi òye ìdí kan péré ni màá fi níbi kí ààrẹ yọ kó má kọ́ ìfipò sílẹ̀ àyàfi tó bá lè ṣe kankan kan tó wọn àti ṣe tí màá bá lè jọ máa lọ ṣùgbọ́n Bọ́lá Tinubu kúrò ń bẹ́ sẹ̀tí máa bọ́ sí bẹ́ẹ̀ mi fẹ́ àyàfi táwọn méjì bá náà fẹ́ máa lọ lé ní ìbáyé màdúdọ̀ọ́pẹ́ ṣùgbọ́n sẹ̀tí máa lẹ́yìn Bọ́lá Tinubu ọlọ́run ní jẹ́ nínú ìwòye tèmi o nǹkan tí màá fi níbi kí Tinubu má resign nìyẹn ṣùgbọ́n kálá méjì jọ ń lọ ní safe journey kọ́lọ́n pa ara wọn mọ́.
2: Ìgbẹ́jọ́ àwọn ẹ̀sùn lẹ́yìn tí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rí Yaya Bello lẹ́yìn tó ń kojú ló jẹ́ pé ìgbẹ́jọ́ ọ̀hún ọmọ tó bọ́nà míì yọ gẹ́gẹ́ bí ẹni tó ní kó wá jẹ́jọ́ gbé
1: gbẹ́jọ́
2: tako kòrìṣẹ́ ó ṣe é ṣàlàyé ò pé ìdá àádọ́ta àti ìdá ọgọ́ta nínú àwọn owó tá ẹ̀ ń sọ̀rọ̀ yìí gan-an ló jẹ́ pé ó lọ sínú àpò ìṣúná iléeṣẹ́ tó ń pawó lábẹ́lé fún ìpínlẹ̀ Kogi ó dàbí pò tọ̀rọ̀ ló sọ ó tẹ̀ ìbò tọ̀rọ̀ ẹ wá ní kí n wá mọ̀ tako yẹn.
1: Àfikọ́ lọ ń darí jí wa Nàìjíríà bí tọ́gbọ́ Nàìjíríà dé lánàá yẹn ọ̀rọ̀ méjì ló jẹyọ lórí ọ̀rọ̀ Yaya Bello ọ̀rọ̀ méjì dẹ̀ lẹ́wẹ̀ ọ̀rọ̀ yẹ̀yẹ́ ni. Alákọ̀ọ́kọ́ wọ́n ní ó ṣe ilé kò ṣe ilé ọ̀rọ̀ mi ò yé ẹni tán gbé wá sí ilé ẹjọ́ pé kó wá jẹ́jọ́ tako pé owó ìjọba ló fi ra lé ó ní kò sí àrídájú wípé owó ìjọba ni àbí ló fi ra lé ẹni tí a gbèfọ́ba gbé wá sí ilé ẹjọ́ pé kó wá sọ̀rọ̀ bí ìjọba tako Yaya Bello kan tó sọ nìyẹn o ọ̀rọ̀ mi ò yé pé kò sí àrídájú wípé Yaya Bello fowó ìjọba kò gíra lé Làbújá ó ní àbẹ̀rẹ̀ ọlọ́run. Èkejì wọn ni wọn lúwó kan pópó wọn lúwó kan pópó ṣe tax kò ṣe tax ní Kogi wọn ni gbogbo ẹ pátápátá ni ìbọ̀dá yàyà palẹ̀ wọn lẹ̀ ẹni tí wọ́n gbé wá lánàá oníkẹ́má wo oníkòdọ̀ rí bẹ́ẹ̀ o pé 60% yẹ lọ sí ọ̀dọ̀ kogi pé 40% lọ sí ọ̀dọ̀ consultant pẹ̀lẹ̀ fẹ́ múyọ̀ yánú yẹn ṣẹ̀pé nǹkan tó yẹ káwọn lọ́ọ̀yà ẹ̀ máa ṣe ni lọ́ọ̀yà ìjọba wa ń ṣe báyìí àwọn èèyàn wá bèrè pé kí ló fa kan bí lè bá ìtòrí ọlọ́run gbogbo àwọn tó yẹ kẹ máa mú wá àwọn tó yẹ kó máa tako ni ṣẹ̀mọ̀ wọn nípò sanwó skul ọmọ ọdún kan sílẹ̀ fọdún méjìlá síwájú àbí wọn ti bàkan bẹ́ẹ̀ nìkan wá sílé ẹjọ́ rí tí yẹn ni pé kò sí àrídájú pé owó ìjọba náà fi sanwó skul àwọn ọmọ yẹn ẹni tí ìjọba dẹ̀ gbọ́ bá sílé ẹjọ́ kó wá tako yẹn nìyẹn ẹlẹ́jẹ̀ à ń bèrè pé ṣé ẹjọ́ lẹ̀ ń ṣe yí wa àbí àbíra nù ṣé nítorí bó ti wà nú ẹgbẹ́ òṣèlú ààrẹ lẹ ṣe ń ṣe nǹkan bí lè báyìí ẹni tó yẹ kẹ ti parí ẹjọ́ ẹ̀ tibẹ̀tibẹ̀ kẹ ti gbàgbé síbi ẹjọ́ kó ti máa ṣe fàájì kán máa jóúnjẹ ọ̀fẹ́ kó máa sanwó ilé ọ̀rọ̀ mi ò yé orin ìjọba tó bá ń sọ̀rọ̀ gbèlẹ́sẹ̀ wípé kò dẹ̀ sáìdájú kankan bó ṣàìdá o 110 billion dẹ̀ ti lọ sórílẹ̀ èdè làwà yìí àwọn nu ọlọ́run náà.
2: Eléyìí tí àjọ ICPC náà tó sọ̀rọ̀ ṣègbè gẹ́gẹ́ bí El-Rufai ti wà ní àhámọ́ ẹbí ẹgbẹ́ ṣe lọ ṣe bẹ́ẹ̀ ṣe ẹni tí ó mọ̀ ṣe bẹ́ẹ̀ jòrò lórí ọ̀rọ̀ láti ilẹ̀ Amẹ́ríkà ojúwò lẹ́yìn náà tún fi wo ká tó mọ lọ sí ẹ̀ka ìpolongo ọjà.
1: Ẹ ṣeun àtọkùn. Ǹjẹ́ ṣé ó yẹ kí wọ́n bi El-Rufai ní àwọn ẹjọ́ kan? Èmi lérò pé ẹ̀kan bí ní àwọn ẹjọ́ kan torí bí gbèsè ìpínlẹ̀ kaduna ṣe fò pàápàá jùlọ gbèsè òkèta bó ṣe fò lábẹ́ ìṣèjọba ẹ̀ ó kọjá àlàkáyè ó ṣe kan ó ṣe méjì nígbà tó jẹ́ gómìnà ṣùgbọ́n owó tí wọ́n yá yẹn àti owó tí wọ́n ń pa àti owó tó ń wọlé lápò ìjọba alábẹ́lé pẹ̀lú ti allocation gbé wọlé àtàbújá yẹn kò jọra wọn lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó wà ńlẹ̀ nínú ìwòye tèmi o so fúndì yẹn ó yẹ kí wọ́n ba sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n tí a bá wo nǹkan tó wà ńlẹ̀ yìí ẹ rí i pé nínú ìwòye tèmi o ẹjọ́ kọ́ ni wọ́n ń ṣe ọ̀rọ̀ mi ò yé ẹjọ́ kọ́ ni wọ́n ń ṣe nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ọ̀gbẹ́ni ṣáàlù yẹn ẹnu ẹgbẹ́ ọ̀rọ̀ òun ta kò jọba ká fi ẹ̀pamọ́ síbi kan kó máa wọ̀ kán bẹ́ẹ̀ bí mi ṣe rọ́rọ̀ yẹn nìyẹn torí gbogbo ẹ̀sùn tó fi kàn kò sí ẹ̀sùn ìpànìyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ò yé kò sí ẹ̀sùn mo fẹ́ fipá gba ìjọba ń bẹ̀ àwọn yẹn ni ò wà available àwọn yẹn ni pé o ò lè máa tilé wa máa jẹ́jọ́ ṣùgbọ́n nǹkan tá a fi kàn ó kówó jẹ kòkòwó jẹ wọ́n gba bílíọ̀nù bá kówó jẹ ìjẹ́ nǹkan tẹ́nìkan lọ́ọ́ máa ṣe ni ọjọ́ tó yẹ kí wọ́n dájọ́ bẹ́ẹ̀lì ẹ̀ wọ́n kàn ti gbẹ́jọ́ tuntun mí dìde ni tọ́wọ́n ti fẹ́ gba bẹ́ẹ̀lì yẹn wọ́n kàn ti gbẹ́jọ́ tuntun mí dìde ni tọ́wọ́n ti fẹ́ gba bẹ́ẹ̀lì yẹn gbẹ́jọ́ tuntun mí ó ti wá di ṣebí ọba alẹ́ kánò ọ̀sẹ̀ ti di méjì báyìí nasarawa nkìṣe nasarawa state nasarawa nílùú kánò lòún jẹ bẹ́ẹ̀ o sanusi lamido sanusi ó sọ̀rọ̀ lánàá báyìí ó ní pé ètékéte níjọba ń ṣe lórí ọ̀rọ̀ El-Rufai pé tẹ́wọ́ fẹ́ ṣẹjọ́ ẹ̀ ṣẹjọ́ yẹn sọ̀sán ẹgbẹ̀rẹ̀ ẹjọ́ lórí ìkẹtẹ́ ló ṣe gangan ọ̀rọ̀ mi ò yé ṣùgbọ́n ẹgbẹ́ ẹjọ́ tako ṣe ẹjọ́ yẹn gangan kó lọlé ẹ̀jẹ̀ kó lọlé òṣèlú lélẹ̀ yìí bóun rẹ̀ fara wọn ìgbà tí àwọn èèyàn El-Rufai náà máa gbébí sẹ́ àwọn tọ́jọ́ ń ṣòṣèlú nínú ẹgbẹ́ òṣèlú adc wọ́n ti kébe kíbe kíbe kíbe àtikú ti sọ̀rọ̀ david mark ti sọ̀rọ̀ amechi ti sọ̀rọ̀ peter obi gan sọ̀rọ̀ nígbà àkọ́kọ́ tó gbóná kúrò ní adc pé eléyìí o ẹjọ́ kan lẹ fẹ́ ṣe yìí kálẹ̀ ẹjọ́ lẹ fẹ́ ṣe kò sọ tó máa ní kẹ má ṣẹjọ́ ṣùgbọ́n kò jọba fẹ́ ṣẹjọ́ àbòsí lásán ni ẹ̀ ń ṣe kí ó rẹ̀ pé nínú ìwòye tèmi ọ̀rọ̀ tó ń sọ yẹn ó mú yẹs ọ̀rọ̀ mi ò yé nígbà táwọn èèyàn kan náà tún máa gbèbè sẹ̀ nígbà kan rí sí orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n lọ gba lobbying firm kan káwọn yẹn fi sun àwọn aráalé amẹ́ríkà wípé ìjọba wa ò ṣe nǹkan tó tọ́ nǹkan tó yẹ lórí ọ̀rọ̀ ìdájọ́ bí wọ́n kàn fi àwọn iléeṣẹ́ ìjọba ní ẹ̀ka ìgbógun ti ìwà ìbàjẹ́ wọ́n fi ń ja ìjà òṣèlú ni èrè tó fẹ́ jẹ́ ń bèrè tí yé mi ṣùgbọ́n kò ṣe tàbí nìyẹn.
2: ọ̀dà ẹja dókè lọ́hùn ká mú ìkéde àti ìpolongo ọjà nígbà bá padà dé a lè láǹfààní àti ṣe ojú òpólẹ̀ fẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa ńlé láti dá sí àwọn ìròyìn tá a mú wá àti àwọn ìròyìn míì tó jẹ́ pé ó ṣì wà lójúwé ìròyìn láàárọ̀ òní tá a láǹfààní láti tún mọ gbọ́ gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ a wà lójú òpó Facebook West Radio 893 FM fan page ẹ lè máa drop comment yín bẹ̀ kẹ́ tún máa bá wa fọn kálé kẹ́ mọ́ bá wa fọn kakò nígbà bá padà dé látòjú ọjà á lórí ọ̀fẹ́ láti ka gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín lè tó wà ní ojú òpó Facebook àti ojú òpó WhatsApp ẹ má yí kò níkànnì West Radio 89.3 FM. À ń bọ̀ ẹ kú kalẹ̀.

0: ẹ̀sùn bẹ́ẹ̀ pẹ̀lú wa ní ìkànnì West Radio 89.3 FM lórí ètò àgbéyẹ̀wò ìròyìn abúmàgbẹ̀. Ẹ̀yin náà lórí ọ̀fẹ́ láti gbogbo ìkéde àti ìpolongo ọjà yín wá sórí ètò yóò ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Jẹ́ ká ṣí ojú òpólẹ̀ fún àwọn tó ń gbọ́ wa lé 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-33-34-893 ẹtùlé lo 0911-34-93 ẹkú ojúmọ́ o.
1: Akujumo.
0: Yes, sir. Hello. Oruko yin mo le tin pe wa yi.
1: Mr. Bolaji la takale
0: esho. Ese o baba.
1: Baba o.
2: Emi re ni o.
1: Mo le ayo ayo mama.
2: Olorun lo ni ori be sir.
1: Abo Olorun ma da ti lori.
2: Ami atayin na sir tomo tomo taya taya.
1: E wo, o le so ni.
2: Baba.
1: Ife te eyan ni sin le ran bi pe ni mo ti mo ti le da si o ti sunyan bi ka kon soro kon sa lojojumo bi awon lo se lu iya awon to se joba o bi igba to te ko n ta so ni igba mi gan
2: won kuku gbo won gbo
1: ton ba fe se man ti decide le lori o my brother ko ni sun ifun ni reyin sir
2: ami atayin na sir e se baba mi mo dupe sir god bless you sir
0: 0916-893-1000 lojo ko Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page ele lilo 0915-33-34-893 lojo ko WhatsApp ele lilo 0915-499-9893 ẹkú ojúmọ́ o ẹba ayúrẹ́ dòyìn lọlẹ̀ ẹ ti wọlé o ẹba agbóhùn sókè àgbóyìn dáadáa sà látàyé gùn lẹ́yọ̀ ẹ̀ṣẹ́ o.
1: Mo kí bàbá wa tó wà bẹ̀.
2: Ẹ káàárọ̀ sà.
1: Bàbá Ọláyé Pàtàkì.
2: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ kí ètò ọmọdé ní.
2: Àmì àtẹ̀yìn náà sà.
1: Orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹ rí pé Nàìjíríà wà ń bẹ̀ wọn. Ẹ ti ń sọ̀rọ̀ ẹ ní sọ́dánù.
2: Àmì.
1: Bí ààrẹ ti fi jẹ́ sọ tó gbogbo àárín bàbá bàbá tẹ̀ máa ń wá sórí. Sọ́nà ìjọba wa yìí ṣé máa ń gọ́ta àti pé tí wọ́n bá jẹ ń gọ́ tí wọ́n yí padà. Nínú ìwà wọn wá wọn. Ní ti bí wọ́n ti ń dààmú orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹ́bẹ̀ ọrọ̀ ajé ó ti bẹ̀bẹ̀ wọ́n dànà. Epo àríyàn epo wọn gógógó ọ̀pọ̀lọpọ̀ lè ti mọ́tò jáde mọ́. Ìǹtí ilẹ̀kùnrin òkun ti ń dáná oúnjẹ. 2000 naira 2002 ní gáàsì. Bísí táwọn èèyàn fi ń ṣiṣẹ́. 2000 per liter Èyí iná kò rẹ́gúlà kò tí ẹ̀ sí. Kí wàá ní ká fẹ́ ti pé ọmọ Nàìjíríà ń gbádùn ìjọba yìí. Ọ̀rọ̀ ẹrù báyìí tẹ́ ẹ sọ. Ẹ rí pé bẹ́ẹ̀ dábò sàdúkì nígbà ayé Ọbásanjọ́ àti ìgbà ayé Buhari bí wọ́n ṣe dìde ìlú náà nìyẹn. Lóòótọ́ ẹrù báyìí àti àwọn náà wọ́n jọ sọ Nàìjíríà dábò ṣe dà ilé o. Hello,
2: sir.
1: Ẹrù báyìí àti àwọn ìjọba ìlú náà wọ́n jọ sọ Nàìjíríà dábò ti dà yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ wípé ẹ̀sùn ti Áfíríkà ó wà láti gba béèlì ẹ̀ lé lébú ọ̀fẹ́. Ṣé kó pààyàn? Ó kówó jẹ ó yẹ ká gba béèlì ẹ̀ láti túlẹ̀. Ṣùgbọ́n ìjọba mọ̀ọ́mọ̀ fi pamọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ ni pé ó ń gbé ìjọba lẹ́nu. Ẹ sì rí pẹ́rù báyìí ló lọ ìlú orílẹ̀-èdè kan tó lọ ń kàfé fún. Ààrẹ yìí ńgbà náà ń bọ̀ rẹ wọ́n wọ̀.
2: Bẹ́ẹ̀ni.
1: Tẹ́lẹ̀ ìsìn omi àbòsí tí wọ́n fi tó ọbẹ̀ tí wọ́n fàbòsí kó náà rẹ̀ ńgbà yẹn. o ti lupa na bayi
0: eta e se
1: ki a de la dame de arule de wa Nigeria ko mo bi o ti ba ni ta se o te ro to a e ti o ro aborile de
0: eta eta
1: ki ni gbe lo bi ki gbe lo si ti po
0: awon mi wa loju
1: pe awon mo se wa ni akolu awon
2: yes sir
1: wa ni ta di gbe lo go ma so kan ba ni mo bi o ti ti wale ati ko won
0: oda won ti gbo e seun hello e ti wole o
3: olo esoni
2: baba
3: Olé Sonny.
2: Baba, I'm
0: going to
3: you. Miss Abolaji, name
2: I know. I've been okay.
3: Olé Sonny.
2: Yes, sir.
3: Money to come pay by better, right?
2: Yes, sir.
3: President Nobu, but I want to have my bow and even my wife, if I see study. One man saw what I'm fetching for.
2: Ben is added on here.
3: Ah, oh, Lolo.
0: Hm,
3: okay.
2: I can do that.
0: 0916-893-1000.
2: Hello, Etualeo.
0: Ekojuma, sir.
4: Bon, si o ba so won ya won pare ba ma ni ruare pa ni gbe wa ki ti ni o pata pata ni a pare ru bai gbe la ni se ti baba ni o pe o si wole ni primary ni bo bo si wole ni o bi a wa se ni ara so olodun lo mu ru pa e
0: da e seun hello e ti wole o eh o ti re lanfani ati tun wa pe pada 0916-893-1000. That is 0915-333-3893.
5: Lojo
0: po Facebook, West Radio
5: 893
0: FM fan
5: page. West Radio 893
2: FM.
0: Yes, sir.
2: Hello,
5: son.
2: Hello, sir. My chief, sir.
5: Era ka akwa to so lo ya ti fi omo ni la to lo ko papa
2: ka do yes sir
5: mo ki nta eku se nigba gbogbo
2: ise ilu ni
5: sir eku information to nse wa lowo nigba gbogbo
2: ise ilu ni sir yes sir
5: awon to ru lu wa awon ru lu asa o de pe won pin wa je ni won pin wa ka won pin wa je I want to fight on solo to go on fast for you. Oh, my wallet, I want to man, but you pay. If you want part of your list, you must enter, you must do this. Don't buy what you don't bring. I don't want to be a woman, Takura, or I. I want to bring my journey. Everybody, what needs me, I'd better put you up a lot more people. But don't get a dumb move on this. What got a lady? O ja won ni so pe o koda wa ma ni gbogbo eja ti won ba ti wa ko ni ti la won ti nkan kan kere ti tele ma ni to ma fo so ki to ma pariwo no do temi mo ro pe gbogbo awon eyan won yi o kan ton wa je ni I'm telling you the truth e to ba wa di ha fun won ni won ri e to ba
0: Oti ojo opo ni e ma binu 0916893 1000 hello eh oti re o ojo opo ni hello
6: hello
0: yes sir takaro
6: o wa champion
0: yes sir e ko ojumo o
6: ojumo bo ni
0: yes sir
6: olo yi koni
2: honorable Dolly B
6: mo fe bi question ko
2: e go ahead sir
6: se Dangote ni minister of petroleum ni abi arakunrin tin da Nigeria lawo
2: Minister of Petroleum go. Ah, ni should I come back to be Bola Ahmed to Minister of Petroleum. Minister of Petroleum state lani.
6: I got to dictate everything. O yo n de ni ama, ni ti gumina ni ama, boya gumina ti e pa ba, so ma n pe. Je ko nu so gbo commission pa bush mo fun wa. A fi rogun country ya ma fe tubo.
0: Olo, n ja rogo. Lojo po Facebook ha lanfani ati ya nbe lati mu awon ati jise hello
6: lojo ma fojumo
0: akaro sir
7: Adeluko Temi.
0: Yes, sir.
7: Àwọn nígbà tí sọlẹ̀ fún ẹni mo fẹ́ kẹ́yìn
0: nípa
7: sọ́síbì ṣé rí tí bá ààrẹ tí máa dìbò fún tí ìdóngbò yìí wọn ni ààrẹ tí bá máa ṣe ìpinnu pé òun máa dá sọ́síbì padà gbogbo ilé ayé pátápátá náà ti yọ sọ́síbì including developed country wọn náà pè ní social security tí sọ́síbì bá wà tí ààrẹ tó bá kájí ẹ̀ máa ṣe dédé loophole tó ń ṣe nílẹ̀ ló máa dí pẹ̀lú. Lo máa bí pẹ̀lú oyo sọ́síbì olóhùn fẹ́ fi fíìdì rìfáínárì olóhùn fẹ́ fi ṣe rẹ̀ o dàgbàdà kò lẹ̀ o ní èmi ló kàn nísìnyí wọn lọ kí owó fún àwọn gómìnà kébì lọ máa ask my governor àmáyé yẹtùtù àmáyékòdì àmáyékòjà ẹgbẹ́ olóòtú ẹjẹ́ká wáyé ká gba pdp wa ká sọ fara àlú pé ẹ má jà rírú àwọn ilé ìwọ̀n láyé tí ayé kò parẹ́.
8: Hello, Carol.
9: How many trillions
8: do
9: you want to pay? Only 210 trillion, sir. Baba, me, I'm not sure. I'm not sure. I'm not sure. I'm not sure.
8: I'm
9: not sure. I'm not sure. I'm not sure. I'm not sure. I'm not e ma do sir professor ko fun yin sir ni ana enikan se ni epo na ni China epo lo tin ise o won lo ji owo ko gba drive la san lo awon company to fe supply epo si wole si China won gba $22 million o gbe 30 billion ejo oku na da fun lana sir
8: lo se gbo
9: agbo yes sir
8: igba ka ma reform China ni mo to pe e like one pa su bi ati ma ko ni Japan lo reform o
9: bene
8: abe ki gba
9: bi bene sir
0: Hello.
10: Ekaro
0: sir.
10: Mo ki eyin ojogbon ninu kulumbe yan.
0: Eseun.
10: It will be well with you all.
0: Amen.
10: Amen.
0: Oruko yin sir.
10: Ogbeni Ade Olukayode ni lati ko na apaja.
0: Eseun baba.
10: Sherry sir, concerning that 210 trillion. Gege bi awon oloye kan ti mo follow enikan.
0: Okay.
10: Ẹni ti sọ nípa owó yìí ní nǹkan bíi 4 years ago ẹni ẹ jẹ ń pariwo ń pawó yẹn ṣe ló ń fi kí ṣe pé a ò lè ṣàìpé tó yá wọn ná tàbí pé kíní kò yẹ kí ṣe pé nìkan kù property nmdcl ni àwọn nǹkan kan tó náà ṣe àtàwọn kan tó jẹ wọn lówó ẹ ti gbà wọlé kò tí ì farahàn. So, anyone not set up
0: with
10: me? If you have your woman or what I so, yes, sir. So, that people you can meet at the present time, I'm stamped to be corrected. That I know, but I can't look through the podcast and then this year or any other ones.
0: I sure
10: cannot catch a lot of followers.
0: I sure
10: really know, real robots.
0: Thank you, sir.
10: And the possible more don't follow back to back.
0: Okay, sir. Thank you very much, sir.
10: I'm going to go to the house.
0: Hello. ẹ ti wọlé ìpè tágbé kẹrin rẹ ká tó lọ sí ojúòpó Facebook. Hello. Eh, aláǹfààní àti gbọ́ yín tẹ̀yìn bá gbọ́ wa lójú òpó Facebook.
9: Ẹjẹ́ ó sì ṣàlàyé dáadáa lórí owó yẹn. Wọ́n ní pé 210 trillion yẹn. Wọ́n ní pé ojú òpó yẹn ra.
0: Wọ́n ṣe níbi ẹwà ṣàlàyé
9: ẹ̀fọ́. Ìṣe mọ́ proof wọn tí ni wọ́n ti
0: jí. Wọ́n ti fẹ̀sùn kan pé
9: ògbì owó ọ̀hún. Yóò túlẹ̀ ṣe bọ́lọ̀ ti wá ṣàlàyé ara ẹ̀wẹ̀ yẹn.
0: Ọ̀dà ẹja gbé pè yín. Hello.
11: Champagne.
0: Yes, sir.
11: Olóyìntàn.
9: Bàbá.
11: Kẹ́rin, nǹkan tí mò ń wò ni pé àwọn tó wà ní NDC, ADC, kìíní yìí, 99% of them, torí national cake kan fẹ́ ṣe àmì. Wọ́n lọ ń ṣàánú orílẹ̀-èdè yìí. Torí national cake ni ẹni gbogbo wọn fi wà ń bẹ̀, wọ́n yí torí ọlọ́run ọba. Àkọ́kọ́ ní gbogbo ọmọ ọmọ àwọn olùgbòmọ̀ náà wà gbóná sí olùgbòmọ̀ ní ṣe gbogbo ẹ̀.
0: Ẹṣun. Lójú òpó Facebook, West Radio 893 FM fan page. Adéolú Tony Arọ́wọ̀yìn ni apá ibẹ̀ wọn láǹfààní àti kí wàá kú ojúmọ́. Ṣéun Ọládipúpọ̀ lójú òpó Facebook náà Arọ́wọ̀yìn o. Àwọn náà kí wàá kú ojúmọ́ láti agbègbè Gbarimú nílẹ̀ Ìbàdàn ni wọ́n ti láǹfààní láti mọ kí wa ní apá ibẹ̀. Hello, ẹ ti wọlé o.
12: Hello.
0: Yes, sir.
12: Ọ̀gbẹ́ni Adéolú Káyọ̀dé lẹ́ẹ̀kan sí mi.
0: Yes, sir.
12: Ṣẹ́rí, sà. Gẹ́gẹ́ bí ìṣàgbọ́láhàn àti bàbá Akíntúndé yìí máa ń sọ. Ṣẹ́rí, fún ọwọ́ àwọn adarí orílẹ̀-èdè, wọn ò sí àṣà àgbáyé gbádùn wa. Lọ́tàbá pèpè ní ìṣe pé kọ́ wọn yàn jáde. Inú àwọn tẹ̀jọ́ sí ní kìí pé. Kẹjọ jáde ẹ máa bẹ̀rẹ̀ nǹkan bá yẹn. Ẹ máa rí pé wọ́n á ti fi àwọn àmì gọ́ọ̀mẹ̀ntì àti ìsìn láàrin. Wọ́n á ti ṣe àwọn inú ara yín kẹjọ jókòó lọ́rùn yẹn. Ẹ̀yin náà mú ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ yìí nígbà tí bàbá olówó ṣe bẹ́ẹ̀ gbọ́. Inú àwọn tọ́mọ jẹ́ democrat náà tán jẹ́ ìtọ́jọ́ fọkàntán náà ló wí pé ṣe ti ṣàdé agbádá. Ọlọ́run kó gbà wá ní ìgbà.
0: Àmì ẹ̀ṣẹ̀ o.
12: Bẹ́ẹ̀ni Chinese sister.
0: Àmì ẹ̀ṣẹ̀ o. Hello.
13: Ṣé o sà?
0: Yes, sir.
13: Olóyè Akíntúndé ni.
0: Ẹ ṣe bàbá.
13: Ẹjọ́ sà, olóyè sọ ni.
9: Bàbá mi.
13: Àti ẹjọ́ kejì tá a ti ní, àti president tá a ti ní. Èwo fẹ́ wò tó láti jọ́ tá a ti ní wọn. Tó finú fídọ̀ tó fẹ́ ókè o.
9: Ẹ̀sọ̀rọ̀ kánsẹ́lẹ̀ ẹ̀sọ̀rọ̀ president.
0: Bó jẹ́ yìí náà kọ́ṣẹ́
13: rí sáà. Ó fi omi sọ fún ṣílẹ̀ ẹ̀mẹ́jẹ̀ká sọ̀rọ̀ wa jẹ́ àwọn bíbù yìí tá a pariwo dọ̀la ọ̀túnba mẹ́ta. Ìgbàlọ́ ló ṣe èèyàn dé ó ní subsidy is gone àwọn kó subsidy jẹ. Ìsì yìí àti ìrẹ́wọ̀n tó kó subsidy jẹ. Wọ́n náà wọ́n mọ̀ wọ́n. Olóòmà ké refinery fún wa àti ìdí fanari FDC. Àwọn kan wá jáde ó. A ní ẹ̀sùn sọ fún àwọn gómìnà pé ó yọ wọn ló ń kówó fún yín o. Nǹkan tó ń ṣe gbogbo aláǹfààní ìwọ yìí.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ ká dé ojú òpó Facebook ká tó máa lọlé. Àwọn ìpè ó pọ̀ láàárọ̀ òní. Ní ti ojú òpó Facebook náà, àríyá àtẹ̀jíṣẹ́ Alàbá Yusuf, àwọn náà kí wa kú ètò ní apá ẹ̀rẹ̀ láti agbègbè Olómi, ọkọ ìyàwó ẹ̀. Aláǹfààní àti kí wa bákan náà àríyá àtẹ̀jíṣẹ́ Adédàmọ́lá Òkunlọ́lá. Wọ́n kí wa kú ojúmọ́ o. Lélẹ̀ tó dẹ̀ jẹ́ pé wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ wa láti dákun jọ̀ọ́ kan ṣàánú fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìpè ó dàbí pé nǹkan kan kò láǹfààní àti lọ bó ṣe yẹ kó lọ ikú òkè bí ikú. Bẹ́ẹ̀ ni ọmọ ẹyẹ kò láǹfààní àti ké bí ẹyẹ mọ́. Ọmọ èèyàn gan báyìí ó mọ̀ ti fẹ́ máa dún mẹ́ẹ̀mẹ́ o. Tó jẹ́ pé ètò ààbò gan-an ó ń fi wa lápè ní apá ẹbẹ̀. Tẹ́lẹ̀ ni pé àwọn ọmọ ilé àwọn ọmọ wa gan wọn ò láǹfààní láti lọlé ẹ̀kọ́ mọ́. Jẹ́ pé ìbẹ̀rùbojo ilé àtàgbẹ̀ àtọmọ ilé ìwé náà fi lọlé ẹ̀kọ́. Wípé ìṣèjọ ti ètò ọlọ́pàá ìpínlẹ̀ ń gbé tán bá fi lè bọwọ́ lù ú wípé òun gan yóò ṣàǹfààní fún ti ètò ààbò. Wípé bákan náà ètílẹ̀ tó jẹ́ ti ọrọ̀ ajé wa náà that's nothing to write home about nípa rẹ̀ ni o. Pé kí ìjọba àpapọ̀ kí wọ́n ṣàánú wa o. Ní ẹbẹ̀ ni wọ́n bẹ ìjọba àpapọ̀ ti di ká máa rọwọ́ ẹ̀bẹ̀ lásìkò tá a wà yìí o. Adéronkẹ́ Akórédé Ọládélé àwọn náà kàn sí wa lójú òpó Facebook o. Wọ́n ní pé pẹ̀lú àwọn dókítà tá a mẹ́nubà lẹ́ẹ̀kan pé ó ku 175,000 wípé bákan náà kò mọ̀ sí ìrètí wípé àdínkù ipe yo tun wi pe awon oye won gan pe ko tun ni diku nigbati o ba ya o ti awon alase wa ti won ba da si eleyi to jo mo awon lasigbo ati awon isoro ti awon dokita awon ti won la koja lori igbaye gbadun won ni won la fa lati ma salaye ni apa ibe bakan na ni oju opo Facebook West Radio 893 FM fan page atoriti ati sise alagbada da baba tun de seun tan salaye o ipe awon oloselu wa won mo bo se mo mu awon mo kuno mole nigba ti asiko eto bo ba de nsin mo pin face cap mo pin rest mo pin semo mo pin kule ati soko lo je pe won fun won ni aso fun won fila fun won ni resi lati ra odun merin lowo won ni pelu ebi ariwo ati be lo lai ni abo ati be lo ni awon araye ti won se ni apa ibe ni won tun mo korin pe tewa mole leyin odun merin won tun mo korin ori mande ti yin yi na ni alanfani ati wa bakan na ni oju opo Facebook won tun ti ri eleyi o oluosi temi kayode won na ki wa ku ojumo ipe kilode to je pe lo gbogbo igba lo je pe bi oro n bi awase bi ti re ini kini o fe ma ri ni orilede yi pe ko si igbese kankan lati je ki gbogbo e ko lojutu atejise ko ni oju opo Facebook laaro yi Damilola Akinade awon na soro lori eleyi to ni se pelu trillionu ona no tuwo rada 10 trillionu le to ni pe o pora kan ni kan tan na wadi re won ni pe o ye ka gbe igbese to to lori oro to ni se pelu ajebanu lorilede ta ba fe te waju ege bi orilede Konis Iremide Gabriel na kan si wa loju opo Facebook won ki wa pe Olorun ran wa lowo pe Olorun o tu orilede Nigeria se o God bless Nigeria, God bless West Radio. Ami o Sulaiman Sharif na kan si wa loju opo Facebook West Radio 893 FM fan page won ki wa ku ojumo won tun gbe kudusi won gbe fun alagbo lale kan san ni lapa ibe o ati engineer ri na kudosi in le mi gba ni apa ibe o ipe lori oro lori ti alesi madu eke ipe ko gbianju lati se abewo si orilede Nigeria ibi tan pari oro si oye
14: oro ye ni tumo
0: ile tumo e
14: ile ejo ile gesi na ni be ko se kan ti o da lori ile ti won o ni kan ti ye se n ba so Nigeria ko ri bo ha si ile gesi
0: okay
14: won ni ko ma baba ko wa ko ko boju o Nigeria
0: na eni gan ki lo ko won na
14: la ma se ri oro ye ni oro ye ni kiwi
0: eyan dada ni
14: eyan re ni won
0: awon ala kan so le ba dagbere kan jabo
14: e se eyan ara lu mu se ma so awala ni orile de yi e ma ka ko so ile fa awon arabi to kan tan fe niyan aye wa fun awon arekiti ni Saturday lati gba pada lo awon arabi fun do awon Nigeria January odun to nbo aye wa fun lati so en ta fe ko dibo en ta fe ko fi ko bo sori ipo are e gbo ro jade ka ri ba se to lojo yen
0: e da to ba di ago mewa lafani ati pada wa lori eto ijoko ojogbon nibe ti a tun ti ma tesi waju lori oro orile de Nigeria e ma yi ko ni kan ni West Radio lori eto ijoko ojogbon laaro ni a lori ofe lati gbalejo eni ti se asoju to je akowe fun ipolongo egbe osilu ADC ni ipinle Oyo iyan barrister bi pe Adelowo ta lanfani lati ma soro nipa eto isejoba orile de Nigeria ti egbe osilu ADC na ni ase Olorun Eledumare e mo de gbagbe bi pe ikanni West Radio pe ni ale oni to ba de ago mesan ini alanfani lati ku ni ori afefe tori pe a fe se awon atunse kokan ni ori awon ero wa to de je pe ago marun aro la ini a si de pada e mo gbagbe ago mesan ini a pana ni ale oni to de je pe a si de pada ni ago marun ni oro la ibanu je kire to bi oni je ti wa ni ori ogbe sonu bi o se bi omo ma yi ko ni kan ni West Radio 89.3 FM temi tope Olawole omo baba chaplain MC Nudus ni oruko temi. God bless you.

Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kàǹgà gbọ́mọdé, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín, èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ wa, kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.

0: ẹkú ilé iná là ń kárá lé o. Ẹrìn wá ò ní tèrò ọ̀nà. Ló bá tọ́jọ́ méjì mẹ́ta ta ti ríra ẹkú àti iná là ń kíra. Ẹ̀tọ́ kú ilé. Bọ́mi bá balẹ̀ ìrọmí á nípa. Òjò balẹ̀ tá ṣìàṣìà. Ẹ mọ̀ pé òrí òní balẹ̀ kó má rí nǹkan yé. A tún ti gbóyin dé ẹwà Bùtọ́lá. A gbé yọ̀dé ẹwà bù síbẹ̀. Ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tún wọlé dé láàárọ̀ tòní. Ìdé ìdé tá a wá wọlé dé yìí. Ìran àdó ò gbọ́dọ̀ fọ́rọgí inú oko òǹbẹ̀ ò gbọ́dọ̀ rọ́gí àjà. Kú ilé. Ló kọ gbogbo àwọn aláṣẹ àti apàṣẹ ìkànnì West Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látorí olùdásílẹ̀ tó fi dórí àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan. Ìlà ń kíra wa pé a kú ilé ẹ̀ka àbọ̀ torí àkótó ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Akítòǹga akítòǹbẹ̀rẹ̀ àkóyúnú akáṣẹ̀bí akítèwe akítàgbàlágbáwó akídúdú akípupa àṣìbápẹ́tí ọwọ́ àṣìbápẹ́tẹ́sẹ̀ tó dorúbọlẹ̀ láì wòrán tó fi dé pópó lo tán. Àwọn ọ̀jọ̀gbọ́n ti wà ń kalẹ̀ ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ tó ń lọ káàkiri lórílẹ̀-èdè yìí. Ìlàmà ńlá àǹfààní àti bojúwò tẹ̀ jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n ó yànnà ná ojú tán fi wo àwọn ọ̀rọ̀ ọ̀hún. Ẹyin tẹ̀ ń bẹ lé náà lé lórí ọ̀fẹ́ láti bá wa dá sí. Ọ̀jọ̀gbọ́n ṣe ń bẹ nínú kúló ńlọ̀jọ̀gbọ́n ń bẹ nínú ilé. A máa ní àlejò lẹ́nìí bí mo ti sọ lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mágbẹ. Àlejò àkọ́kọ́ aráalé ni. Àgbàlejò aráalé palaraalé ọ̀hún. Nígbà àsìkò bá tó ẹ mọ̀. A dẹ̀ dé ẹgbẹ́ òṣèlú ADC. Àgbàlejò tiwọn náà ìyẹn lẹni tí ṣe akọ̀wé fún ìpolongo ẹgbẹ́ òṣèlú náà. A lórí ọ̀fẹ́ àti gbàlejò rẹ̀ lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ òní. Torí pé a wà nífẹ̀ẹ́ dá yín lágara. A ní lórí ọ̀fẹ́ láti lọ́nú ìtàn láàárọ̀ òní. Kíá lákọ̀ọ́ dọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n. Tàbá ti a kù lọ́dọ̀ ọ̀jọ̀gbọ́n a lè máa dọ́dọ̀ àwọn àlejò lọ́kọ̀ọ̀kan èjèèjì. Bàbá wa ní ṣàn bẹ pẹ̀lú mi ẹ̀bá ń ká ọmọ Nàìjíríà kó ojúmọ́.
1: Yes, e get as e be. Ẹ káàárọ̀ gbogbo ilé. Ẹ káàárọ̀ lọ́kùnrin àti lóbìnrin. Ẹ káàárọ̀ lọ́mọdé lágbà àti ọmọ àti àgbàlagbà. Mo kì yín, mo kì yín, mo yìn yín ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ó máa rí bá ti ṣe o. Ẹ ó sì máa rọ́nà gbégbà. Èmi a máa ṣe ládùúrà yìí pé ayé yín ò ní polúkúmuṣu. Tèmi ni ò dẹ̀ ní bàjẹ́. Orúkọ tèmi ni àmbásádọ̀ Wálé Ẹgbẹ́wùmí Bàbá One Nation. Tọ́ ìjókòó ọ̀jọ̀gbọ́n nìyí. Ẹ̀yin tí ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú. Mo mọ̀ pé ẹ̀yin náà ti wà ń kalẹ̀ láti pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Tó ká sọ̀rọ̀ sókè ni o. Ayé wa ò ní bàjẹ́.
0: Ó sì jẹ́ nìyẹn. Ẹ ṣeun ọ̀jọ̀gbọ́n Wálé Ẹgbẹ́wùmí Bàbá One Nation. Gẹ́gẹ́ bí Bàbá One Nation ti láǹfààní àti kí yín káàbọ̀ sórí àkọ́tọ̀ ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Èmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ Bàbá Chaplain MC Nudosi náà ń kí yín o. Ọmọ ajá ní Mẹlẹ́gbà ní Mínípẹ̀tù Àròdò Abẹ́já Gboro Lómi. Ìyẹn ìlú Òpẹ̀tù Ìjẹ̀ṣà City. Àkèrè finú ṣùgbọ́n yín tún ti dé o. A sọ̀rọ̀ gbogbo tìrí tìrírí. A sọ̀rọ̀ gbogbo tìmọ̀tìmọ̀. Ẹ̀yin lójú Elédùmarè lèmi tí ò lè fọ́ láéláé. Mo lú ọmọ rè é láàrin àwọn pèdèpèdè. Ẹ̀rù jẹ̀jẹ̀ lọ́mọ Láwọlé. Ọmọ awọ lómi lómi gbòòrò tètè. Àfijú Elédè lèmi Murapa Láwọlé Elédè fi gbọ́ra ṣe dé Yorùbá. Mo pèdè gbowó èdè lọ́wọ́ Elédè. Mo fi rọ́mọ Elédè nígbàgede. Gbàgede mo rọ́mọ Elédè mo ní kó bá a rédé. Edé mo jẹ ló jẹ́ kéde ẹnu mi pegide kó yàtọ̀ sídèkéde. Torí ajédè ni mi ti ń felegede ṣoge. Pèdèpèdè táwọn apèdèfúgra bá pèdèpèdè ń tẹ́lẹ̀ dẹ́nu ẹ̀ fi pèdè. Ẹ tún wá pèdè ẹ fi tẹ́dì. Jájọ ṣètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ tòní. A lè dáṣe. Ètò yín ni ẹ̀yin lẹ́ni. Gẹ́mi mo ti ṣe nìrè lẹ́ẹ̀kan pé pápápá ìlàṣẹ́ àtẹnubọ ọ̀rọ̀ ọ̀hún àti kọ̀pá bọ̀lù

0: 譬如说我问你了，说台湾加纳吉利亚，先加纳吉利亚的发展将现在在，那就在阿米加纳，阿卡巴吉库，那也，哎呀，我晚了一点的，听我去说过。我你今天先拿我不，我今天来香港帮我别人改接。嗯。我也过里边努力了的。哎，大鹏，哎，把你别啊，我努力哇。我莫去做。阿爸，我也加快我把加给你。America 罗文博，你看那罗文博，啊，我跟你过哇，罗就嘛做个哇哥。
1: 嗯。
0: 到把钱过过哇，下来下哇努力了的，因为我把人把苦把些搞的。Eko ta ni kan, ja wa ba Nigeria gbadun eko ta ni. O se wa jiri pe won le nikan fe wa ko eko wa. E wo awon omo ti an ko ni si lati bi osu kan o le die. Won wa bi je won omo kekeke ti ose, ti omo nkan kan. Se ri awon ti awon ti an ko yan ti an pa yan yi mo ri won bi ka yan. Won ti ya ole. Ti ko ba je pe won o ya ika ti an ya ole, awon ti an se won, o ye won lo ka won ma so ro. Ba to be je ma pa won lagbara, awon to be
2: Àwọn
0: aláìsẹ̀ ní kàwá ń bá
2: kiri. Ẹja tó fẹ́ lómi láàfààní.
0: Jọba fẹ́ kán pa wá tán ni.
2: Ẹ ṣeun, ẹ ṣeun. Hello, ẹ ti wọlé o.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sá.
1: Ẹ káàárọ̀.
3: Bàbá One Nation.
1: Ẹ mọ̀ káàárọ̀ sá. Ẹ kú ọjọ́ mẹ́ta.
3: Olóyè àti Kílé ọmọ ni.
1: Káàárọ̀ lè sá. Ẹ ra sá.
3: Bápọ̀lọpọ̀ pàtà ń bàbẹ̀.
2: Ẹ ṣeun.
3: Olóòtú mo kí yín o. Ẹ ṣe àdúpẹ́ wọn ni sọ̀rọ̀ kan o tọ̀rọ̀ náà sọ ó ká wọn lára ni ẹ̀sà ẹ má jẹ́ ń tọ̀ yí jẹ́sà a bá wà nínú ìlú yìí tó bá jẹ́ torí ẹ̀ pé ṣé àdé ẹ̀ ń ronú jinlẹ̀ ẹ má jẹ́ ń tọ̀ yí jẹ́ gbogbo nǹkan tó ń lọ yóò kò fara rọ rárá a ti wà nílù yìí náà tẹ́lẹ̀ àbí kìí ṣe ìlú yìí náà bí wa sí i a jẹ́ kí n ṣe ọmọ kékeré náà àti sọmọ àgbẹ̀rọ́kò àgbẹ̀kọ́rù roko àgbà ṣe sọ pé àjàǹfààní tó àǹfààní tá àwọn àjẹmọ̀tà wà ń kékeré jọ ní èrò mọ́rin jẹmọ́ ní ìsìn pẹ̀lú gbogbo tẹkinọ́lọ́jì kan ní wọ́n jẹ́ dàgbà sí ó ṣe gbá ó ṣàwọn tẹkinọ́lọ́jì wọ́n àwọn àti délẹ̀ báyìí lóòótọ́ wọ́n kó àwọn ọmọ fọ́ mú sátidé náà àrí kókó àní àti àní ìpínlẹ̀ kan kọ̀mándà airport àní àdé àní gbà aláwọ̀ kò sí yíká ọmọ sẹ́fún ti dọ́rù jù ní orílẹ̀-èdè àwọn akáwọn ọmọ sínú bẹ̀rẹ̀ àwọn àbẹ̀ táwọn yẹn máa halẹ̀ mọ́ wa àdídì ṣe nàìjíríà nìkan ni nàìjíríà tó yẹ pé ní òkùnkùn àgbáyé ní áfíríkà àwọn anáná aga jù nílẹ̀ lẹ̀ tàbíwá tàbí gbogbo yẹn ni títí nígbà báyìí ní àwọn àkókò ń gòkè odò jàre káwọn bú nǹkan bára mú bàbá wa wo bí tinubu tẹbí wọn náà gbọdọ wà lọwọ wọn ìgbà mẹrin náà fi ṣe kíní national assets tó pọpọ rẹ bíi ó ṣe bá pamọra ó pamọra. Mo bá ti bàjẹ́ tó.
2: Ẹ ṣeun, ẹ ṣeun.
3: Tí o bá dẹ̀ ṣe ṣe bodigadu kùn ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka níjà mi.
2: Ẹ ṣeun, ẹ ṣe ká tó pẹ̀lú lómi láǹfààní. Ẹ ṣe o, ẹ ṣe o. Hello.
4: Hello. Ẹ káàárọ̀ sá.
2: Ẹ káàárọ̀ sá.
4: Orúkọ tèmi ni Ọlá Julius láti Mọ́níyà.
2: Ẹ ṣe o bàbá láti Mọ́níyà.
4: Mo rántí nígbà kan tí Àbáṣà sọ pé terrorist tó bá àbí ogun tó bá last fún bíi 24 hours pé ìjọba ló lọ́wọ́ nú ẹ̀. Táwa náà bá dẹ̀ tún wò jẹ́nẹ́rà kan jáde ìfáyà jẹ́nẹ́rà lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí tó jáde ó sọ gbogbo ẹ̀ mi ìfẹ́ sọ nǹkan tẹ́ nìyẹn sọ bọ̀ ẹnìyẹn sọ ní tiktok. Táwa náà bá dẹ̀ tún ṣàkíyèsí àárí pé ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn sí òun ṣe pé àwọn agbára nàìjíríà army àbí air force àbí navy agbára wọn ò ká ṣùgbọ́n àwọn tó yẹ kó give order àwọn ni wọn give order because àwọn ló lọ́wọ́ nú ẹ̀ ó ti yé yín a kàn ń dára wa láàmú ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn kò àwọn ìjọba ló wà ń díẹ̀ kò tó bá fẹ́ pa àwọn bandit boko haram everybody run lé ní wàá pa wọn kò wọn kò fẹ́ ṣe ni ẹ kú ètò.
2: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun.
5: Ṣe rí ibi tí bàbá yẹn tí wọ́n sọ̀rọ̀ dé.

0: ẹ ṣeun tí ẹ ṣì wà ń bẹ̀ pẹ̀lú wa ní ìkànnì West Radio 89.3 FM. Káàbọ̀ padà láti òkè lọ́run tàti lọ́mú ìkéde àti ìpolongo ọjà wá fún yín. Àyẹ́ láǹfààní láti gbé gbogbo ìkéde àti ìpolongo ọjà yín wá sórí ètò yín náà ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Àwọn ojú òpó yẹn ṣì wà ń ṣí sílẹ̀ 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-3334-893 0915-3334-893 ẹ̀tú lè lo 0911-34-893 lójú òpó Facebook West Radio 893 FM fan page. Bàbá One Nation ká padà sọ́dọ̀ yín lórí ibi abároko tì sínà láti mú.
1: Ẹ ṣe. Ó sọ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá tó tiẹ̀ tún jẹ́ ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire ni bàbá. Ó yẹ kí wọ́n ti kàn sí gómìnà Ṣèyí Mákindé. Pé irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe nǹkan tí ó yẹ kó máa ṣẹlẹ̀ ní agbègbè àwọn
0: kátó wá sọ pé gbogbo Nàìjíríà. Wọ́n rán àwọn èèyàn nígbà kan.
1: Ẹ ṣe àwọn èèyàn tí wọ́n tún wá rán wá gan. Chief of staff
0: Jajabi
1: Amila wọn kan sí Ṣèyí Mákindé. Wọn lọ sí ọfíìsì ẹ pé ẹ jẹ́ ká lọ sí ọfíìsì ẹ ọfíṣíálì. Ṣé ẹ pé tí èèyàn bá fẹ́ wọnú ibì kan ìyá kànlẹ̀kùn kó jẹ́ pé èèyàn fẹ́ wọnú ilé gangan pé àgọ́ onílé o gẹ́gẹ́ bí Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Inú mi dẹ̀dùn pé chief of staff ọmọ Yorùbá nù gidi làwọn náà.
0: So yẹ kẹ́ sọ pé ẹ kú
1: ilé làkọ́ralé. So mo wá kíní yẹn wá dàbí ìgbà tó yẹ pé gbogbo èèyàn ti mọ̀ pé òṣèlú leléyìí. Ṣé tiẹ̀ káwo ṣe ti wa. Wọ́n sì mọ̀ pé àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà àjẹjẹ ọwọ́ kan ògbẹ́rù dorí. Ihun tí wọ́n fi lè bá wa mú àwọn èèyàn wọ̀n yí padà. Àwọn ọmọ tí wọ́n wà nígbèkùn yìí. Àwọn olùkọ́ tí wọ́n wà nígbèkùn yìí. Ihun tí wọ́n lè fi bá wa mú wọn padà ni pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀. Ìgbà tí ìfọwọ́sowọ́pọ̀ ti wà gbẹ̀yìn ni ìgbà tí kí ló ń pè àwọn gómìnà láyé gómìnà Akérèdọ́lù tí wọ́n fi dá àmọ̀tẹ́kùn sílẹ̀. Tí ẹ bá wo wọ́n gbà náà ẹ rí i pé unity wà nígbà yẹn tó ń ká. Kẹ́lùkù wọn fọwọ́sowọ́pọ̀ dáa náà nǹkan báyìí ẹ jẹ́ ká ṣe láti rí wípé kí ogun má bàa jà wá. Lóòótọ́ wọn ti kú gbìyànjú pé láti ilẹ̀ wá wípé kí nǹkan yóò mọ̀ bá a ṣẹlẹ̀. Ṣùgbọ́n ibi tí abala bi tí mo wá lọ ni pé kí ló ṣe gọ́vnà Adeleke tí ò ti sọ pé ẹ ǹlẹ́ láti yẹjọ́ ìjọ tí a rí wọn ní àdéhùn àríwọ̀ lánàá. Àbí ká tó wá sọ pé gọ́vnà Èkìtì state èyí ohun ti ẹ̀ ní ẹ̀ lẹ́sẹ̀ ọ̀rọ̀ ìbò ní lé káàkiri. Àkàtà ti ẹ̀ gangan náà ní ìṣẹ̀lẹ̀ ti wá ṣẹlẹ̀ ń bẹ̀ 46 days làwọn kan ti wà lákàtà ajínigbé. Tí wọn ò tí ìrojútu ìyá 82 ó wà nbẹ àwọn ọmọ ìkókó wọn wà nbẹ ìyàwó fọkọ sílẹ gbogbo wọn náà wà ní agbani pé wọn ò rí ọ̀nà àbáyọ ọ̀rọ̀ òṣèlú ló wà lọ́kàn wọn. Ṣé ẹ rí àwọn tí wọn já láṣẹ wa wọn kò kù díẹ̀ káàtó kí ni Ayédatiwa ń wò. Gómìnà Ayédatiwa kí ló dé tí ò ti wo pé ẹ wá o nǹkan tọ́gà mi ti Akérèdọ́lù fi sílẹ̀ ẹ jẹ́ kí ó ṣe kíni o. Ká tuntun kìíní ìgbé padà o lọ́nà ọ̀tún. Kí ló dé tí ìsanwó olú náà ò dìde? Ṣebí lẹ̀ káàárọ̀ òjíire lòun náà ti wá. Kí ló dé tí dàpọ̀ Abiodun tó wà tó jẹ́ pé ìpinnu ti ẹ̀gán ó tún súnmọ́dọ̀ ti wájú?
0: Ó ti wá di pé oníkálukú wá ń dáṣe tí ẹ kókó jábélé.
1: Ẹ wá dáadáa pé ẹ sá fi ilẹ̀ kọ́ mọ́ ń dá nǹkan rẹ̀ ṣe. Ṣé mọ̀ wípé ó fẹ́ dàbẹ̀ ni pé wọ́n ti wo bí ìgbà tó yẹ pé Ṣèyí Mákindé orogún àwọn ni. Ó sọ pé wọn kì í da òṣèlú pọ̀ mọ́ ètò ìjọba. Ní tá à ń pè ní òṣè ìlú ẹni tó ń ṣe ìlú ẹni tí ó jẹ́ pé a gbé àkóso ìlú lọ́wọ́ láti lè ṣe ìlú. So wọn ṣe ìlú báyìí. Kí ni wọ́n

ẹbẹ̀ lábẹ́ lẹ́dùnmáre ò jẹ́ kára ó tù wá lórílẹ̀-èdè nàìjíríà kára ó tù ẹnì kọ̀ọ̀kan wa ilé òní lé wa ọ̀nà òní nà wa ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ṣe ń tẹ̀ wájú. Mo sọ fún yín lẹ́ẹ̀kan sí pé a sì ní àlejò míì lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n làárọ̀ yìí. Ẹni tí ń ṣe akọ̀wé polongo ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress lẹ́yìn tí a mọ̀ sí ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Agbẹjọ́rò bí ń pé Adélọ́wọ̀ àwọn gan ni àlejò wá kejì lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n làárọ̀ òní. Ṣáàjò máa lórí ọ̀fẹ́ láti tàkúrọ̀sọ nípa ẹgbẹ́ òṣèlú ADC. Àwọn ilé ètò ní ṣe pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ ti ilé ẹjọ́ gíga tìlú Àbújá àti ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn àmẹ́nubà. Ìpòwò ni ẹgbẹ́ òṣèlú ADC ló wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀-èdè Nàìjíríà.

ẹ wá pé rẹ́fítẹ́dì ó gẹ́rẹ́ láǹfààní àti gbọ́rọ̀ látẹnu àlejò mi láàárọ̀ ní ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n náà ṣu ní ní ìkànnì west radio 89.3 FM. ààyè ó wà láti ṣèbéèrè lọ́wọ́ àlejò mi àwọn nǹkan tó bá tọwọ́ tasẹ̀ nínú yín. ẹ máa lọ sí ojú òpó facebook west radio 89.3 FM.

ẹ ṣeun ẹ káàbọ̀ sí orí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ yìí o. ẹ káàbọ̀ o, à ń gbọ́ yín lónìí ketekete lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n.

0: Ẹ mọ̀ bọ́rọ̀ yín bọ̀sà.
1: Mo fi bó ṣe ń sọ lọ kí ẹ̀rọ yẹn tó já. Òun ni pé ní kété sí àwọn nǹkan olóṣèlú kúra wọn jọ pọ̀ tán, wọ́n láwọn fẹ́ fi ẹgbẹ́ òṣèlú rí dìbò ni àwọn kan ti gba ilé ẹjọ́ lọ. Wọ́n pera wọn ní aṣòfin àná, ẹgbẹ́ aṣòfin àná ní Kwéto, kí wọ́n dì rẹ́gísítà àwọn ẹgbẹ́ òṣèlú kan. Ara àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n sì fẹ́ dì rẹ́gísítà òun ni ẹgbẹ́ òṣèlú wa wà. Àti Accord tó àti àwọn bíi wọ́n bàjẹ́ oríṣi ẹgbẹ́ bíi márùn-ún eléyìí tó jẹ́ pé wọ́n gbé lọ sí ilé ẹjọ́. So kí ẹjọ́ yẹn wá tó parí, ẹgbẹ́ òṣèlú Accord òun lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn pé ẹ wò ó àwọn tó gbé ẹjọ́ wá wọn ní àṣẹ láti gbé ẹjọ́ wá sí iwájú ilé ẹjọ́ yìí. Ẹjọ́ tí wọ́n gbé wá náà kò kí ń ṣe ẹjọ́ adájọ́ tó fẹ́ gbọ́ kò ní agbára láti gbọ́. Ẹ ti rí bó ti di nǹkan méjì. Nítorí wọ́n ti kọ́kọ́ mú ìbéèrè yìí síwájú Peter Lifu tẹ́lẹ̀ tó yí dànù. Ìyẹn ló ràn wọ́n lọ́wọ́ láti gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ láti lọ fi ẹ̀hónú wọn. Nígbà tí wọ́n sì dé iwájú ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn, Kọ́tọ̀fà fi gbé ìdájọ́ kalẹ̀ yí pé ẹjọ́ tí wọ́n ń ṣe ní High Court wọ́n dáwọ́ rẹ̀ dúró títí táwọn ti gbọ́ àwọn Accord gbé wá yẹn. Wọ́n ní wọ́n sún ìgbẹ́jọ́ wọn sí October 17 nínú ọdún yìí. Orílẹ̀ èdè Áàrí wọn ni ìdálẹ́kọ̀ọ́ gbé ìdájọ́ kalẹ̀ ní ẹjọ́ Monday. Èyí tó sì tako ìlànà ètò ìdájọ́ àti òfin ní orílẹ̀ èdè. Nítorí pé tí ilé ẹjọ́ tó ga tó bá ti bá ilé ẹjọ́ tó wà ní abẹ́rẹ́ yìí àdandan ní pé kí ilé ẹjọ́ tó wà lábẹ́ fún dá gbogbo nǹkan tó bá ń ṣe dúró. Ilé ẹjọ́ tó ga jù lọ yẹn ó fi gbé ìgbésẹ̀ tó fẹ́ gbé. Wọ́n ló fa awuyewuye lọ́tọ̀ tó sì awuyewuye tó sì.
0: Ẹ ṣeun. A máa rójútùú sí ti ìdájọ́ ilé ẹjọ́ wípé àwọn ò ní dì rẹ́gísítà ẹgbẹ́ òṣèlú ADC àti àwọn ẹgbẹ́ òṣèlú tó kù. Ipò wo ni ẹgbẹ́ òṣèlú ADC ló wà gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ta wàyí?
1: Ẹgbẹ́ òṣèlú ADC lákọ̀ọ́kọ́ ta rí òun ni Ẹ̀ńdàlì fẹ́ pè ní aṣojú àwọn ẹgbẹ́ alátakò. Azeez gbé ẹgbẹ́ alátakò tó yẹ pé ohun rẹ̀ sì rinlẹ̀ pẹ̀lú iye ọmọ ẹgbẹ́ tí ẹgbẹ́ yìí ní ní tí ẹgbẹ́ wa yìí ní ní ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà. Ẹ mọ̀ pé ní ilé-ìgbìmọ̀ aṣòfin òun là fi ń dá ọmọ ẹgbẹ́ alátakò mọ̀. Gẹ́gẹ́ bí ìlànà ti dẹ̀mókírésì tó bá ní alátakò wà ní ìkan kì í ṣe pé nítorí pé wọ́n bọ́ sí orí agbágbé láti máa takò jọba. Ṣùgbọ́n irú ọmọ ẹgbẹ́ mélòó ni wọ́n ní ní ilé ìgbìmọ̀ aṣòfin àti ti rí pé ilé ìgbìmọ̀ aṣòfin àgbà wa ẹgbẹ́ òṣèlú ADC tó pa ìgbé ìgbélé tó ipò tá a wà sí ipò àkọ́kọ́ òun la wà nínú ẹgbẹ́ alátakò ní orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè wa.
0: Ṣùgbọ́n lára àwọn awuyewuye ọ̀rọ̀ tá a gbọ́ òun ni pé gbogbo àwọn tó kóra wọn jọ sínú ẹgbẹ́ òṣèlú ADC wípé bíákà ni pé àwọn tó wà ambitious ni wọn tó jọ tí wọn ò ní ideology èsì wo lè fọ sí irú òkan báyìí.
1: Kò sí olóṣèlú tí ò ní àbínkùn ṣé ń gbọ́ mi?
0: Àgbọ́yé.
1: Kò sí olóṣèlú kan téèyàn bá ń sọ pé olóṣèlú lòun tí ò bá ní àbínkùn àjẹpẹ́ kò kí ń ṣe olóṣèlú ní orílẹ̀-èdè. Ìtì sí ẹnìkan tí ó wà láyé tí ò ní ní àdínkàn àbí. Bẹ́ẹ̀ ṣe jẹ́ oníròyìn yẹn àdínkàn yóò rí pé kẹ́ẹ̀ dúró sójú àárín kan náà àbíbẹ̀ kan.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀hẹ́fẹ́ tẹ̀síwájú ẹ̀ ní ipò kan tẹ́ máa lé ẹ̀ rí pé gbogbo àwọn ẹlẹ́gbẹ̀gbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ló ní àjọ tiwọn náà àbí.
0: Bẹ́ẹ̀ni.
1: Irú àwa àfìsínìta ní àjọ tiwa. Àwọn kan wà mẹ́sàn-án pé àdínkàn tiwọn òun ni wípé wọ́n fẹ́ ṣe president NBA àbí. ninu ile kokan na alabi so ko kin se oro ta gbolo ma ta tu gbolo ma so ke di pe awon to ni abi awon to wa lori ijoba yin nisin won ti ni abi se won ti pe abi won ti ni ti pe se ba ran ti won ni life abi se awon ni lati de president iyen president Bola Tinubu ni mo nzo yo won ti ni abi se ti pe lo je kon gbe orifiri ti awon igbese kon gbe won ro wa ni edu ngba ton kuro ni edu won tun form egbe mi a pe ni AC ngba to ya won ye oruko re ko won pe ni AC e ngba to tun di odun kan won tun darapo abi won ni wete awon da won tun form egbe ni la pe ni APC ko an se joba ni abi tan na lo le gugu won na e gugu be o so te lu kan to man joko toju
0: iyan pe pe e duro soju kan ni a le pe ni ambition egbe olu ADC
1: o taluku lo ni ilepa
0: Oda, gẹgẹ bi omo orilede Nigeria ta wa je baye awon kan wo nle le yanana fun wa lere fe tele salaye fun wa to le ta le fi so pe egbe osilu ADC ni atule so pe egbe ta le ya si abi ta le tele niro asiko ta wa kini egbe osilu ADC fi wa tun da awon egbe osilu to ku to le duro bi seven point teyin fi le so pe ohun lo ye ka awon orilede Nigeria tele
1: akoko na ara won kan ti akolo ni ati gosu lu ADC ponwo to ti fe fi je pe o fe fi yaro ti awon egbe osepi na ohun ni very nigbati a ba le ba ti o sare ni se ngbo ni kan ni canada bi pe ka ba ti le ma pe o sare ni se mo pe o si bi ru egbe se fe ti abi egbe oselu ADC ninu iwoye wa a ti nkan ta npe ni national democracy
0: okay
1: e se ni lo mu awon alaga awon alaga pe ile kokan nipa ti awon to wa lilike se ma tesa ije won gbe won lo si ile ejo ipeto e ni iru ase o ohun ta ohun ti ohun ta nse ni ko la npe ni ta ma npe ni kada true federalism
0: okay
1: o ye pe awon eka ijoba kan won loju se ti won lati ma se eka yoku won loju se ti won lati ma se be ele ara won apere ta ti ile re bi pe egbe wa je egbe to ye pe o n tele bi egbe wa je egbe to ye pe yo mu yo da ijoba awara wa pada e je kin so ko wa tai lowo lowo bayi a ti ni ijoba awara wa
0: ni wo ye teyin
1: a se ijoba lagbada ijoba lagbada ah se ijoba
0: lawa ijoba lagbada
1: yi ijoba wara wa ni e je kin sare so awon amuye re ri lati ma tele ilan ofin eyi la npe ni rule of law aro kan aro oko to di ijoba wara wa mu ni ikan keji ohun ni pe ka ni nkan ta npe ni in separation of power ara nkan to je pe o di ijoba to di ijoba wara wa mu ni a tun pe nkan ni eto omo niyan ara àwọn nǹkan tó di ìjọba àwa ara wa mú nìyẹn ṣé nínú àwọn ètò ìjọba tá à ń ṣe yìí tá a sì lè rí àwọn òkú mẹ́tẹ̀ẹ̀ta àbí ẹ̀mí òlò ló jẹ́ pé tó tí ẹjọ́ lọ gba ẹ̀tọ́ rẹ̀ níwájú ilé ẹjọ́ tó sì jẹ́ pé a sì mú ẹ̀tọ́ rẹ̀ tẹ̀ àbí tábà wo bẹ ajé ń ṣèjọba ṣáàdì sọ pé nǹkan tá à ń pè ní separation of power wà nínú ètò ìjọba wa yìí bí ṣé kò kí n ṣe nǹkan tí àwọn ẹ̀ka aláṣẹ ń ṣe òun ni gbogbo nǹkan tí àwọn ẹ̀ka tòun tó ń fọwọ́ àwọn àti tí ó jẹ́ pé gbogbo ẹ̀ ni wọ́n ń fọwọ́ sí láì jẹ́ wù á rárá ẹ̀ẹ́kàn jí lọ́jọ́ mi ẹ̀ wọ́n kan ẹ̀ka aṣòfin mú pé wọ́n á ní pé tó àwọn ẹ̀ka aláṣẹ ti gbé àwọn àbádòfin kan wá wọn ò tiẹ̀ ní lọ bèrè ọ̀rọ̀ wípé wọ́n sọ pé káwọn aṣòfin yẹn padà lọ sí ẹyìn ibi tí wọn ti dìbò yàn wọn àbí ẹni ló lẹsí wọn pé àwọn aṣòfin padà lọ síbi tí wọn ti dìbò yàn wọn láti wá.
0: À ń gbọ́ yín o.

ẹ má bínú ẹ̀yìn ara ilé. Ojú òpó òun ni ò fún wa láǹfààní láti gbádùn àlejò wa dáadáa láàárọ̀ òní o. Ọ̀nà dẹ̀ pọ̀ fún wọn ni wọ́n ṣàfifúnra wípé àwọn ó pè wọlé sórí ètò láàárọ̀ yìí. Ó yẹ kán dìídì wá sórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ni. Ẹ má bínú. Ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ti gbọ́ látẹnu wọn, ẹ ti rí ẹ̀kọ́ kan àbómi ìdìmú.

0: wọ́n pè wá padà ní ìsìn kí ẹ lè gbọ́ ilé tó kù lẹ́nu wọn. Ká lè lọ mú ìròyìn àgbáyé wá lédè Ìbó àti lédè Yorùbá. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM. Ẹ ló sà ẹ káàbọ̀ padà.
1: Mo wà pẹ̀lú yóò.
0: Yẹ́sà ẹ ṣàlàyé àwọn nǹkan tí ìka àmúyangàn fún ẹgbẹ́ òṣèlú ADC.
1: Ara nǹkan tá à ń sọ lọ òun ni pé ẹgbẹ́ wa à ń gbìyànjú láti fi àwọn ètò ìjọba àwara wa Internal Democracy láti fìdí rẹ̀ lélẹ̀. Ìlànà láti máa tẹ̀lé òfin à ń fìdí rẹ̀ lélẹ̀ àti àwọn oríṣiríṣi then ìlànà àgbà ṣe ìjọba nínú ẹgbẹ́ òṣèlú tiwa òun ni a ti ń láti kó àwọn ètò.
0: Ọ̀nà ń gbà wá lọ́wọ́ nẹ́tíwọ́ọ̀kì. Ẹ já mọ́ lọlé. Ọba ní iṣẹ́ tẹ fẹ́ ran ọmọ láwọlé. Tó bá ní ìbéèrè tẹ fẹ́ bí mí fún ìkéde ìpolongo ọjà lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Ẹ láǹfààní láti pè mí lẹ́yìn ètò. Ẹ̀yin náà fẹ́ jẹ́ àlejò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. 081-3864-2544. 081-3864-2544. Àlejò wa tè ní àtúnwá ló kọ wọn á padà mú wọn wá lọ́jọ́ míì láṣẹ ọlọ́run. Ẹ ṣeun tẹ́ ẹ gbọ́ ìkànnì West Radio 89.3 FM. Tèmítọ́pẹ́ Ọláwọlé ọmọ Baba Chaplain MC Noodles ní orúkọ tèmi. 081-3864-2544. Ó dàbọ̀.

nǹkan wo ni gbogbo ayé ń dàjàrìkiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́magbẹ́.

0: Ẹ̀kásán, àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ̀sẹ̀ ti gbọ̀ yín láti ìkànnì kàngágán màgbẹ̀, Wells Radio 89.3 FM, ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín, ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe ìkódànù ọ̀rọ̀ owó orí tuntun lórí epo rọ̀bì àti ilé-iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí, ìyún àjọ INEC, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ohun èlò ètò ìdìbò tó ṣe kókó lọ síbi tó yẹ, bí ètò ìbò bó ti ń bọ̀ àti báwọn elétò ààbò bọ́ ṣe ń fi kún agbára ètò ààbò fún ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn dókítà tó jẹ 175,000 níye nìkan ló ṣẹ́kù nílẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí òǹkà wọn jẹ 200,000. Ìró ìdógbàmù àti ìró ìbọn lákọlákọ ń tẹ̀lera wọn ní pápákọ̀ òfurufú tó wà ní olúùlú Niger. Orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran ti tọwọ́ bọ ìwé àdéhùn láti fòpin sí ogun, wọ́n sì ti bẹ̀rẹ̀ àjọsọ ọ̀rọ̀ alálàáfíà. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ghana gbọ́dùn dúùyà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Panama ní àmì ayò kan sí òdo ìràwọ̀ The Hayes ó ti tútàn nínú ìdíje Colombia, èyí tí wọ́n fi jáwé olúborí kojú Uzbekistan pẹ̀lú àmì ayò 3-1. Ní báyìí, ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe ìkódànù ìròyìn eléyìí tó ń dábàá pé wọ́n ti gbà tó ń ti pé wọ́n ti ń gbé ọ̀rọ̀ yẹ̀wò lórí àfihàn owó orí tuntun fún ilé-iṣẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àti lórí àwọn ohun èlò ara epo rọ̀bì lẹ́yìn àbá kan tó jáde nínú àkójọpọ̀ ìròyìn àjọ ayánilówó àgbáyé IMF sí orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀, ó ní ìjọba ti sọ̀rọ̀ nínú ìròyìn kan tó ní í ṣe pẹ̀lú àṣìtúmọ̀ àti àfihàn pé ìlànà àwọn kò darí gba ọ̀nà ibẹ̀ lọ, pẹ̀lú ìdúró lórí pé kò sí ètò owó orí tuntun kankan nílẹ̀ fún ilé-iṣẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tàbí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì. Nínú àkọránṣẹ́ èyí tí olórí ìròyìn ti ilé-iṣẹ́ ìjọba fún ọ̀rọ̀ ìṣúná buwọ́lù lánàá, ẹni tí í ṣe Eve Ovakori, níbẹ̀ ó ní ìjọba ti sọ̀rọ̀ lórí àbá àkójọpọ̀ àjọ ayánilówó àgbáyé bí kò ṣe pọn dandan fún orílẹ̀-èdè Nàìjíríà àti pé kí wọ́n má ṣe ṣe àṣìtúmọ̀ rẹ̀. Àlàyé ìjọba ọ̀hún ló wá wáyé lẹ́yìn tí àkójọpọ̀ ìròyìn àjọ IMF sí Nàìjíríà jáde lórí àbá ìlànà ìmúdára owó tí ń wọlé àti lára ìgbésẹ̀ àfikún okun akitiyan ìjọba lórí àwọn owó tí wọ́n ń pa wọlé. Ẹ̀wẹ̀, ìjọba àpapọ̀ wá ń dúró lórí pé ìpinnu kí ìpinnu tó bá ní í ṣe pẹ̀lú owó orí, wọ́n pé yóò gba ipasẹ̀ ètò òfin kọjá tó ń tìwé òfin tó ń ṣe àtọ́nà ìlànà orílẹ̀-èdè yìí tó fi mọ́ bó ṣe ṣe kókó sí lórí ọrọ̀ ajé àti orílẹ̀-èdè wa. Ìgbaradì ti ń lọ ní kíkankíkan àti lákọlákọ ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé ní Ogúnjọ́ nínú oṣù kẹfà ọdún 2026 ní ìpínlẹ̀ Èkìtì, pẹ̀lú bí àwọn àjọ aláàbò tó fi máwọn òṣìṣẹ́ elétò ìdìbò tó ń ti àwọn aláṣẹ wọn àti àwọn ẹgbẹ́ àwùjọ tó ní kó wá àwọn ti ń fi kún ìgbésẹ̀ akitiyan wọn láti rí àrídájú pé ètò ìdìbò náà lọ ní àlàáfíà. Àjọ olómìnira tó wá ń rí sọ́rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí, wọ́n fọ̀rọ̀ léde pé àwọn ti bẹ̀rẹ̀ sí pín àwọn ohun èlò ìdìbò lónìí lọ sí àwọn agbègbè ìjọba àbílẹ̀ 16 ní ìpínlẹ̀ ọ̀hún láti bá àfikún akitiyan ètò ìdìbò. Àjọ ààbò ara ẹni láàbò òlú, àwọn náà wọ́n ti ṣe ìtújáde síta àwọn òṣìṣẹ́ wọn tí òǹkà wọn tó 10,000 níye. Bẹ́ẹ̀ náà ni ilé-iṣẹ́ ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ àlàkalẹ̀ lórí ètò ààbò fún ètò ìdìbò náà. Ní báyìí, ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn, wọ́n gbé ilé ẹjọ́ kan kalẹ̀ èyí tí ó mọ gbọ́ ẹjọ́ nípa gbogbo ẹ̀bẹ̀ àti ẹ̀sùn tó bá rọ̀ mọ́ ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkìtì, nígbàtí ilé-iṣẹ́ àwọn ọmọ ológun rí òfurufú fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí àṣeyọrí tí wọ́n ti ṣe nínú gbígbé àwọn ohun èlò ìdìbò gómìnà ọ̀hún lọ sáwọn ibi tó ṣe kókó tó sì tọ́. Àjọṣepọ̀ akitiyan àwọn òṣìṣẹ́ elétò ààbò àti tàwọn aláṣẹ elétò ìdìbò ló ń fojú sun àrídájú pé kí ìbò ọ̀hún kó lọ bó ti yóò lọ lọ́nà àlàáfíà. awon dokita ti kegbajare jade sita pe eto toju lera orilede yi tin doju ko isoro ati ewu ni osise toto pelu pa awon dokita awon pelu pe awon dokita ti onka awon je egberun lona marunde ni ogota won ni lo seku nile lati sise fun awon omo orilede Nigeria ti onka awon ju oko ole ni gba milionu lo won wa kegbajare jade sita nibi ipade awon onise esegun oyinbo ti egbe awon dokita ni ile iwosan ijoba apapo to ntoju awon alaisan opolo FNPH ile to wa ni yaba nilu eko akori ipade won ohun ni awon dokita ko to nkan awon alaisan tun poju abajade aini ani to osise lori alaafi opolo awon orilede Nigeria lara awon dokita ohun ti awon akosemose nipa opolo wa lara awon lori ikale nibi ipade ohun won soro nipa ipo bi nkan tin buru si ati bo se nira lati toju awon to nwa fun itoju opolo to nti bi opolopo awon omo orilede Nigeria ko se ri itoju to peye gba awon dokita ohun tutu e waju nu oro won nipa onka awon to nfi orilede Nigeria sile to fe wo egberun lona 24 laarin odun marun to ti koja lo to si mu ki aini osise toto ko buru si leka eto lera orilede yi won wa se ikilo lori bi awon osise onitoju ilera se nfi orilede yi sile to nti bi kini ohun se nira leka eto toju ilera opolo to nti bo tun se mu ise ohun po si ati ifugomo to nwa lori awon osise perete to seku leka eto toju isele ibugbamu ati ro ibon lako lako to ntelera won lawon lawon eniyan ti kegbajare pa won gbo ni kutukutu owuro ni papako ofurufu eleyi to wa ni Nihame oluulu Niger to nti bi awon iko alaabo se dina lagbegbe ohun gege bi akojopo iroyin ti gbe iro idugbamu akoko o waye ni nkan bi ago mefa idaji tele pelu iro obon ti won gbo fun bi wakati meji leyin re orisun iko alaabo wa foro lede nipa pe papako ofurufu ohun ti wa labe ikolu te ba gbagbe e oran ti pe awon iko alaabo awon iko ilu Islam to ni nkan se pelu agbegbe na won ti koko pe awon lawon wa nidi ikolu si papako ofurufu ohun ninu osu kini Nije bi awon ilu yoku ti won jo mule tira awon bi Mali ati Burkina Faso oni won tiraka lati sakoso ikolu awon iko ajagun e si jihad to ni ibasepo pelu alkida ati ilu Islamic pelu emi ogun logo awon eniyan ti won ti gba ati awon to je opolopo eniyan ti won ti so de alai nibi kan andesi ari orilede America Donald Trump ati Mossad Pezeshkian ti ilu Iran won ti jo buwo lo iwe adehun lati fopin si ogun to wa nile gege bi ohun ti o wa lara idunadura adehun alami merin la won egun mejeji ti gba lati soro pe ki won le ba fenuko lori adehun won laarin 60 ojo ti nbo ti won si le fikun pelu adehun ajogba si laarin awon mejeji lara adehun na ni atunse ona ikojo ori omi Strait of Hormuz eto 300 billion naira fun atunse ilu Iran to nti wiwo gili awon igbese ifofinde ti orilede America se lori Iran ewe awon ibere to se koko nipa eto ohun ijagun alagbara to le runlu ti nuclear to je ti Iran won fi sile fun idunadura miran Trump eni to ti se ikilo fun Iran lati duro lori adehun ohun o buwo lo iwe adehun na lana nibi apejo onje ale eleyi ti ari orilede French Emmanuel Macron seto re oko ofefe ikolu oju ofurufu dironu Ukraine o ba ebo fopo ilu Moscow fun igba keji ninu ose yi nigbati Russia yin ado oloro nu afefe missile si Kiev bi are Volodymyr Zelensky bo se nwa atileyin latodo orilede America ti Europe lati ba le fenuko lori idunadura lalaafia olori ilu Sergey Sobyanin o soro loju opo Telegram loni wipe Moscow ja oko ofurufu asekolu drone pupo wale awon ti isele wa soju won salaye wipe awon kefin efin lagbegbe apa gusu ila orun Kapuntinya nebe ti ebo fopo Moscow wa ikolu ohun wa je lekeji leyin ti ikolu balo fefe drone ojo segun da ise duro ni ebo fopo na to si fikun ibaje awon won amusagbara ilu Russia ati imu le wahala epo orilede na. Ninu oroyin re daraya lagbaye iko egbe agbabolu Ghana jawe olubori pelu ami ayo kan si odo ti won fi bore Panama nibi idije fi eya agbaye egunli ninu nilu Toronto lana ode yi Caleb Wierenken on lome awon ni iseju marun si akoko ipari to si mu ki ogun logbo awon orilede Ghana fo fun ayo nilu toto bijulo ni Canada awon ogun mejeji kokko gbianju ati ri ame mu ni ilaja akoko akoko leyin ti igbianju agbowo waju Panama eyan Cecilio Waterman to bo si ofo lori bi asole Ghana Lawrence Atisigi bo ti se fowo ti ballu na danu be na ni Colombia na Uzbekistan ni ame ayo meta si okan lana ode yi agbowo waju iko egba agbabolu Bayern Munich eyan Levis de Haes on lo se iranwo ton ti bo se mi awon niwaju ogun logo awon ero nilu Mexico jawe olubori won lo mu iko Colombia leke egun to wa eyi ti oni Portugal ati Congo ninu ti awon si ti gba ome ami ayo kan si okan si owo waju eji lo pin akojopo iroyin agbaye fun tosan oni sugbon kin to ma lo egbon awon koko to wa ninu royin na lekan si ijoba apapo orilede yi ti se ikodanu akojopo iroyin to ndaba pe won se igbawole ati igbeyewo owo ori tuntun fun ile ise ero bara eni soro to nti eka to nri si ohun elu ara epo robi leyin abajo ayani lowo agbaye IMF ninu akojopo iroyin kan si ni orilede Nigeria igbarade tin lo ni kikan kikan saaju eto odibo gomina ti ogunjo osu kefo odun 2026 ni ipinle Ekiti pelu bi awon ajo alaabo awon osise leto odibo ati awon iko egbe awujo bi won se nfi kun akitiyan won lati ri aridaju pe eto odibo na lo ni alaafia awon dokita eleto otoju ilera ti ke gbajare jade sita lori isoro ati ewu aini onise aini osise toto leka eto itoju ilera lorilede yi tonti onka awon dokita bi egberun lona marundin ni ogota ti won ku nile ti won si nsise sin ilu pelu ogun logo awon eniyan toju oko le ni gba milionu lo Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump àti Iran Masoud Pezeshkian wọ́n jọ buwọ́lùwé àdéhùn láti fòpin sí ogun. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ghana jawe olúborí pẹ̀lú àmì ayò kan sí odò tí wọ́n fi na Panama nínú ìfẹsẹ̀wọnsẹ̀ síde ife ẹ̀yẹ àgbáyé egunlé nílùú Toronto lánàá òde yìí. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán tòní. Akojopo ati atunto iroyin na lo waye latowo okunle olowu ederapo mo wa loju opo ikanni bani dore Facebook wa loju opo ikanni bani dore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com fun iroyin to ba sojo yin te fe kan si wa e kan si wa lori ikulu ikoroyin jopo wa lori number yi 091 6893 2000. Oye, Olorun Adegoke, one oniroyin yin, akiyesi pataki, nitori awon atunse ero ti a seto fun lati waye, lati tunbo je ki ise wa dara si fun eyin olugbo wa nile, ikoni konga gbomagbe Wells Radio 89.3 FM, koni si lori afefe bere lati ago mesan ale oni, wo idaji ola, ti a o si bere se pada, ne ago marun idaji ola e seun pupo ti e n wa nbe nitori tiwa e seun te n gbo wa o e ku kale
1: West Radio 89.3 FM kan ga agbemagbe

nǹkan wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: Èyí tó ń gbìyànjú láti jàre ìṣẹ́. Kárówó lò bẹ́ẹ̀ sì ni kárówó ná. Ká jàre ìṣẹ́. Ká sì mú ìṣẹ́ so. Lágbára ọba Èdùà. Iṣẹ́ ò ní jẹ́ tiwa. Ẹkúnlé níbi gbogbo tẹ́tún ti ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì agbọ́mágbẹ́ èyí tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye. Mo mọ̀ yí pé ní gbogbo ìgbà ní gbogbo àkókò lẹ́yìn náà fi ìkàlẹ̀ síbẹ̀ láti gbọ́ ìkànnì yìí. Nítorí pé omi ọgbọ́n òun náà lẹ́ ń ṣetán láti bò mú ní gbogbo ìgbà. Gbogbo àwọn ọmọ tó ń bẹ ńlẹ̀. Iṣẹ́ náà ló jẹ́ wí pé ó yẹ kí oníkùlùkù wà ó ṣe. Nítorí pé ọwọ́ tí òṣìṣẹ́ òun náà ní roro ẹ̀ ń sọ. Àní dẹni ẹ̀tẹ́ lágbára ọba Odùmarè. Lórúkọ Ọlọ́run ọba ṣẹ̀dá amẹ̀dá ẹni tó jẹ́ ìwò fún aláǹfààní láti lọ lórí ètò ní ìjẹ́jọ tó tún mú wa kalẹ̀ sórí ètò ní títí ọ̀sán yìí. Tẹ́yìn náà bá wojú aago yín ẹ̀rí wọ̀nyí pé agogo kan òun náà ló ti gbọ́ wọlé ara wọn, ó tún ti ń lọ wẹ́rẹ́ dè wẹ́rẹ́. Ẹ ti mọ̀ yí pé ètò iṣẹ́ ọwọ́ dédé agogo kan sí agogo méjì òun náà ni ètò yìí ga tẹ́gùn ní ìkànnì West Radio 89.3 FM. Bí kò bá sí ti ọba òkè, ẹni tó fi ìgbà gbogbo ń ṣiṣẹ́ tí ò rẹ̀ ẹ́, ẹni tó fi ìgbà gbogbo ń ṣiṣẹ́ tí ò sùn. Ó ní ó ṣiṣẹ́ láti ọjọ́ kìíní títí dé ọjọ́ kẹfà lọ́jọ́ keje ó sinmi. Ó sinmi tán, ó tún ṣe kíni, ó tún tẹ̀síwájú nípasẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà wípé afẹ́fẹ́ tó ń fẹ́ nípasẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Oòrùn tó ń ràn nípasẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Bá a ṣe wà láàyè nípasẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Òun náà la fi ń fi ìyìn àti ọlá àti ògún náà mo fi ń dá a padà sọ́dọ̀ ọba ṣẹ̀dá. Lẹ́yìn náà gbogbo àwọn aláṣẹ àti gbogbo àwọn lọ́gàlọ́gà ní ìkànnì yìí látòrí màmá wa evangelist Mrs. Lillian Bademosi, màmá tí Ọlọ́run kó kọ́kọ́rọ́ ìkànnì ilé lọ́wọ́. Lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí Ayọ̀ Emmanuel Ojo. Lórúkọ lóòótọ́ ètò yìí Stephen Igè. Ní mò ń kí yín pẹ káàbọ̀ sórí ètò iṣẹ́ ọwọ́. Lórúkọ ọlọ́bọ́ tí ni èmi ní títí ọ̀sán yìí Sir Harry.
1: Ọmọ tó ṣiṣẹ́ déédé.
0: Ibrahim náà. Náà jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́. Náà dúró tì mí gbágbá. Ó tẹ̀ jẹ́ pé àràgbò iléyá títí di àkókò yìí. Mo mọ̀ pé àgbò léyá yóò wà lọ́dọ̀ Ibrahim. Ẹ fún mi ní púpọ̀ ìgbà náà máa bèrè lọ́wọ́ rẹ̀. Orúkọ mi ò yí padà. Sunday Afọlábí yín náà rí èyí tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́. Àwọn kan sá lọ. Sá lọ bí ọ̀sẹ̀ mélòó kan. A tún ti rí wọn lénìí. Wọ́n tún wá. Peter Ayo Adewumi, àwọn náà wọ́n ní present. Wọ́n present lénìí. Àwọn ọmọjọ́ tí wọ́n tún sá lọ. Ẹ ti mọ̀ yí pé abala méjì ló kalẹ̀ sórí ètò iṣẹ́ ọwọ́ abala àkọ́kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ nítorí pé kò sákòókò. Àlejò wa ti wà nínú kulù yìí pẹ̀lú wa. Ẹ̀yin náà lè kọjá lọ kẹ́ lọ máa ṣẹ̀rí àlejò wa. Èyí náà kọjá lọ sójú òpó ti kọjú sí mi kí n bọ ọdọ rẹ̀ èyí tá a mọ̀ sí Facebook. Ọ̀nà ló pọ̀. Òun ló jẹ́ kí bàbá àti bí ìjẹ́jọ sí ìjáǹdógún ló yẹ kí wọ́n ti wà lórí ètò yìí. Àwọn ti wà bẹ́ẹ̀ yín náà ẹ kọjá lọ sí ojú òpó ni. Àwọn kọ́ lọ máa wò wọ́n náà. fila ba aso mu mi oto la fila oto laso agbe to la nfa ni gan lati won de bi bata bata won gan tun ba aso mu ebe ise owo ki ise on to je pe ise on to je pe a kan wo pe oni ise owo ebe ti agbe to yanran ti ba ti duro ebe ti awon to je pe won fi cola won fi se kini won fi tie won fi duro sin esi be na ni awon ni ise owo awon ni ise owo gbajumo Let koja lobby at West Radio 893 FM Vampage. At West Radio 893 FM Vampage. E koja sojo boni. Esi manfani tenje ni abani agboni ite bati koja lobby. E magbagbi ye. Uru ishi o wato wo teje yipi e inshi. E kan fi sibe ise owo mi ri ibi ti mo ti gbe nsise owo mi ri eyin na je anfani e wa tan kale kako ke gbogbo awon eyan na ki won ri ibi iru ise owo te nse ati ibi te ti gbe nsise yin anfani lanla o na lele yi ope fun awon alase ikanni yi eyin na e koja lo be keke be ti se mo pe abala meje lo kale sori eto ise owo abala akoko o na ni abala idan gege be se mo abala idan abala yi lati yan na awon ise owo kokan eyi to je pe o kale ta de mo abala ikeji o na ni abala ashiri idan gege be se mo yi pe eni awon to eni to ba tu eni to ba di o na lo ntu alejo wa to je pe won o tu awon na ti wa ninu kulo ipelu wa ni ti osan yi ni abala ashiri idan ohun to nderu ba yin lati wa gba mi ise owo ni abala yi na lo je pe won tin tu fun yin gege mo de se so fun yin pe eto yi na wa fun awon obi o wa fun awon omo o wa fun awon omo eko se o tun wa fun awon omo awon oga ise leto yi na wa fun kin se awon onise owo nikan leto yi na lo je pe o wa fun ifara timitayo adewomi o na ti wa nbe yo fun yin ni ifara e ti mo yi pe e ma je ebon na lojo mejo mejo o tutimo wa leni oya e je ka sare lo

0: ṣe orí rán mi. Àwọn tó jẹ́ pé wọ́n yan káfin kàtà láàyò, àwọn tó jẹ́ pé wọ́n yan bàbà láàyò, àwọn tó yan hairdresser láàyò, iṣẹ́ oríran yín ni. Wẹ́dà ni tiyín ni, àbí ẹ̀yin náà bricklayer ni, mechanic ni tiyín ni, fọ́gà ni, àti ẹ̀yin alálùmọ́kù náà, gbogbo yín náà lákì o. Abala ìfàrà, ẹ tún farabalẹ̀, ẹ tún gbọ́ ní ọ̀tún lẹ́nu Tèmítayọ Adéwùmí.
1: Tó mo kí gbogbo ara lé, mo kí gbogbo tolórí tẹlẹ́mù. Ní ti ìfàrà tèmi yìí, lórí ètò iṣẹ́ ọwọ́, òun ni mo pè ní ìbára ẹni sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé bó tilẹ̀ wù kó mọṣẹ́ tó tí ò bá mọ bí a ti ṣe ń bá ènìyàn sọ̀rọ̀. Àwọn oníbàárà ò ní ṣe kí ni wọn ò ní gbé iṣẹ́ fún. Ọ̀pọ̀ náà mọ́ parọ́ pé bí mo ṣe mọṣẹ́ tó mi ì ríṣẹ́ gbà. Bẹ́ẹ̀ ẹni tó mọ bí a ti ṣe ń bá ní sọ̀rọ̀ tó mọ agbára tó wà nínú ìbára ẹni sọ̀rọ̀. Irú ẹni bẹ́ẹ̀ ó lè má mọ̀ kankan. Ṣùgbọ́n yóò mọ ríṣẹ́ gbà. Tó bá wá jẹ́ ẹni tí ò yeye dáadáa, irú ẹni bẹ́ẹ̀ yóò tún gbé iṣẹ́ náà yóò gbé tọ ẹni tó mọṣẹ́ lọ. Òun gan-an fúnra rẹ̀ yóò tún mọ ríṣe ju ẹni tó mọṣẹ́ lọ. Nítorí pé ẹni tó mọṣẹ́ kò mọ agbára tó wà nínú ìbára ẹni sọ̀rọ̀, kò mọ bí a ti ṣe ń bá ní sọ̀rọ̀. Tó gbogbo oníṣẹ́ ọwọ́ lè ní. Mo fẹ́ ká fi ọwọ́ gidi ká fi mú ìbára ẹni sọ̀rọ̀ bá ti ṣe ń bára ẹni sọ̀rọ̀. Nítorí pé ìbára ẹni sọ̀rọ̀ ó jẹ́ irinṣẹ́ pàtàkì èyí tó ń ṣílẹ̀kùn fún ìgbédìde iṣẹ́ ọwọ́ ẹni. Tó kò ní jù báyìí lọ. Títí jọ́bẹ̀jọ́ mo kí wa wípé ire o.

0: ọ̀nà lẹ́tún ti bọ́. Láti ẹnu tèmi Táyọ̀ Adéwùmí. Ìbáraẹnisọ̀rọ̀. One any or the manner of approach. Mo bon se nbayan soro o mu ki opolopo ko je ye pe ki won ti kuna awon onibara won ni customer always right opolopo lo je pe omo bele nja oun na ni onibara to je pe yo so elomiran ti o so di eyan laye ti o fa gun oke ṣùgbọ́n a kan fojú bele a ni ọmọ ọjọ́wo ẹni tó ẹgbọn fẹ́ lè bí lọ́mọ ẹ̀ẹ́dẹ̀ rí ọ̀gá àgbàlagbà nínú iṣẹ́ ọwọ́ mìíràn tó jẹ́ pé yẹsà yẹsà ni ó máa ṣe fún àwọn ọmọ nítorí pé ó mọ nǹkan tó ẹgbọn fẹ́ gbà lọ́wọ́ wọn.
1: bẹ́ẹ̀yàn pọn mi ta kó ṣàti lówó.
0: fàárà náà la pè é ṣe mọ̀ pé mo máa sọ fún yín pé ó tó dìde ètò lọ́tọ̀
1: iṣẹ́
0: ni iṣẹ́ mú ó dá o ìfáàrà náà lẹ́gbọ́ yìí ẹ̀yìn rẹ̀ kọjá lọ sójú òpó kọjú sinmi kí n bọ̀ ọ̀dọ́ rẹ̀ at West Radio 893 FM Vampe tó jẹ́ pé ẹ fẹ́ wo ojú tèmi Táyọ̀ ó wà ń bẹ́ ẹjẹ́ fẹ́ wojú àlejò wa ó dá ẹjẹ́ nítorí ìjọba àkókò ẹjẹ́ rí kọjá lọ sí abala àkọ́kọ́ lórí ètò yìí tí ń ṣe abala ìdán gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yìí pé bá a bá ṣe tá bẹ́ẹ̀ náà là ń tọ́ lórí ètò yìí ìkòríta tó jẹ́ pé ohun tá a fẹ́ sọ nípa abala àṣírí ìdán òun náà láàmúwá ní abala ìdán. ìbéèrè pọ̀ fún àlejò wa kí wọn ó bá wa tú nítorí pé àgbàlagbà oníṣẹ́ ọwọ́ òun náà ni wọ́n jẹ́ tọ̀ sí iṣẹ́ gan tí àwọn gan yàn láàyò.
1: ọ̀gá akóyẹ̀pẹ̀ akóyọ̀ọ̀yọ̀.
0: abala
1: iṣẹ́ ni iṣẹ́ jẹ́.
0: ìdán abala ìdán kí ni kámúwá òun náà ni iṣẹ́ afinrin dára àwọn tó jẹ́ pé wọ́n jó irin mọ́rin. a tún pè wọ́n ní wẹ́dà.
1: iṣẹ́ ni iṣẹ́ jẹ́. àwọn tíṣà kíkọ́ ni.
0: a ń pè wọ́n ní wẹ́dà.
1: ní ìwé. iṣẹ́ ni iṣẹ́ jẹ́.
0: ẹ gbọ́ ná bí ò bá sí iṣẹ́ wẹ́dà ẹ gbọ́ kí là bá máa pè ní ilẹ̀kùn ìdáàbòbò.
1: iṣẹ́ ni iṣẹ́ jẹ́.
0: mo mọ̀ yìí pé ọlọ́run ló ń ṣọ́ wa o ṣùgbọ́n lẹ́nu ọ̀nà yálà àbáwọlé àbí àbáwọ yàrá kọ̀ọ̀kan.
1: ó ṣe barista lọ́yà dígbẹ́jì.
0: ó bá jẹ́ wípé ayé pátákó náà la ṣe wà.
1: ẹlẹ́jọ́
0: bọ́ àwọn tó jẹ́ pé wọ́n ṣì ń lo pátákó náà o.
1: iṣẹ́ ni.
0: ṣùgbọ́n tó ń bá fi ẹsẹ̀ sọ́pọ̀lọpọ̀ pátákó mìíràn.
1: ẹjẹ́
0: ni ó de yẹgẹrẹ yóò yẹ lulẹ̀. ṣùgbọ́n ẹni tí ó fi ìpá sílẹ̀kùn onírin.
1: iṣẹ́ ni iṣẹ́ jẹ́. dókítà
0: mi ò tí ì ríru agbára bẹ́ẹ̀ tẹ́ni bẹ́ẹ̀ ní.
1: òyìnbó. iṣẹ́ ni iṣẹ́.
0: iṣẹ́ wẹ́dà kì í ṣe iṣẹ́ kan lásán iṣẹ́ tó jẹ́ wípé ó yáyè òun náà ni iṣẹ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yìí pé wọ́n máa ń pè nǹkan kan ní ìdáàbòbò ojú fèrèsé èyí tá a mọ̀ sí ojú wíńdò ẹ jẹ́ ká ti bẹ̀bẹ̀rẹ̀ kẹwàá wò pé iṣẹ́ yìí báwo ló ṣe jẹ́ tá a bá ní ká ṣe bọ́gláàrì sí ojú fèrèsé wa ẹ ti mọ̀ yìí pé kò sí àwọn mìíràn tó jẹ́ pé wọ́n lè ṣe é àwọn náà ni ẹ wò ó kéèyàn tó lọ ṣe kí ni kéèyàn tó lọ ra irin ní gbọọrọ kí wọ́n tó ge lọ́nà oríṣiríṣi yé kán tó sòó pọ̀ ohun tí wọ́n fi ń sòó pọ̀ ǹjẹ́ ṣé ẹrù pé ó jẹ́ gẹ́gẹ́ bí abẹ́rẹ́ àbí nítorí pé a pe abala yìí ní abala ìdán ọ̀pọ̀lọpọ̀ ó wòye pé báwo ni wọ́n ṣe ń ṣe é tó jẹ́ pé wọ́n á dẹ̀ so papọ̀ wọ́n á dẹ̀ so papọ̀ wọ́n á dẹ̀ wọ́n papọ̀ títí tí ó fi di odidi ẹ ti mọ̀ yìí pé tí a ní tá a bá tu fún bẹ́ẹ̀ sì ni kò lè ṣe kí ni kò lè mọ́ bẹ́ẹ̀ sì ni kò lè yé tábà ní ká tún wòó ẹ wo lẹ̀kùn gbàgàdà tá à ń ṣe sí ẹnu ọ̀nà ilé wa bóyá ọlọ́run náà wà lọ́wọ́ a ṣe fẹ́ǹsì sẹ́nu ọ̀nà wa àwa ṣe kí ni àwa fẹ́ gbé géètì ràbàǹdẹ̀ a fẹ́ gbé síbẹ̀ awon won yi na l'olorun ma tun se kini l'olorun ma tun ran lowo lati wi pe ki won ni ogbon ati imo ye lati sise ye ise weda ise awon afirin dara ke ma se ise to je yi pe o se foworo seyin ise pataki ni ise to je yi pe o se yangan lawojo o na ni ise ye ise to mu ni mo olola ise to ye pe o mu ni mo oloro igba ti baba wa tan ko wole gan si inu kulo yi mo ko wo pe ah se awon agba oselu lo je pe won wole ni won ni ise owo na awon na yan laayo sugbon eja mu mo be na nitori pe won enu onikan lati ngokan mo fe mo be ni bi nja nitori pe mo fe lo akoko dara dara pelu baba wa ni abala ashiri don sugbon abala idan on ta mu wale ni o na ni ise weather ta ba so nipa weather o ibo ni o ti wa bawo lo se je eja re koja lo e darapo mo wa e si eyin na koja lo soju opo ni abi keyin na joko si ide red ero asoro gbesi yin e ma ba wa tesi waju ni papapa nitori ijoba koko wa ka le jo so tanfani ba wa o se se ka se kini ka si oju opo kale keyin na ke le bere bere lowo baba wa ita gbalalejo ni titi ojo ini ni papapa eja se beleyi eja ri koja lo si abala ashiri don itori ijoba koko

ẹkún ìkàlẹ̀ orí ètò iṣẹ́ ọwọ́ náà lẹ́ṣìwà ní ìkànnì west radio 89.3 fm pẹ̀lú olólùfẹ́ yín sunday afọlábí èyí tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́ a ti gbọ́ ohun tá a mú wá ní abala ìdán wípé iṣẹ́ weather ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó ṣe pàtàkì ní pápápá a fẹ́ rí kọjá lọ sí abala ìkeje lórí ètò yìí ti ń ṣe abala àṣírí ìdán alejò wa ti wà pẹ̀lú wa ṣùgbọ́n ẹ̀yin náà tó jẹ́ pé ẹ fẹ́ polówó ọjà yín lórí ètò yìí gẹ́gẹ́ mo ṣe máa ń sọ fún yín wípé gbogbo ẹ̀yin tẹ̀ ń ta tó jẹ́ pé àwọn oníṣẹ́ ọwọ́ ń lò àǹfààní lálà leléyìí fún yín láti jẹ́ kí wọ́n mọbi tẹ́ ẹ kalẹ̀ sí pàápàá ẹ̀yin náà tó jẹ́ pé ẹ̀ ń ta irin tẹ́ ẹ ta tó jẹ́ pé àwọn wẹ́dà náà ń lò náà lóríṣiríṣi ẹ̀yin náà ẹgbẹ́ tẹ́ ń tà wá sí orí ètò iṣẹ́ ọwọ́ bákan náà ẹ̀yin oníṣẹ́ ọwọ́ náà tó jẹ́ pé pàápàá irú àwọn bàbá wa tá a gbà lálejò ní ti ọ̀sán yìí àwọn tó jẹ́ pé wọ́n ṣe géètì wọ́n ṣe ilẹ̀kùn wọ́n ṣe gbogbo ẹ̀yin náà ẹgbẹ́ tẹ́ ń ṣe nítorí pé ó dá yín lójú ẹgbẹ́ wa náà sórí ètò yìí káfi tiwa káfi gbé tiyín lárugẹ ẹ̀yin náà jẹ́ fọ́níṣọ̀ ni hairdresser ni tailor ni gbogbo ẹ̀ náà ẹgbẹ́ wa sórí ètò yìí ẹ wá pé báwo lẹ ó ṣe rìn yín ẹ kàn sí ìkànnì wa west radio 89.3 fm èyí tó kalẹ̀ sí pópónà aláàfin olúyọ̀lẹ̀ estate ní ìlú ìbàdàn àbí kẹ́kàn sí mi fún ara mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08038072357 òun náà lẹ́lẹ̀ fi pè mí kì í tí ń ṣe lórí ètò lẹ́yìn ètò òun náà ni whatsapp number mi ó dá ẹja kọjá lọ sí ọ̀dọ̀ àlejò wa lénìí.

0: àṣírí idán òun náà la wà yìí. Ta ni àlejò wa tá a gbà lálejò ní ọ̀sán yìí táwọn náà ṣetán láti tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí idán fún wa ní títí ọ̀sán yìí? Àwọn náà ni ẹnjìníà Peter Adeleye. Ẹnjìníà Peter Adeleye, èyí tó jẹ́ pé Ọlọ́run fi wọ́n jọ̀gá àti adarí nílé iṣẹ́ Adeleye sí consultant and engineering work. Tó yẹ pé wọ́n kalẹ̀ sí ìlú Ìbàdàn tó yẹ pé àgbéwàyé. Bàbá ẹ̀ka àbọ̀ sórí ètò iṣẹ́ ọwọ́, ẹ bá wa kí àwọn ará ilé.
1: Ẹ̀kú ẹ̀ka àsán gbogbo ilé.
0: Yes, sir.
1: Mo kí gbogbo àwa tí a wà ní ìkànnì pé a kú iṣẹ́.
0: Yes, sir.
1: A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ ńlá jẹ́ pé o fi fún wa láti lè jókòó ní àkókò yìí láti tún lè sọ̀rọ̀ torí pé a ò sí ní orí ibùsùn àìsàn. A dẹ̀ sí ní orí ìjókòó wípé ẹ máa fi wíwé ṣe àti káàkiri. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. A sì jọ àwọn tí wọ́n ń jí gbé, àwọn tí wọ́n ń jí gbé náà sì jọ wá. A ò sọnù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún eléyìí. Lẹ́ẹ̀kan sí mo kí àwọn màmá wa tí wọ́n ní ilé iṣẹ́ yìí náà wípé wọ́n kú iṣẹ́. Ọlọ́run yóò máa tẹ̀ wọ́n síwájú. A sì kí ọ̀gá mi náà pásítọ̀ àti àwọn ẹnjìníà gbogbo tí a jọ wà ní ìjókòó yìí wípé ẹ kú iṣẹ́. Orúkọ mi ni ẹnjìníà Peter Alabi Adeleye tí mo jẹ́ ọ̀gá ní ilé iṣẹ́ Adeleye Steel Construction Engineering Works tó ń bẹ ní Jankata ní Àpáta nílùú Ìbàdàn.
0: Ẹ káàbọ̀ sí orí ètò yìí, èyí tí ń ṣe ètò iṣẹ́ ọwọ́. Abala àṣírí idán òun náà ló jẹ́ pé a wà yìí. Ǹjẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ọ́ sẹ́nìmọ̀ yìí pé tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ẹnjìníà, àìmọye àwọn ẹnjìníà náà ló jẹ́ pé wọ́n lọ iléèwé, wọ́n ṣe gbogbo rẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n kọ́ béèrè, ẹ bá wa sọ fún àwọn ará ilé, ǹjẹ́ iṣẹ́ ọwọ́ lẹ́yìn láàyò gẹ́gẹ́ bí ètò orí ètò tí ẹ wà yìí?
1: Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, orí ọ̀fẹ́ ńlá gbáà ni Ọlọ́run fún mi. Iṣẹ́ tèmi yàn láàyò ni iṣẹ́ ọwọ́, ìtí ṣe iṣẹ́ afirindára tí wọ́n ń pè ní welder. Blacksmith, welder and iron benders ni iṣẹ́ tí mo yàn ní ayọ̀. Àwọn tó ń de irin dẹ́kìn, àwọn tí wọ́n ń de irin líńtẹ́ẹ̀dì, àwọn tó ń de irin bíríìjì, àti àwọn tó ń ṣe burglary proof tí wọ́n ń ṣe ilẹ̀kùn, tí wọ́n sì tún ń wó irin, tí wọ́n tún rin rọ. Iṣẹ́ tí mo yàn láàyò nìyẹn.
0: Ó dáa. Gbogbo ẹ̀yin ará ilé òun náà lẹ ti gbọ́ látẹnu àlejò wa. Ó yà ẹja kọjá lọ sí ìkóríta àwọn àṣírí tí wọ́n nílò láti tún fún wa gẹ́gẹ́ bí àgbàlagbà nídìí iṣẹ́ ọwọ́ àti ní ìdí iṣẹ́ tí àwọn náà tí wọ́n yàn láàyò. Àkọ́kọ́ ìbéèrè bàbá wa, ó náà ni wípé tí a bá ń sọ̀rọ̀ nípa afinidára, ibì kan ló jẹ́ pé odò ti ṣàn wá. Tí a bá ń sọ̀rọ̀ nípa afinidára, àkọ́kọ́ tá a kọ́kọ́ mọ̀ àwọn náà ni àwọn àgbẹ̀dẹ ògún òrọrin rọ bàbà àbí báwo ni wọ́n ṣe ń sọ ọ́. Kí ni àṣepọ̀ tó wà pẹ̀lú àwọn wọ̀nyí? Nítorí pé ó fẹ́ dàbí àṣe bẹ́ẹ̀ rí àwọn wọ̀nyí mọ́, àwa ń rí yín. Kí ni báwo láàrin yìí, báwo ló ṣe rí, àṣírí wo lẹ lè sọ fún wa láàrin yìí?
1: Ẹ ṣe. Nítorí pé iṣẹ́ yìí iṣẹ́ tọlọ́run fọwọ́ sí ni. Tá a bá wonú bíbélì gangan, ẹ rí pé Dáfídì ni ẹni tó kọ́kọ́ ṣiṣẹ́ alágbẹ̀dẹ. Àgbẹ̀dẹ òun náà ló bí wẹ́dà. Àgbẹ̀dẹ, àwọn àgbẹ̀dẹ tí wọ́n ń rọ, tí wọ́n ń rọrin, tí wọ́n ń rọkọ́, tí wọ́n ń ràdá, àwọn náà bíṣẹ́ àfìrìnjòrin. Ẹ rí pé mo sọ lẹ́ẹ̀kan mọ́ ní Blacksmith, welder and iron bender. Ibẹ̀ ni a ti ń yọ ọ̀nà tí kálukú bá fẹ́ yàn sí. Nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí táwọn bàbá wa jálé koko tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, a rí pé òjé ni wọ́n fi ń yọ, ni wọ́n fi ń jó irin gbà náà. Òjé, ṣùgbọ́n nígbà tó di pé ojú ńlá sí tí iná dé, òun náà di pé à ń lo iná tá a fi ń jó irin. Ta bá tún wo àwọn panel vita náà, rí pé àwọn náà wọ́n ń yọ irin, wọ́n ń jó ni. Wẹ́lda jọ ni gbogbo wa. Wẹ́lda jọ ni àgbẹ̀dẹ ló bí gbogbo wa.
0: Ó dà ó tiẹ̀ ti wá dà abala àṣírí dánà la fẹ́ ṣe kínni, òun náà ni a wà yìí. ti agbede lati mu yi inu mi tun dun pelu ibi te tun koja se nitori pe ati fenu ba die na ni ori eto yi pe ta ba so nipa weather won sana ina to je pe kin joyan won de awon panebita yi na awon na sana kitun ni iyato abi asepo na to tun wa laarin panebita ti weather
1: ese olot ese atokun awon nkankan to yato die die ni pe ohun ta wa njo ina electric la fi njo ohun ta wa njo generator la nlo ti aba ti o ba si ina electric tori pe awon orin to nipon ohun la wa njo ti aba fe jo irin to ye ko fele a gbe sodo awon panelita wa rora ba wa yo wa eri pe wa mu irin kan dani to ma fi na gan ina gas sama yo si iyato to wa nbe niyan so ni to ni pa la wa lejo awon jo irin to ba fele bi e paanu kon fe ro pa body ewo moto won fe jo salensa to je pe nkan to fele ti na ti wa ni le to na ti wa ba de be yo dalu yo ja
0: yen ni pe ina ti todo yin o
1: lagbara ju ti won lo
0: eyin ara le seran pe eto yin na baye kosi fun awon ise owo nikan yin na ti tori pe opolopo ton ba se kini bo wa ni bi se na lara bo to won abi to se ani e ba wa gbe lo sodo baba weather kon ba wa se kini kan ba wa jo ti baba weather ba wa o pe mi o le jo wa ni o ni igberaga ni ko fe ba wa se ni boya tori pe o so pe o ni gbowo asiri na leyin na di mu yi ti iru e to ba ti waye baba wa ta ban soro ki ma nse anobes ni ki nse jeta lo je pe ebere ise yi ke le wa wo nigbati awon egbe yin ti won lo pe awa na fe di gomi a fe di dokita a fe di professor ki lo sun eyin na te fi wa wo pe ise owo no yan layo
1: oro la ni oro te beere yi mo dupe ni owo olorun mo si dupe lowo awon obi to bi mi bakan na mo tun dupe lowo tisha to ko mi ngbati mo wa ni school tisha wa kan Mr. Biona mi o le gbagbe won laye awon ni won je ki n sise welder yi igba yen se mo ibi ti awa ti kawe ki se arin igungun ogoro oko ni toro mo oko ni mi o toro ni omo oko ni mi so oko ni mo ti kawe ngba ta wa jade primary 6 tisha e wa so fun aye pe gbogbo yin ko le le lo si secondary school sugbon eyin kan wa je pe te ba ri pe e le lo secondary school e sa won se bayi emi na gba form secondary school mo wole St. Peter's College ni Olomore ni Abekuta but o de stage kan I saw de o se fere pelu daddy wa a le ro school san mo wa pada lo kose ba ti mo wa ko kose yen mo wa ranti oro ti teacher wa yen so pe awon ise kan wa to je pe ki ti o to je pe ko le ti laye afi tun o ba ko le mo ohun na ni se welder ibi ta gbe joko si a ri pe irin wa welder ni kini ta to gbe microphone idani ta ba tunu ewo irin wa nbe welder ni awon aluminum awon te to wa ndogbon kan awon na fe ma dogbon se burglary proof ngo awon se won re pe ko se se dada agba ton tun gbe gbodo weather won o kirin bonu kini won awon se se wa jo so awon nkan ti o mu mi niyan sugbon mo dupe gege mo se so lekan niun ti awon to je pe won fe ton di professor ton ti pe emi na professor ni mi ni enu se ti ni doctor ni mi lenu se ti ni na so bi o se je niyan

0: bíẹ́ bá ṣe bá professor lọ́fíìsì ẹ̀, bẹ́ẹ̀ bá ṣe bá dókítà ní ọ́fíìsì ẹ̀, bẹ́ẹ̀ náà mo fẹ́ tún lè sọ pé jù bẹ́ẹ̀ lọ lẹ́ ṣe bá bàbá ní ọ́fíìsì tàwọn náà. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ó dá ẹ jẹ́ ká tún mọ bí eléyìí. Lákòókò tó jẹ́ pé ẹ fi wá wọ̀ wípé jẹ́ kí n yan iṣẹ́ ìláàyò. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ kí ẹ̀yin ara ilé kẹ́tún dì mọ́ ẹ̀yin òbí ẹ̀yin ọmọ tẹ̀ ń gbọ́ wa ní ti ọ̀sán yìí. Ẹgbọ́n tó yẹ pé bàbá sọ ohun kankan wà ń bẹ̀ tèmi náà dì mọ́, ìyẹn ni wípé ohunkóhun téèyàn ó ṣe, ohun kéèyàn ní àfojúsùn lé lórí wípé ǹjẹ́ báwo ni ọjọ́ ọ̀la rẹ̀ mo dì mọ́ gẹ́gẹ́ bí ohun tí bàbá sọ. Ní àkókò tẹ́ fi wò yìí pé ẹ fẹ́ kọ iṣẹ́ yìí àti àkókò tẹ́ fi kọ iṣẹ́ yìí, báwo ló ṣe rí ní ìgbà náà?
1: Nígbà tí a wà ń kọ iṣẹ́, ó le díẹ̀, ó le gan-an, mo rántí mo sì lè sọ nípa rẹ̀. Ní àkókò tá a wà ń kọṣẹ́ yẹn, àwọn èèyàn gbàgbọ́ wípé ọmọ tálíkà ni ń kọṣẹ́. Wọ́n gbàgbọ́ wípé ọmọ tí bàbá ìyá rẹ̀ tí ò lówó tí ò ní nkankan ní ń kọṣẹ́. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí wípé àwọn ọmọ olówó náà ni wọ́n bá lọ sùkúù tí wọ́n bá dé, wọ́n ń bọ̀ wá bá àwọn tó ń wá kọṣẹ́ ní ọwọ́ wa ni. Ó le dáadáa nígbà náà. Láti èmi kọ́ṣẹ́ lọ́dọ̀ bàbá mi ọ̀gá mi, wọ́n ti dológì báyìí, Guinea Weather ní 7 day ní òkè Bọ́là. Láti òkè Bọ́là yẹn láti máa forí ru irin lọ sí Bódìjà Kongi, Bódìjà Wólọ́wọ̀, Bódìjà Ọ̀ṣun tó kun, gbogbo ibikíbi tí ọ̀gá wa bá gbaṣẹ́ sí nígbà náà, orí la máa fi rí burglary proof lọ. Tí wọ́n bá sì fẹ́ lọ ra rin pé wọ́n lọ rajà síbẹ̀ níbi tí wọ́n ti ń ta rin, a lọ forí rù wá ni. Kò sì pé mọ́tò nígbà yẹn, kò sì pé bó ṣe gbà rìn torí kò sì pé ọya lọ́gbà ẹgbẹ́ bá mọ́tò irú ìta ọmọ tìsín tó jẹ́ pé wọ́n ń gbádùn ni bí ìranu ṣúgà. Kódà tó bá rán wa lóúnjẹ, òṣojú wa báyìí náà ti máa ṣanwọ́, wọ́n á ní ọwọ́ yìí ò gbọ́dọ̀ gbẹ o, kò lọ ra oúnjẹ, wọ́n á ní kọ̀rọ̀ wòndó nígbàgì, a sáré lọ. Owó kẹ̀ kí ni ń jówó? Owó ọkọ̀ kẹ̀ kò sí tó ń jówó ọkọ̀ o. Ìyá la fi kọ́ṣẹ́, ìyá la fi kọ́ṣẹ́, tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ nìyẹn. Ṣùgbọ́n a dúpẹ́ pé ẹni tó bá fìyà kọ́ṣẹ́ tàbí pé ó jìyà lẹ́nu iṣẹ́ yóò jọrọ̀. Àyìn Ọlọ́run lógo pé lónìí a gbéraga, a sì ṣe àfihàn nínú ẹgbẹ́ àfìrídára lónìí nìbàdàn yìí, Lọ́yọ́ State ní National, èmi náà jẹ́ ìkan lára wọn.
0: Olùwàṣẹ́un, mo ṣì ń bọ̀ ní ìkórìtà yẹn náà. Tabaníka tún wò ó, ìbéèrè mi náà ó tún lọ bí eléyìí náà. Ó náà ní wípé ní àkókò yìí, bóyá ìyá ló mú yín lọ síbi tẹ́ ti lọ kọ iṣẹ́ ńgbà náà, ǹjẹ́ bóyá bàbá náà nọ́ndẹ̀ mú yín lọ bẹ̀, ǹjẹ́ àwọn ló pàṣẹ pé àkókò báyìí ni ẹ gbúdọ̀ lò, àbí ẹ̀yin fúnra yín lè sọ pé àkókò lẹ gbúdọ̀ lò, àbí ọ̀gá yín ńgbà náà ni wọ́n sọ pé àkókò báyìí lẹ gbúdọ̀ lò?
1: Ẹ ṣe atọ́kùn, ara tí mo sọ lẹ́ẹ̀kan náà nìyẹn. Ṣé ẹ rí ìgbà yẹn? Kò sí pé ẹnìkan ó pàṣẹ fẹ́nìkan. Ọ̀gá tí wọ́n bá mú ẹ lọ bá, òun ló máa wo ìwòye wípé ẹni yìí o, pẹ̀lú iṣẹ́ tó wá kọ́ yìí o, kó tó lè ṣe báyìí, kó tó lè báyìí, nígbà torí kì í ṣiṣẹ́ ẹyọ kan. Tẹ̀rìn lákòókò tiwa yẹn, à ń ṣàgbẹ̀dẹ, à ń tún rin wó, à ń tún rin rọ. Ẹ̀kejì, à ń ṣàyọ̀ bẹ́ndà, a lọ de dẹ́kìn, a lọ de líńtẹ́ẹ̀dì. Ẹ̀kẹta náà ni pé àwọn àjòkò a máa ṣe burglary proof, báwo la ṣe ń bẹ́ǹdì ẹ̀, báwo la ṣe lè ka, báwo la ṣe lè ṣe tí o fi máa bọ́ sí accurate tí a fẹ́ ṣe. So wọn ọ̀gá ló sọ fún èmi pé ọdún márùn-ún ni màá lò, mo sì lo ọdún márùn-ún àti oṣù mẹ́fà.
0: Ọdún márùn-ún
1: àti oṣù mẹ́fà.
0: Àti oṣù mẹ́fà.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá, ẹ̀yin ọmọ òde òní, kí n sọ pé àwa ọmọ òde òní, ǹjẹ́ a lè lọ́dún márùn-ún àbọ̀ ní pé a fẹ́ lọ kọ iṣẹ́ kan? Ó dáa, ìbéèrè kan wá sí ọkàn mi bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ṣe ń sọ yìí náà, ó ń papọ̀ mọ́ gbogbo àwọn ní iṣẹ́ ọwọ́. Mo rántí ngbà yẹn ní ọdún mélòó kan náà díẹ̀ sẹ́yìn náà lẹ́nu ìgbà tá a dé ayé yìí, mo wo pe o ti yato siru akoko ta wa ye baba ki le le so lori eleyi teyan ba fe lo ko ise ni igba na won si ma wo ye pe didi bi osu mefa osu meta e ma ti wa sign fun pe o fe bere ise se be lo se ri to kan wa si okan mi pe emi wo wo n pe be lo se ri dawon igba kan won ni odidi bi osu me e kan yo koko ni koko ma wa na e ma ti sign fun e je ka ko wo kilo fa ileyi abi sori be abi ko ri be
1: nigba ti wa ko ri be o ijo ti won ba ti ki baba ba ti mu e lo si be e ti koko gba form to do ga ti mi ah e wo nigba ti emi ko se yen se number 45 le mi wa
0: ah
1: be ni ni bi se se pe mo so fun ni pe awon gbagbo wi pe eni ti baba re o ti awo obi re o lo lowo ile n lo ko se tori pe suku soro lo ngba na on sanwo ni ki se school ngba ti bola igede lo di pe taja te ron lo so ti e ba ti lo gba form won a ti so ye ti e san fun yin owo form e ko sanwo form ngba te ba sanwo form tan fun yin won a se wa so odun marun ni eni ye o lo odun marun ni o lo iye bayi ni owo re ngba ta ba le ti te njo te ti sign form yen te ti sign ise bere enje let ma bere ise o na tun mama mu ka fun yin sugbon ba so fun yin pe lati akoko yi o le to bi osu mefa won ma fi wo ise si yin won ma ran yin lo nje wa lo ranje wa wa lo pon mi wa wa lo fo wa sare lo do langbeja won sa ma ran ni ise to pe ti wo na to iru awa ta ko ni bi ise yen nisin ti o ba je ni ti o ba ni la kaye daada o le ma ye ti mo se tori pe won ma ran se sugbon mi ba se ran se to tese sare lo to tese sare de awon oga awon senior yan ma pe ah omo ile se daada o ya wa do si bi o ya wa se kini o ya wa se le ohun na ma fi oye gbe so sugbon nisin gbogbo awon temi nkan se a koko gba form awon na itore mi na ni form to won gba gba won gba form to won ba gba form lo àwọn òbí rẹ wọn á tún jọ lọ sọrọ wọn á lọ ṣe tí wọn bá wá dé tí wọn bá ní ṣé kó sì máa ẹjú ẹfílẹ ẹjẹ kó máa ṣiṣẹ rẹ lọ nítorí ọdọ tèmi ṣe rí nìyẹn
0: bó ṣe rí ọdún àlélẹyìn mọ bọ ẹjẹ abọ mi mọ.

0: orúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ bá wa dágbére fún ọ̀rọ̀ àlẹ́.
1: Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a ti gbọ́. Orúkọ mi ni Peter Alabi Adeleye. Tí mo jẹ́ olùdarí iléeṣẹ́ Adeleye Steel Construction Engineering Works ní Àpáta.
0: Ẹ ṣe sá. Nírejò báyìí lọ, gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ṣe ń gbìyànjú ojú òpó ìdílé. Mo ti sọ fún yín pé àkókò yẹn kò bá wa ṣọ̀rẹ́ rárá. Tó bá ní ohun tó jẹ́ pé a tún lè láǹfààní èyí lọ́jọ́ mìíràn láti tún pé kí bàbá wa kí wọ́n tún ṣe kí wọ́n tún yọjú sí wa. Mo dẹ̀ mọ̀ yìí pé ó lè ṣeé ṣe gan kí bàbá náà káwọn náà jẹ́ onígbọ̀wọ́ fún ètò yìí ká lè máa gbọ́ wọn dáadáa sí náà lórí ètò yìí. Nírejò báyìí lọ lórí ètò iṣẹ́ ọwọ́ lórúkọ Ọlọ́run Ọba lórúkọ àwọn aláṣẹ àti lórúkọ lọ́gàlọ́gà ní ìkànnì àti lórúkọ Ọlọ́bọ́tìnì mi Sir Henry. Lèmi ọmọ yín olólùfẹ́ yín Sunday Àfọlábí ni mo ń dágbére pé ó di ọjọ́ mẹ́jọ ẹjá pàdé lórí ètò èmi lọ́lọ́pẹ́ ní ọjọ́ ìsinmi ó dàbọ̀ iṣẹ́ wa kò ní débàjẹ́.

0: West Radio 89.3 FM Awani Baba.
1: Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó owó ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Àtọ́ga ni master. Kílẹ̀ tó ń dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ fẹ́, ojú kan ló wà.
2: Ìta wa kọ́ ni, ìta wa kọ́ ni, lórí West Radio ní kẹ́gbọ́, ìta wa kọ́ ni. Gudugudu ṣe òjò ti bá lu ẹsẹ̀ wọ̀wọ̀. Àwọn akọni ìtàn àwọn àlàfẹ́ máa ń sọ lórí West Radio 89.3 FM Olúyọ̀lé Ìbàdàn tí tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá chaplain MC Lodù tí ó máa tẹ̀ sórí àtẹ̀gùn bó ni wọ́n ṣe ṣayé níjọ́hùn àwọn òkè àwọn ibi tó lápẹrẹ àwọn akọni ìgbàanì ìtàn yìí mọ́mọdé ọba bá tàn yóò bá àrọ́bá àrọ́bá sì ni bàbá tàn gbogbo àwọn tó tipẹ́tipẹ́ tá a ti gbàgbé ó ní MC Lodù sí ni ó máa ṣàlàyé rẹ̀ lórí ètò tá a pè ní àwọn akọni ní gbogbo ọjọ́ jímọ̀ Friday. Láàgó mẹ́sàálẹ̀ ẹ̀pàdé tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá chaplain MC Lodù lórí West Radio 89.3 Olúyọ̀lé Ìbàdàn ká tó jọ gbọ́ tuntun.
3: Yo, what's up?
4: Baby, let's go!
5: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at Wells Radio 893, Facebook Wells Radio 893 FM fan page, X Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways, and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
6: Efile, Emma Yikuro, Wells Radio 89.3 FM, Nibe Kongolewa.
7: The time is 4 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
8: Gerege lagumeni rolelu, lati koni kongagnomagbe 89.3 FM.
9: Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ lóní kí ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá lórí West Radio 89.3 FM láti ọwọ́ ọmọ yín Olú Atosin GOP. Ètò àkàndá ṣe pàtàkì ètò gidi ni. Àkàndá kì í ṣe àrùn, èèyàn pàtàkì ní àkàndá ní àwùjọ. Ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́, ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá mo fọwọ́ sí. Ètò pàtàkì tí ó ṣe àwùjọ láǹfààní ni. Ẹ jẹ́ kí gbogbo wa máa gbọ́ lórí West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Thursday láti aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́ láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Olúwatosìn GOP Government of Praise. Ẹ máa gbọ́ Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀.
10: Èmi Wálé Arútu mo fọwọ́ sí pé kí ẹ máa gbọ́ ètò àkàndá ní ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín tó sìn àlọ́.

Èmi á pariwo fún oore tí Ọlọ́run ṣe, fún oore rírí, oore àìrí, fún oore tó jẹ́ pé àti ẹ̀rù tẹ́lẹ̀, àròtì tẹ́lẹ̀ tọ́lọ́run dẹ̀ ṣe kíni, tọ́lọ́run dẹ̀ ń gbé yọ jáde nínú ayé wa, tọ́lọ́run dẹ̀ ń gbé káwa mọ́lé, tọ́lọ́run gbé káwa mọ́bi iṣẹ́ tó ń gbé káwa mọ́ ojú ọ̀nà, èmi á dúpẹ́ oore. Ètò àkàndá ìdáná ló ń dé sí ti ìgbọ̀yìn ní ìkànnì West Radio 89.3 FM. Ètò àpè ní kànga agbọ́n mágbẹ́ tó ṣe bẹ́ẹ̀ kún fún omi ọgbọ́n, omi ìmọ̀ àti omi òye. Your preferred awesome radio. Òun náà ló ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́. Gbogbo ibi tí a fẹ́ fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé lọ́wọ́ báyìí, mo kí yín wípé ẹ káàárọ̀, ẹ kásán, ẹ kúrò lẹ́, torí pé nílùú bòmíì àwọn kan wà ní òwúrọ̀ báyìí, nílùú bòmíì àwọn kan wà ní ọ̀sán, nílùú Nàìjíríà wa ń bíbí aṣíkíni a wà ní ìrọ̀lẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí ẹ̀ náà mo ṣe ń kí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá káàkiri gbogbo àgbálá ayé tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ẹ káàsán o, ẹ kú ìrọ̀lẹ́ o, àbí ẹ dẹ̀ kú òwúrọ̀, èyí tó bá jẹ́ ti yín bẹ̀, ẹ jẹ́ ká ṣe kíni ká máa mú. A dẹ̀ kú àsìkò yìí, a kò bójú ọjọ́ ṣe rí lágbára Ọlọ́run, ire wa àti ìbùkún wa, èyí tó ṣẹ́kù lọ́jọ́ ti tèní tó ṣẹ́kù nínú oṣù yìí, Ọlọ́run tó ń ṣohun gbogbo àfìlé wa lọ́wọ́. Lágbára Olódùmarè, a ò ní ṣìṣe, a ò dẹ̀ ní ṣe ojú ilẹ̀ tẹ̀, a ò ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíì jẹ, ọwọ́ wa tó ṣe kíni tó ṣiṣẹ́ náà ló máa jèrè ẹ̀. Lágbára Ọlọ́run, ẹ káàsán o, ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ọwọ́ jà. Ìkànnì West Radio 89.3 FM tó ń fẹ́ dé lọ́wọ́lọ́wọ́ báyìí.

Ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀, àgbé orúkọ rẹ̀ ga o. Ó mú wa lọ ní ọ̀sẹ̀ tó kọjá, ó tún mú wa padà ní èní. Ẹ̀ṣẹ̀ Ọlọ́run. Torí pé dídágbére tá à ń dágbére kò ń ṣe pé a mọ̀ ń ṣe bẹ́ẹ̀ ni, kò ń ṣe nípa agbára wa, bí kò ń ṣe pé ìwọ tó fi àṣẹ sí wípé kí èní kó ṣe kí ni kó ṣojú wa. Ọlọ́run ò ṣe ògo ni fún orúkọ rẹ. Gbogbo àwọn olólùfẹ́ wa náà tó dẹ̀ ń gbọ́ wa, àdúpẹ́ wípé kò sẹ́ni tó lójú ẹkún, kò sẹ́ni tó lẹ́rẹ̀kẹ́ ò ṣe nínú gbogbo wọn pátápátá. Ọlọ́run ògo ni fún orúkọ rẹ. Ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí ìyá mi dáadáa, our modern in Israel evangelist Lillian Gbadimosi, mo kì yín mọ́mì òkè òkè lẹ ó máa lọ, òkè tẹ́ ẹ wà ẹ ò ní jábọ́ lágbàrọ̀ Ọlọ́run. Mo tún fi àsìkò yìí kí GM wa Ayọ̀ Emmanuel Òjó, mo kì yín sá o, more grace more strength for you. Lágbàrọ̀ Lódùmarè, ẹ ò ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ lágbàrọ̀ Ọlọ́run. Mo dẹ̀ tún fi àsìkò yìí kí olóòtú ètò yìí Adédàmọ́lá ọmọ bàbá olómi, ṣé olómi yè ní ká pè ní ìkànnú gbogbo ẹ̀ṣá olómi Ayọ̀, mo kì yín o, ẹ ṣé gidi gan ni. Mo fi àsìkò yìí kí ẹnjiníà mi, wọ́n ti dúró tì mí gbágbá, wọn ní kí n máa nìṣó níbẹ̀ pé kò ṣe kí ni kò sí ewu, kò sí ewu páwọn wà ń bẹ̀, Ọlọ́run náà ni, Ọlọ́run náà ló ń tì wọ́n lẹ́yìn. No sentiment NSP, mo kí yín sà, ẹ máa mọ̀ ń ṣe iwájú lẹ ń máa lọ, iwájú lọ pa ibi tí ń rí sí, iwájú lẹ ń máa lọ lágbàrọ̀ Lódùmarè. Láìpẹ́ yìí láì jìnà Esther máa darapọ̀ mọ́ wa, ó wà lójú ọ̀nà, ó níbi tó ń wà pójú oṣù ń bẹ̀, ní òun ò ní pẹ́ débì. Orúkọ tèmi ò yí padà, èdè wọn nà nólì Olúwa tó sìn jí OP garment of praise. Òun náà ni olóòtú ètò fún títì ní lágbára Ọlọ́run. A tún ṣe kí a tún jọ gbádùn ara wa bẹ́tà. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Ṣé ẹ ti jókòó? Ṣé ẹ ti gbá rédíò yín mú gbá? Ẹ súnmọ́ rédíò yín, ẹ yí sókè bó ṣe yẹ kẹ́ yí sókè. Ẹ má jẹ́ ká riwo ródò, ẹ má jẹ́ kó dì sọ́ ara lékeje o. Ẹ ṣáà yí sókè bó ṣe yẹ kẹ́ yí sókè. Torí pé a ó tún ṣe kí ni, a ó tún gbádùn ara wa bẹ́tà lágbára Ọlọ́run.

0: A ṣeun gbogbo pápápá lénìí torí pé àwọn kankan ti ṣe kíni. Wọ́n ti yí wọnú ara wọn, àwọn kankan ti yí padà. A ṣeun gbogbo pápápá lénìí ká lè ṣe kíni, ká lè gbádùn ara wa bẹ́tà. Kó bàa lè dá náà ni iwájú náà la ó máa lọ lágbára Ọlọ́run.
1: Òpin ọba ní alágbádá iná olórí ayé ẹkùn ọkọ̀ Fáráò ọba tó fàyè.
0: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé abala méjì náà ló wà nínú ètò yìí. Abala àkọ́kọ́ òun ni abala ọ̀rọ̀ ìṣítí.
1: Ó gbé mi lẹ́kẹ̀ fáráyé, ó polongo mi fáráyé, kábíyèsí, òpin yẹn ọ́, ìyín yẹn ọ́.
0: Abala kejì ló wà fún àlejò, ó dẹ̀ tún wà fún àwọn ọ̀rọ̀ tá a bá fẹ́ jẹ́ kí àwọn èèyàn kan bá wa ṣe kíni, kán bá wa dá sí pé ká jọ gbé yẹ̀wò pé báwo ló ṣe rí o lójú tiyín, báwo ló ṣe rí o, èrò wo lẹ̀yìn rí sí. Nǹkan tí abala kejì wà fún nìyẹn. Abala àkọ́kọ́ náà láò ṣe kíni, láò kọ̀ọ̀kan kọlù lórí ètò yìí báyìí.

ẹ káàbọ̀ padà. Ètò àkàndá ìdámà ló ń dẹ́sẹ́ tì gbọ́ yín ní ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín Olúwa tó sìn GOP Garment of Praise. Bóyá ẹ̀yin fẹ́ gbójú wò wá ní ìkànnì Facebook wa, ohun tẹ́ kàn nílò láti tẹ̀sójú fóònù yẹn, òun náà ni West Radio 893 FM fanpage. West Radio 893 FM fanpage. Òun náà lẹ́ máa fi wò wá ketekete lórí ìkànnì Facebook wa. Bẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ máa ṣe kíni, ẹ máa láìkí ẹ̀, ẹ máa ṣe kíni, ẹ máa bá wa ṣí ẹ̀, ẹ bá wa pin kálé, ẹ bá wa pin kákó. Bẹ́ bá ṣe ń pin káàkiri, ẹ máa ṣe kíni, ẹ máa fi kọ́mẹ́ntì yìí kẹ́ ẹ máa fi sábẹ́. Bẹ́ bá dẹ̀ ṣe ń ṣe eléyìí, irí ayọ̀ àti ìbùkún a máa wọlé tọ̀yìn wá.

O ṣe sáyé di òṣùpá ìbá Ọlọ́run ìbá Olódùmarè. Brother, sister, mommy, hey, gbogbo ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin ìyá kí lẹ gbé.

Mommy, daddy, iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn, iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn, ìjẹ́ ti ẹ̀ ní ìgbàgbọ́ nínú ẹ̀. Ìjẹ́ ti ẹ̀ mọ̀ wípé iṣẹ́ tẹ̀yàn bá ń ṣe tẹ̀yàn bá ní ìgbàgbọ́ nínú ẹ̀, kò mà lè gbé ni débì kankan.

níbẹ̀ láti ẹ̀ ti rí àwọn ọkùnrin míì wọn ni ṣé dandan ni kò mọ kàwé ni kò ń ṣe dandan kó kàwé torí pé kí ni kò ní ìgbàgbọ́ nínú ọmọ yẹn wípé ìwé ṣe kí ni ó ṣe pàtàkì ó ṣe kókó. Iṣẹ́ tẹ̀yàn bá ń ṣe tẹ̀yàn ò bá ní ìgbàgbọ́ nú ẹ̀ èèyàn kì í fi gbogbo ara sí i èèyàn kì í fi gbogbo ọkàn sí i èèyàn kì í ti gbogbo ara bọ̀ ọ́ ẹni tó wọn kàn máa sọ pé wọ́n ṣàní kí n ṣe náà ni màá ṣe kó má máa bá a sọ̀rọ̀ sí mi màá ṣe kí wọ́n ṣàlè fi mí sílẹ̀. Ìjẹ́ o mọ̀ wípé iṣẹ́ tó ń ṣe yẹn àwọn tẹ́ ẹjọ́ ń ṣe tí wọ́n ti fi ara sí i tí wọ́n ti ara bọ̀ wo bí tí wọ́n ti délé ní.

0: Gbogbo àkàndá ẹ̀dá pátá ẹtẹ́ ti yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi.
1: Àpàlà ẹgbẹnu tán.
0: Àwọn bàbá wa máa ń sọ wípé àtẹ́ lọ́wọ́ ni kì máa ń ṣe kíni kì ń tán ni jẹ́.
1: Àlẹ́fù dẹ́rù. Ó ti lò fọ́n bá gan.
0: Ẹ jẹ́ ká sọ ọgbọ́n wa kalẹ̀, ẹ jẹ́ ká sọ ọpọlọ kalẹ̀, ẹ jẹ́ ká sọ ọgbọ́n kalẹ̀, ẹ jẹ́ ká sọ ọpọlọ kalẹ̀, ká ṣe nǹkan tó yàtọ̀ tó jẹ́ dáadáa tẹ́nìkan ò ṣe rí tá mú ògo wa ṣe kíni, tá mú ògo wa tàn káàkiri gbogbo àgbáláyé.

0: kingdom perish.
1: Ìwọ àkàndá ìdá tó ń gbọ́ mi iṣẹ́ tó ń ṣe yẹn fi gbogbo ara ṣe fi gbogbo ọkàn ṣe torí pé kò sẹ́nì kankan níbì kankan ìwọ náà lè yàn àkọ́kọ́ tó máa kọ́kọ́ ran ẹ lọ́wọ́ kí àwọn èèyàn kó tó lè dìde ìrànlọ́wọ́ fún ẹ.
0: Kojima Estro.
2: Kapioni Ajote.
0: Kọ́tara Àbábẹ́dọ̀.
2: Kapioni Ajote. Kapioni Ajote.
0: Lápọ́jọ́ máa lè kọrin, lọ́kọ́ ṣe pé kọrin.
1: Ìwọ àkàndá ìdá tó ń gbọ́ mi, má wojú ẹnikẹ́ni fún ìrànlọ́wọ́, o lè má wojú Ọlọ́run nìkan fún ìrànlọ́wọ́. Ó ní rízìn tí mo fi sọ bẹ́ẹ̀.
2: Lákàṣe pé kọrin, mo yẹ ti bá pèdè àsìkò ṣe bá wà lólórí.
0: Lápọ́jọ́ máa lè kọrin.
1: O lè bèrè fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n má fi ìgbàgbọ́ ẹ sí.

0: Torí pé nínú ìrírí mi nílé ayé mo ti rí ọ̀pọ̀lọpọ̀ mo ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan.
1: Jẹ́rẹ́ bá jẹ́rẹ́ ìjìnlẹ̀ gidi.
0: Gbogbo àkàndá ẹ̀dá níkẹtẹ́ tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ gbọ́sẹ̀ ẹ jẹ́ ká fi ìgbàgbọ́ wa sọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú nǹkan tá a gbé dání. Lẹ́yìn ìgbà tá a bá ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, ohun tó kù tá a ti máa ní ìgbàgbọ́ nínú ẹ̀ òun náà ni iṣẹ́ tá a ń gbé dání tó ń ṣe kí ni tá a ń rí nítorí èjì tere tá a ń rí ń bẹ̀ tá a fi ń bó aya tá a fi ń bó ọmọ tá a dẹ̀ fi ń san owó ilé tá a fi ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú ẹ̀.
2: Àwa ló lérè o.
0: Torí pé àkàndá ẹ̀dá tí ò bá ní nǹkan kan tó lè ọ́fà àwọn èèyàn kò ní rọrùn fún àkàndá ẹ̀dá bẹ́ẹ̀ láti dìde o. Ẹ̀yin àkàndá ẹ̀dá ẹ̀tẹ́ tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ gbọ́ mi sẹ́. Sóri iṣẹ́ tó bá ṣe fún àwọn èèyàn làwọn èèyàn máa sanwó fún. Ọjọ́ tí àkàndá ẹ̀dá bá ti ń wojú èèyàn pé ó yẹ kí lágbájá báyìí ràn mí lọ́wọ́, ó yẹ kí tàmẹ̀dó ràn mí lọ́wọ́, ó yẹ kí máa pe ẹni yìí léraléra. Irú àkàndá ẹ̀dá bẹ́ẹ̀ bá ṣe kí ni á bẹ̀rẹ̀ sí ní yẹsẹ̀gbẹ́ẹ́.
2: Ṣùgbọ́n fún mi kọ́ ló fi ń wó mi.
0: Ẹ má ṣì mí gbọ́ mi ò sọ pé kò sáláàánú o, aláàánú sì wà tó ń ṣore tó ń ṣàánú.
2: Bẹ́ẹ̀ ló dẹ́dẹ́ náà ṣe kọ̀ dúdú, wọn ní bó ló dà wọ́n lágbo.
0: Gbọ́gbẹ̀ yín àkàndá ẹ̀dá pátá, ẹ jẹ́ ká mójútó ká gbájúmọ́ ohun tó wà ní ọwọ́ wa tó jẹ́ iṣẹ́ tá à ń ṣe tó ń mówó wọlé fún wa.

0: gbogbo àkàndá ẹ̀dá ẹ má jẹ́ ká fi ìgbìyànjú wa ẹ má jẹ́ ká fi ṣeré tí ọlọ́run bá wá gbé bó ṣe ń ṣe ẹ̀dẹ́ o fine á jẹ́ plus kò ní jẹ́ minus.
1: Orin wa mirin gidi, obirin gidi, tugba fuji mi tun le. Awọn tọmọ fuji mi bi jo gbogbo
0: ejo. Tori pe ko kin pe taye ma fin se kini, taye ma fin pa eyan tabi ti oro eyan ma fin sun eyan.

Torí nǹkan tí mo discover nílé ayé iṣẹ́ rí àkàndá ìdá tó bá wà tó bá ti lè provide nǹkan tí àwọn èèyàn ń fẹ́, àwọn èèyàn máa ń ṣe kíni, wọ́n máa ń like ẹ̀. Ṣùgbọ́n èyí tó bá ti fẹ́ sọ̀rọ̀ ìdí liability, wọ́n máa ṣe kíni, wọ́n á sá fún un, kò sí ọgbọ́n ẹ̀, kò sí nǹkan tí àkàndá ìdá yẹn.

0: àbí tó bá ṣe kíni tó bá dé inú rẹ̀ á dó díndín ẹ̀jẹ̀ ká sáré dókè lọ́hùn tí bá dókè lọ́hùn tá a bá dé á wà wọnú abala kejì lọ fún ètò yìí ètò àkàndá ẹ̀dá náà ló ń bá afẹ́fẹ́ ìkànnì west radio 89.3 fm ló ń bá ṣọ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí atọ́kùnrin olúwa tó sìn gop gamẹ̀tọ̀ praise ẹ kú ìkàlẹ̀ ẹ má yí kúrò bẹ́ẹ̀ o à ń padà bọ̀.
1: Làlíkà wọ́n fi díje pé ni Sìríà àwọn fi díje ní Plini.
2: Ìfilẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
3: Àwa ewé ìwòyí
4: Olúwa dára pátápátá o.
5: Ọmọ nìyí ọmọ nìdẹ ọmọ ní wọlé dé ni ètò ọmọ nìyí ọmọ nìdẹ ńlẹ̀tọ̀ tó ṣe àjíǹde fún àṣà àti ìṣe ilé wa lórí ìkànnì West Radio 89.3 FM Aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn bẹ̀rẹ̀ látago márùn-ún sí aago mẹ́fà àrọ̀lẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú olólùfẹ́ yín Afọlábí Kẹ́hìndé Èkó bàbá ẹ má gbàgbé o abala méjì ńlẹ̀tọ̀ ìpínsì abala àkọ́kọ́ ń lọ̀rọ̀ ọ̀mọ̀ràn fún àwọn ọ̀dọ́ lábalẹ̀ ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ láti ń sọ àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè ẹ̀kọ́ sodo sínú ètò yìí má jẹ́ ròyìn ẹ̀ fún ẹ ọmọ nìyí ọmọ nìdẹ pẹ̀lú Afọlábí Kẹ́hìndé Èkó bàbá ètò bàbá ètò.
6: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
7: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
6: Same excuse yesterday. It is unacceptable, please. You better switch to One Data Internet Service.
7: One Data?
6: Yes.
7: One Data.
6: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
2: Efile, Emayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongon Lewa.

0: at in bed. I'm not far away. Okay, see, the man's only going to leave for now. I really believe you. They didn't need that for now. Then was all you.
1: Oh, Jimmy.
0: It's him, I'm for now. So, and you really see a lot. But, a color of when you know, one of the and you really know. Collision that can about the damage for our damage. Ramala was in the room, but for about the time of the lady.
1: Hi,
0: my dear, you go there. Eh,
1: what
0: is your name? So,
1: I see you.
0: I'm not going to be able to do what I'm going to do.
1: Okay.
0: I'm going to find something about what you mean.
1: Ah.
0: You know what I'm saying?
1: Ah. I know a phone, like that alone.
0: I know.
1: But,
0: that got me, I didn't know if that is the thing. Come on, Runa. Àwọn dọ́kítọ̀ wọn fún wa ní nǹkan wọn fún wa ní wá àsìkà wọn sọ fún wa pé ẹni tó jí bá ń dùn kò gbọdọ̀ máa bínú kò sì tún gbọdọ̀ máa ronú torí ìwé ìfara tí ń bínú tí òun ni kọ̀ǹdíṣẹ́ ojú òun sì máa háì
1: sí
0: ó dẹ̀ máa ba nǹkan jẹ́ nínú ara ni. Come on, room, Doctor. Come on, nearly, carry nearly, go. Allow Mukatar, and nurse Musabad. So, carry nearly, take Mugato Selena. Hadar or not. So, you are nearly, and you didn't know all these things that
1: are
0: done. Remember, I get on.
1: Ben,
0: I will
1: go to. Sir. Thank you very much. Yes, sir. There's a problem, sir.
0: Hey,
1: my body. Yes, sir.
2: Ese ọ̀rọ̀ yanjú mi lénìí ni wípé ohunkóhun tó ń kó máa ṣe ọ̀rẹ́ mi jọ gbìyànjú díẹ̀ sí a kì ń kí aláṣẹ ti kú oríire ẹni tó bá ṣàṣeyọrí láyé ń kíkú oríire o lè dáwọ́lé nǹkan kan tó jẹ́ pé nǹkan oríire ni ṣùgbọ́n ó ti ń sú ẹ pé owó náà ni mi ti rí mi ò rólò ràn lówó yẹ kí n ti parí kíní ìjọ márùn rẹ pin o gbìyànjú díẹ̀ sí ṣọmọlé ẹ kọ ni ẹ tó jẹ́ pé òré ni ràn ẹ lọ́wọ́ ìwọ ló rán rẹ tó wà wò pé wo bóyá kúkúkú lẹ̀ kúrò nílé ìwé ohun gbogbo náà ló ti rí bó ṣe rí yìí mo bẹ̀ ẹ́ má torí ẹ̀ kú ìtò gbìyànjú díẹ̀ sí ohunkóhun tó o bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí má torí pé kò tí ì búgbàmù má torí pé kò tí ì fún ọ ní tó ń retí kó wá ló ti sú ẹ ọ̀pọ̀ ló ti ẹ̀ ti rò pé àwọn máa lọ pokùn sóni ṣé ó ti sóhun járe gbogbo ayé nǹkan tiẹ̀ ti sóhun ẹ̀tọ́ sàtánì ni o má dá lóhun ìwọ ṣe gbìyànjú díẹ̀ sí nítorí wọn kì í káláṣe tì kú oríire aláṣeyọrí nìkan láyé ń kí kú oríire mo bẹ̀ ọlọ́sàn yìí ọkùnrin obìnrin ọmọdé àti àgbà tó ń gbọ́ mi ohunkóhun tẹ bá ń ṣe níre ṣùgbọ́n tó ti ń sú yín ẹ má jẹ́ kó sú yín o ẹ jọ gbìyànjú díẹ̀ sí.
1: Gbìyànjú díẹ̀ sí. Má jẹ́ kó sún ọ, má jẹ́ kó rẹ̀ ọ́. Wọn kì í kí aláṣẹ tì ẹ́ pé ẹ kó àṣeyọrí o. Ẹni tó bá ṣe yọrí ni wọ́n máa ń kí pé ọkùnrin ni ọ́ ẹ kó àṣeyọrí. Torí ẹ náà mo ṣe ń ké sí gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yin ọ̀tọ̀rọ̀ ọ̀kùlú àbí báwo ni kí n ṣe pé gbogbo ẹ̀yin tọ́lọ́run ti ṣẹ́gi ọ̀la fún ẹjọ́ ẹ wá fọwọ́ kún wa lọ́wọ́ lórí ètò àkàndá ẹ̀dá nìkànnì West Radio torí pé a ní àwọn nǹkan lọ́pọ̀lọpọ̀ tá a fẹ́ ṣe lórí ètò yìí. Fún ẹ̀yin tẹ́ fẹ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà tẹ́ lè pè mí sí lélẹ́yìí.

pé fẹ fọwọ kún wa lọwọ lórí ètò yìí ẹ fẹ pè mí lẹyìn ètò àbí ó ní nǹkan kan àbí ẹ fẹ jàlejò wa ẹ fẹ jẹ ká gbé yín wá sórí ètò yìí nọmbà tẹ lè pè mí sí lélẹ yìí òun náà ni 0906 02 5887 nọmbà tẹ ó fi tẹtẹ lè pè sí nìyẹn tẹ lè fi gẹẹti mi ẹ ṣe gidi gan ni adúpẹ lọwọ ọlọrun pé a ṣe tọsẹ yìí pa tún ṣe tòní pé ọlọrun tún fún wa ṣe adúpẹ o adúpẹ adúpẹ fẹyìn tẹ bá wa gbọ yín tẹ ń gbìyànjú tẹ àti pè wọlé náà tí pé yín ò kú tí pé yín ò wọlé ẹ ṣe ẹtú bá wa try ẹ padà ní ọsẹ tó ń bọ mo fi yín sí abẹ òjìji olódùmarè àrùn ikú kò ní wọlé tọ yín wa o àlàáfíà àti eré tuntun látòkèrè yóò máa wọlé tọ kó wa àwọ wá lágbára ọlọrun títí dọjọ mẹta tá a tó fi pàdé lórí ìkànnì yìí kan náà west radio 89.3 fm ẹ má yí kúrò ń bẹ o ọmọ níyì ọmọ ní dẹ òun náà lè tó súpọn òun náà lọkàn súpọn ẹ má yí kúrò ń bẹ o bàbá ti dé o ẹ ó ti dé ẹ ó tún gbádùn wọn bẹta léni ó dàbọ òdi ọjọ mẹjọ bye.

kí alàgbà olúwa tóbi owó ajé mú kí yín dáadáa ẹyin ẹkú ìfọmọnìyàn ṣe o. Mo kí mama wa dáadáa ìyá olóríire lady evangelist Lillian Badimasi aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìyá àti ẹni tó ní iléeṣẹ́ ìnìyẹn olùdásílẹ̀ iléeṣẹ́ yìí West Radio 89.3 FM mo kí yín o ẹkú ìfọmọnìyàn ṣe o.

ọmọ tó bá rántí òbí rẹ̀ yóò mọ̀ sán dalẹ̀. N ò tí rẹni bá ń dákọ àwọn àwúrèbé o. Olórin fúdì pọ̀ lọ sáàsá làlà ní gbogbo wọn àlájì àlájì wọn. Àlájì wọ sí àìdé. K1 the optimist. Ọ wà ń bẹ́ optimist. Ọ wà ń bẹ́. Tiri lẹ́dà náà ń bẹ́ ń bẹ́. Olórin àwúrèbé ẹni olórin àwúrèbé àwùjẹ ká gbọ̀ ẹjẹ ká mọ̀. Ẹjẹ ká tọ́jú àwọn òbí wa dáadáa gbogbo ẹ̀yìn tẹ́ ẹ lárúgbó nlé ìlú ibi tó wà kò jìnnà sílé o. Torí pé kíni ẹ̀rọ léwọ́ bẹ́ẹ̀ tó le fi pe àwọn òbí rẹ bá àmì sálàáfíà lẹ wà. Ìyá mi sálàáfíà lẹ wà. Èmi náà ò ní pẹ́ wálé màá wá yọjú sí ẹ̀yìn tí mo fi ránṣẹ́ ẹ̀bá ń fọ́ọ́mù díẹ̀ náà mo sì tún ń bọ̀. Jẹ́ kí àwọn òbí rẹ kí wọ́n mọ̀ páwọn náà bímọ. Ní ọjọ́ alẹ́ àwọn òbí ọmọ ni wọ́n máa ń sùn lé lọ́wọ́ jẹ́ kí àwọn òbí rẹ jẹ́ kí wọ́n pàwọn náà bímọ. 0916893 1000 0913 0913 8933 8933 wa ti n gbagbe awon olorin wonyi. Àwọn orin wọn gan kò fẹ́ sí lórí àtẹmọ́. Ilé iṣẹ́ rẹ̀ ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ báyìí nìkan ni wọ́n ti máa ń gbọ́ wọn.

0: pe o ko ara ya oya ara baba oya ma so pe ki la wa de o ti wa pe mo won ju bi wo na se ma si kin keke nu mo a le nsu awon o ko gbodo su o rara o hello
1: hello
0: o ese un o ki loruko yin bo le tin pe wa o
1: okay I just Ọ̀gbẹ́ni wọ́n ti kọ́ náà káàkiri.
0: Kí lẹ wí ẹ̀jẹ̀ ká gbọ́ dáadáa, ẹ̀kú mi rẹ́dí oyin wa.
1: Ọ̀gbẹ́ni Akínṣílẹ̀ Olúfáyọ̀dé.
0: Ọ̀gbẹ́ni
1: láti
0: kú ọlá àpáta Akínṣílẹ̀ Akínṣílẹ̀ Olúfáyọ̀dé látàpáta, ó yẹ ẹ bá ń dá sétó.
1: Alhaji Dauda epo akara.
0: Alhaji Dauda epo akara yóò dà fún ọmọ wọn bá dànù.
1: Àwọn èdè.
0: Àwúrò ìbí bẹ́ẹ̀ ni
1: bẹ́ẹ̀. Alájà alájà Sùlíà Dáúdà ipò àkàrà.
0: Ọmọ wọn yes Sùlíà Dáúdà ipò àkàrà ó di méjì o.
1: Àti Alájì Àsánké.
0: Alájì Àsánké Àsánké ẹ ṣeun o ẹ ṣe ibùdókẹ́ o ẹ ṣe gan o ẹ ṣe o. Alájì yìí ṣàwà Sánké. Àwọn yẹn kọrin jìnà. Aláàjì Sulaimanu epo àkàrà ń kọ́ ọmọ wọn ní kò sódò ní olóró ọ̀nà kọrin jìnà. Sule eléǹpe la máa ń pè eléǹpe. Òṣùpá Ànábì àwọn náà kọrin jìnà. Wọ́n kọrin nínú àwúrò ẹ̀bẹ̀ wọn nígbàdàn bí ọgbàfẹ́ o.
2: Ìwà ìrẹ̀lẹ̀ ló yẹ ká máa wò.
0: Gbogbo ara rẹ̀ pa láwọn òbí rẹ̀ lọ́jọ́ ogbó mápò ti pọ́n mọ́ wọn ju bó ṣe pọ́n mọ́ wọn náà gba àtọwà kékeré nìyẹn. Má jà pé tí wọ́n ti pọ̀ ju ẹ̀hún òní tí ẹ̀ náà pọ̀ jù nígbà tí wọ́n ń tọ́jú rẹ̀. Ọmọ kan ni wọ́n pè pé ìyá rẹ̀ kú ó ní ìyá mi ó kú. Bomu loju pere pere kii se pe ya re jemo kekere o agbalagba sugbon kini o ronu je pe njo n toju ya ibayi egbon re agba lo gbe ya odo ko se eyo tere lo be ri pe ko n se lo be ya un wo eje ka be won wo eje ka mo nti won ba nla koja eje ka mo n to ba je ipenija fun won owó tó ń fránṣẹ́ kò tójú kó fojú ara rẹ̀ gan ni wọn lọ. Gbogbo àwọn tí wọ́n ti lọ́mọ ìdásẹ́tò lónìí mo kì yín o. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ tó ń dá sí àsìkò wà ó 0916-893-1000, 0915-333-4893, 0911-333-893. Ẹlẹ̀ dá sí lórí Facebook wa náà Facebook fan page wa ẹlẹ̀ dá sí mbẹ̀ West Radio 89893. Tó bá ti dá sí a ó kà síta dẹ̀ ka orúkọ rẹ̀. Olórin àwúrò ìbí náà pọ̀ díẹ̀ o. Olùkọ́rin àpàlà wọ́n sì pọ̀ lọ ṣàṣù. Ìsàdékúnlé wọn ti bá wa sọ́lẹ̀ kí wọ́n ní pé Haruna Ìsọ̀lá. Wọ́n ní àìlá ọmọ wúrà. Èyí tí wọ́n dárúkọ tí wọ́n faramọ́ náà ni Yusuf Ọlátúnjì orin sákàrà làwọn ń kọ. Àmúdá Gbólúwàjẹ́ àná wà àpàlà ni wọ́n ń kọ. Tàlù Àlàmú orin àpàlà ni wọ́n ń kọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń bá bó ṣe wù wọ́n kí nílẹ̀ òkèrè tí wọ́n wà wọ́n ti gbàgbé àwọn òbí wọn tọ́jú òbí rẹ̀. Òbí rẹ̀ ń retí látọwọ́ rẹ̀. mo fi pe won le lo bi an se lo ngba ti an to yin mo opolopo won ti se ijoba won ti retire owo ti an gba idako mu ni iwo ti an fowo to ngba na o ti wa na jigbe ni kun wa o ye ko fowo toju obi re se pe o ma ran mo lo be tabo mo ran re re lo be iwo na lo lo foju gan ni won o ko le mo ipeneja won itu omo ni ji omo de lo nlo lori afefe bayi west radio 89.3 fm iku baba lo wa lori eto

olórin kan náà ni àpàlà ńlá sọ pé ni ẹyin àwọn ń kọ ẹyìn àtòkò wa gbowó ńlé. Ta ló rántí àtòkò wa gbowó ńlé? Àìnlá àtòkò wa gbowó ńlé ọmọ wọn ní kẹkùnú. Ìkèrè kókó kẹkọ ni oko wọn ṣùgbọ́n ìgbèríko òkèkù náà ṣàlùkò tiwọn. À bàbá yẹn mọ̀ ló dáwọ́lọ̀ láti láyé tiwọn o. Ìlò ni a fi ń sọ̀rọ̀. Abala àpàlà náà la ka orin tiwọn náà kún. Ọ̀rẹ́ mi kan sọ bí ó ní ẹ̀yìn ó dákọ ẹnìkan ó ní ẹ̀yìn. Bàbá yìí bàbá Kwara yìí múná bàbá Kwara yìí rárá ìwé ìsapàlá o. Gbogbo àwọn nǹkan báyìí lẹ́kọ̀ọ̀kan ìjèjì á mọ̀ bí wọn sórí àtẹ́gùn. Ká lè rán wa létí àwọn olórin wa gbogbo. Mo bá dọjọ́ mẹ́jọ mo lè gbé tàwọn òṣèré orí ìtàgé mo lè gbé wọn wá. Ní ọ̀dárùkọ òṣèré mẹ́fà tọ́wọ́ láti ìpínlẹ̀ Ògùn tàbí ìpínlẹ̀ Ọ̀sun tàbí ìpínlẹ̀ Èkìtì tàbí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ ká tọmọ lúàbí wá sí lọ́dọ̀ àwọn òbí wa. Ẹ jẹ́ kí a tọ́jú wọn. Ẹ jẹ́ ká fowó sì kẹ́ wọn. Ẹ jẹ́ ká fọlá sì kẹ́ wọn. Ṣé bí wọ́n sọ yí pé èèyàn á máa jọlá látara ọmọ ni jẹ́ kí wọ́n jọlá látara tiẹ̀ náà. Tó bá di aago márùn-ún àbọ̀ a lọ sí ẹ̀ka ètò ìpolówó wa tá a bá darí dé a bọ̀ sí agbami abala kejì bí tí a ti máa ń pàlọ́ àpamọ́ àti àlọ́ onítàn alọ́ tòní. O tun hu e o ijapa don o tun don me wa wo.

ìjàpá ọmọ gbogbo agbára rẹ̀ lọ́mọ fi ń ṣiṣẹ́. Àwọn ẹyẹ wá yẹ pé olókun àti ṣiṣẹ́ inú wọn dùn. Láìpẹ́ wọ́n fi ṣe alábòójútó wọn ọ̀gbìn wọn fi ṣe kọmíṣánná. Ìjàpá alábòójútó. Ẹn tẹ́ mọ bójútó gbogbo ọwọ́ ṣe ń yá sí. Bówó ṣe ń wọlé sí. Bí wọ́n ṣe ń tajà àti owó ń wọlé. Ìjàpá ni wọ́n fi ṣe alákòóso bẹ̀rù. Ẹyin àǹtí mi fi wọ́n rẹ́rìn. Wọ́n ní ìjàpá náà wọ́n fi àwọn alákòóso ni wọ́n fi ìjàpá ṣe o. Alábòójútó ohun ọ̀gbìn àti ìrè oko. Ìgbà tó dépò yìí, ó bẹ̀rẹ̀ sí búyaga, ó bẹ̀rẹ̀ sí kó èrè ata. Ọkà bàbà, ó fi rán àpáyọ lọ sí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ nílé. Àwọn ẹyẹ kò sí rí. Ṣùgbọ́n àwọn ẹyẹ wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ sí fúnra pé ó dàbí ẹni pé owó wa ti ń dín o. Gbogbo bá a ṣe ń tajà ó ti ń dín kí ló ṣẹlẹ̀ o. Àwa rí pé àparò kò ṣe déédé mọ́ láàrin àwọn. Òní orí fífọ́ ọ̀la òtútù ni. Yóò mọ gbà yìí ni òun ò lè wábi iṣẹ́ lónìí tó rọ̀gà rẹ̀ ti rán lọ lílọ kó oúnjẹ fún ìyàwó tiẹ̀ ìyún ìjàpá ní ọba parọ́ pé tó òtútù mú mi òun ò lè wábi iṣẹ́ lónìí sọ̀rọ̀ rẹ̀ kúkúrú alábòójútó dẹ̀tẹ̀lẹ̀. Ìgbà tó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí sọ títí tí wọn ò mọ̀ ráparò mú o wọ́n sọ títí tí wọn ò rí mú. Ọwádìí lọ́jọ́ kan. Adìẹ kan ló mọ̀ sábà ó yí ẹyin sí sẹ́gbẹ́ ìrònà kan ló yí ẹyin sí ó wá sàbálẹ̀ lórí ó sẹ́gbẹ́ pé adìẹ tó bá fẹ́ sàbálẹ̀ ẹyin lórí wọ́n bá lérí ẹyin báyìí ni wá ń wò ni wá ń wò ọ̀kan lọ́mọdé tí ẹnìkan rú ẹrù èwo lèyí tọ́run rẹ̀ rú lọ yìí. Ẹrù tí àparòrú ọkọjá bẹ́ẹ̀ bàǹbàbàǹbà lórí. Lọ́gànjọ́ òru ta ní à ń rẹrù kí lọ́gànjọ́ òru lọ́sàwó ó fín dáadáa ni àparò mọ̀ rè é. Adìẹ bá ní tò àparò ń bọ̀ ọ́nà lásìkò yìí láàjìjìjìjìjì nìkùn yìí ń bo lọ ń lọ o. Tiwọ́ tẹ́rù orí rẹ ń bo lọ ń lọ. Kí lóru níbo lọ ń lọ àparò kò lè fọ́hùn. Wọ́n bẹ̀rẹ̀ sí bí adẹ pé kọ́ mọ̀ pariwo òun alábàáhùn ló ràn níṣẹ́ adìẹ fi àkékọ́rí o. Ó bá gbẹ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ gbogbo àwọn ẹyẹ wọ́n bá yàdé wọ́n gbẹrù lórí àparò wọ́n bẹ̀rẹ̀ sí lù ú àparò ń ké pé èmi ńlá kí oró ẹyẹ èmi ńlá kí oró ẹyẹ èmi ńlá kí orí ẹyẹ èmi kò jalè rí ẹyẹ èmi kò gbówó rí ẹyẹ ìjàpá ló ràn mí níṣẹ́ ẹyẹ. Àparò fi gbogbo ọ̀nà bẹ́ẹ̀ àwọn ẹyẹ sàn gbà lójú wọn gbà ní mú. Wọ́n ń ti lọ́pọ̀npọ̀n wọ́n níbi orí ọgbà ǹsùn ibi ọkẹ́rù lọ padà síbi tó o ti wá. Ọwọ́ wọn ti tolè lọ́gànjọ́ òru kọ́hún bí. Wọ́n má lọ pè ìjàpá. Tọ́jà lábòójútó ẹ̀tọ́ wọ́n ní ìjàpá ń gbọ́ ṣe wọ̀ lọ́rùn àparò ń ṣẹ́. Ìjàpá ní òun kẹ̀ òun kọ́ o ilé lòun sùn sí o òun ọ̀mọ́ bó ṣe rìnrìn rẹ o lílù ní kẹ́ ẹ̀lú dáadáa ó lè ní ọba lórúkọ jẹ́ ẹ̀lú dáadáa. Àwọn ẹyẹ bẹ̀rẹ̀ sí lu àparò wọ́n gbé lulẹ̀ wọ́n faṣọ rẹ̀ yí ẹrẹ̀. Gbogbo rẹ̀ pọ́n kokoko nígbà tí wọ́n lù tó tẹ́ wọn lọ́rùn tán wọ́n mọ̀ lé soko pé kò gbọ́dọ̀ dáàrin àwọn mọ́ o. Ìtìjú kò sì jẹ́ káparo lè padà sí ìlú rẹ̀ mọ́. Torí tó bá padà lù kí ní òpó ń lè padà ọ̀rẹ́ rẹ̀ dà tí wọ́n jọ lọ. Wọ́n lù ú wọ́n ní ẹ má wulẹ̀ pa ẹ sá lè kúrò láàrin wa ẹ jẹ́ ọmọ bá bí ọba wò

Ẹ̀ka lẹ́ o, wọ̀nyí ni àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa tó ń dé sétí gbọ̀nyín lálẹ́ tòní. Láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀, Wales Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá, olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde ìgbaradì rẹ̀ láti kó gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí a ṣetán láti kúrò nílẹ̀ South Africa. Àwọn gómìnà nílẹ̀ yìí ṣe àtẹnumọ́ àtìlẹyìn wọn fún ètò ọlọ́pàá ìpínlẹ̀ láti gbógun ti ìgbésùnmọ̀mí nílẹ̀ yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bọwọ́ lu ètò owó ìfẹ̀yìntì màdàmàdà fáwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjọ NAFDA kílágo ìkìlọ̀ sí ti àwọn èèyàn lórí àṣìlò àwọn egbòogi àti àwọn oògùn àti mímọ lògùn láì ní àṣẹ látọ̀kadàn onímọ̀ lẹ́tọ̀ ìlera. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni a ti sọ̀rọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń gbé ní ilẹ̀ South Africa. Eléyìí tí a pe wọn ṣetán tí a sì ti fi ìfẹ́ inú wọn láti kúrò nílẹ̀ ọ̀hún padà sórílẹ̀-èdè bàbá wọn látàrí àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù eléyìí tó ń wáyé lórílẹ̀-èdè náà ni wọ́n ṣetán láti lọ rí kó wálé kó tó di 30 oṣù kẹfà ọdún tí a wáyé. Ẹ̀rọ ìdánilójú yìí ló wá látọ̀rọ̀ ẹni tí ṣe mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè aṣojú ni Abianka Odumegu Ojukwu nínú àtẹ̀jáde oníròyìn tí wọ́n síta lónìí. Eléyìí tí wọ́n sì tọ ọwọ́ bọ̀ látọwọ́ ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ Magnus Eze. Odumegu Ojukwu ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ pé ìṣàkóso Ààrẹ Bọ́lá Tinubu òun ni ó wà ní ìfarajìn sí ìdáàbòbò àti ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń bẹ lókè ìta. Ó ṣe àfikún rẹ̀ wípé kò sí ọmọ orílẹ̀-èdè yìí eléyìí tí ó bá fi ìfẹ́ hàn láti padà kúrò nílẹ̀ South Africa tí àwọn yóò fi sílẹ̀ sí orílẹ̀-èdè náà. Ó sọ̀rọ̀ sọ̀wọ́ iwájú wípé bí àwọn ọmọ orílẹ̀-èdè yìí bí 1000 òníyàn ti forúkọ sílẹ̀ pé àwọn ṣetán o láti kúrò lórílẹ̀-èdè South Africa, nígbà tí wọ́n sì ṣàlàyé wípé gbogbo ìgbésẹ̀ òníyàn pé wọ́n ti ń fẹnu ẹ̀ kò báyìí láti kó wọn wálé láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ. Bákan náà, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti fi ìfarajìn rẹ̀ múlẹ̀ láti ṣe ètò ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú àwọn ìkàn eléyìí tó rọ́kàn lórí ọ̀rọ̀ ètò ààbò, ètò ìgbáyégbádùn alálàáfíà tó ń ti ẹ̀kọ́ àti ìdàgbàsókè àwọn ọ̀dọ́ tó fi mọ́ ètò ìròyìn lágbára fẹ́tọ̀ ọrọ̀ ajé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí aṣòfin George Akume òun ló sọ̀rọ̀ ìdánilójú yìí nísìkò lásìkò tó ń bá àwọn ìgbìmọ̀ aláṣẹ sọ̀rọ̀ pàápàá jùlọ tó jẹ́ ti àwọn ọmọlẹ́yìn Kristi orílẹ̀-èdè Nàìjíríà CAN níbi tí wọ́n ti ṣe ètò àwọn kan tán ṣe lánàá àti lónìí òde yìí. Akume ṣàlàyé wípé Ààrẹ Bọ́lá Tinubu ó ní ìṣèjọba rẹ̀ ló ṣe ìdámọ̀ sí ìrẹ́sẹ̀walẹ̀ àwọn ìkànnì náà ọmọlẹ́yìn Kristi àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kọ̀ọ̀kan látàrí ọ̀rọ̀ ètò ààbò àǹfààní alájùmọ̀jọ ni orí ọ̀fẹ́ tó ń ti òmìnira láti jọ́sìn tó ń ti ààyè sí ètò ìdájọ́ tó dúróore tó fi mọ́ ìkópa nínú àwọn iṣẹ́ ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde tí wọ́n síta lónìí látọ̀rọ̀ ti ṣe olùbádámọ̀ràn pàtàkì rẹ̀ sórí ọ̀rọ̀ ìròyìn, Akume ṣàlàyé wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ló wà ní ìfarajìn láti rè wípé gbogbo àwọn tó jẹ́ orílẹ̀-èdè àti ẹ̀ka gbogbo ònìyàn pé wọ́n rí pé wọ́n dáàbò bo ẹ̀tọ́ wọn àti láti gbé ètò ọ̀fìn ró, ó sì lè mú kí ìgbélárugẹ àwọn nǹkan àwùjọ kó lè láǹfààní àti rẹ́sẹ̀ walẹ̀ fún kó wá lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀-èdè Nàìjíríà ni a ti tún fi àtìlẹyìn wọn hàn fún àtúnṣe pàtàkì lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ètò òpó agbára ìtànsán òòrùn àti àwọn ètò ìdàgbàsókè iṣẹ́ àgbẹ̀ fún ìmúdàgbẹ̀ ètò ààbò nílẹ̀ yìí tó fi mọ́ ìpèsè oúnjẹ àti àlàáfíà àwọn aráàlú. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abiodun ló sọ èyí di mímọ̀ lónìí nígbà tó ń ṣàfihàn àkọsílẹ̀ ìpinnu tí wọ́n gbé jáde lẹ́yìn ìpàdé ìkejì ẹgbẹ́ àwọn gómìnà fọdún 2026 eléyìí tí a pe wáyé nílùú Àbújá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde àti ọ̀rọ̀ tó sọ, eléyìí tí a tọwọ́ bọ̀ látọwọ́ ẹni tí ṣe alága ẹgbẹ́ náà Abdulrahman Abdulrazak tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara
àwọn gómìnà ọ̀hún ni ajẹ́ kò di mímọ̀ pé àwọn ètò àtúnṣe náà wọn ló ṣe pàtàkì láti yanjú gbogbo àwọn ìṣòro tó ní bá ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí ó sì tún wà fún ètò ìmú ètò ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà kó ìláǹfààní àti ìdàgbà sí i gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ti sọ wọ́n ní ọ̀rọ̀ ètò ààbò tó ń de ẹdẹnu kọlẹ̀ eléyìí tó wá látọwọ́ àwọn ikọ̀ agbésùnmọ̀mí bíi ikọ̀ Boko Haram àwọn adìhámọ́ra àti àwọn ẹgbẹ́ míì eléyìí tí ń wọ̀ ọ̀daràn òní pé wọn ni ó ti wà nílẹ̀ yìí láti bí ogún ọdún tó ti ń lọ eléyìí tí ó sì ń rẹ́sẹ̀ walẹ̀ ní apá òkè ọya orílẹ̀-èdè Nàìjíríà èyí tó sì ti wá ṣokùnfà ikú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àti mímọ sánlé fún àwọn èèyàn kúrò níbi tí pé kò sí ètò ààbò eléyìí tó sì ti wá di ìdúnkokò fún àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan àti bó ṣe ń fẹ́ jù lọ sí apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn gómìnà fìdí ìfarajìn wọn múlẹ̀ sí ẹ̀ka ètò agbára láti ṣe àtúnṣe sí àti láti mú kí àjọṣepọ̀ kó wà láàrin àwọn àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún ìdàgbàsókè tó tó àti léyìí tó yẹ lórílẹ̀-èdè yìí. Gómìnà pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a pé ìròyìn ti gbé jáde ìpínlẹ̀ ti fọwọ́ sí ìbẹ̀rẹ̀ ètò ìfẹ̀yìntì mọ̀dámọ̀dá eléyìí tí a mọ̀ sí contributory pension scheme eléyìí tí a pọn ni yóò bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí alága ètò ìfẹ̀yìntì fún ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Túnde Adékúnlé bí ó ṣe kéde rẹ̀ èyí ló sì wà nínú àtẹ̀jáde ìròyìn kan tí kọmíṣánná fúnrọ̀ ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Dọ̀tun Oyèládé gbé jáde lónìí eléyìí tí wọ́n sì fi ránṣẹ́ sáwọn akọ̀ròyìn nílùú Ìbàdàn ti ṣolúlo ìpínlẹ̀ Ọ̀yọ́ Oyèládé ṣàlàyé pé ìdàpọ̀ owó ìfẹ̀yìntì yóò jẹ́ ìdá 12 nínú ọgọ́rùn-ún látọ̀dọ̀ agbanisíṣẹ́ iyùn èyí ti ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìdá 8 nínú ọgọ́rùn-ún látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ gbogbo gẹ́gẹ́ bí ètò tí wọ́n ti tù lẹ́sẹẹsẹ tí ìjọba sì ti fọwọ́ sí láti bẹ̀rẹ̀ lẹ́yẹ ọ̀sọ́ka. Ó tún fi kún pé ìjọba ìpínlẹ̀ náà òní yóò rí dájú pé gbogbo àwọn òṣìṣẹ́ tí ètò náà kàn òní wọ́n gba gbogbo àwọn àǹfààní tí wọ́n ti kójọ tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí ètò náà bá bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀. Nítorí náà ó pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ka ìjọba àwọn ilé-iṣẹ́ àti àwọn àjọ tó jẹ́ ti ìjọba iyùn MDAs láti fi àlàyé kíkún àwọn òṣìṣẹ́ tí wọ́n gbà sí iṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọjọ́ kínní oṣù kínní ọdún 2025 ránṣẹ́ sí ìgbìmọ̀ ètò ìfẹ̀yìntì náà tó sì tún ní kí wọ́n fi àlàyé àti àwọn ìwé àṣẹ tó tó àti ilé ìtòyẹ̀ ránṣẹ́ sí ọ̀dọ̀ ìgbìmọ̀ náà títí ọjọ́ ajé ọjọ́ 12 oṣù kẹfà ọdún tí a wà yìí. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu láti má ṣe ṣe ètò ayẹyẹ ńlá láti lè ṣàmì ọdún kẹta ìṣàkóso iṣẹ́ rẹ̀ látàrí àwọn ìṣòro ètò ààbò eléyìí tó ń dojúkọ àwọn apá ibì kọ̀ọ̀kan ní inú ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá ní agbègbè òkè ògùn àti ògbómọ̀ṣọ́. Àwọn aṣòfin náà ṣàlàyé pé dípò kí wọ́n ṣe ayẹyẹ àwọn yóò lo àkókò náà láti ṣe àgbéyẹ̀wò iṣẹ́ tí ilé-ìgbìmọ̀ náà ti ṣe láàrin ọdún mẹ́ta sẹ́yìn àti láti ṣe àyẹ̀wò lórí ìkópa wọn sí ìjọba àwa-arawa àkóyawọ́ ìmúṣẹ ojúṣe ìjọba àti pípèsè iṣẹ́ fún àwọn ará ìlú. Ìkéde yìí ló jáde láti ẹni tí ṣe abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Right Honourable Adébó Ògúndọ̀yìn lásìkò ìjókòó ilé eléyìí tó wáyé lánàá òde yìí gẹ́gẹ́ bó ti ṣe sọ. Ilé-ìgbìmọ̀ náà gbà pé yóò yẹ kí wọ́n fi ìmọ̀lára ìṣẹ̀lẹ̀ hàn pẹ̀lú àwọn agbègbè tí àwọn ìṣẹ̀lẹ̀ kọlu ètò ààbò ṣẹlẹ̀ sí dípò ṣíṣe ayẹyẹ àti pé ó jẹ́ ọ̀nà láti dojúkọ ètò ìṣèjọba àti ojúṣe aṣòfin kí wọ́n sì lè tẹ̀síwájú nínú ojúṣe wọn sí ará ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìṣàmójútó àti ìṣàkóso oúnjẹ tó àǹtí ògùn lílò lórílẹ̀-èdè Nàìjíríà NAFDAC òníyàn ti sọ̀rọ̀ pàtàkì lórí èrèdí eléyìí tó ní ṣe pẹ̀lú bí àwọn èèyàn ti ṣe máa ń lo àwọn ògùn eléyìí tí a pín wọn ni ó sì ṣe pàtàkì kí wọ́n mọ ewu tó wà nínú lílo ògùn lọ́nà àbáde pàápàá jùlọ àwọn àbájáde tó máa ń tẹ̀yìn mímọ lo àwọn ògùn kọ̀ọ̀kan jáde lórílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ìlanilọ́yẹ̀ kan tó wáyé ní ìpínlẹ̀ Èkó ẹni tí ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò tó ní ṣe pẹ̀lú àwọn ìfimófúnlẹ̀ fún àwọn ọ̀rọ̀ ogun ní iléeṣẹ́ àjọ NAFDAC Uchenna Elémuwa ẹni tó ṣojú ọ̀gá àgbà fún àjọ náà ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye ló lágbo ìkìlọ̀ lórí ìgbésẹ̀ mímọ ṣe àwọn ogun lò eléyìí tí wọ́n ní ó ń ṣe àkóbá ńláńlá fún àwọn ìlera àwọn ènìyàn.
ẹlẹ́mùwà ló ṣàlàyé wípé àwọn ìṣọwọ́lògùn àwọn èèyàn eléyìí tí a pè wọ́n ni wọ́n ti ní ìdúnkokò lóríṣiríṣi láwùjọ àgbáyé. Òní a pè ó nílò kí àwọn èèyàn kan jáwọ́ nínú ìgbésẹ̀ mímọ lo oògùn láláìkan sí àwọn elétò ìlera tàbí mímọ kan lo oògùn lọ́nà tí kò tọ́ àbí kí a máa lo àlòjù rẹ̀ látàrí bí ìlera wọn ṣe ṣe rí láwọn àkókò kọ̀ọ̀kan. Ẹ tẹnumọ́ àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan àti àwọn àkùdé eléyìí tí irú àwọn ìgbésẹ̀ yìí eléyìí tó máa ṣe sí àgọ́ ara àwọn èèyàn tí a máa ń gbé irú ìgbésẹ̀ náà. Ẹlẹ́mu àlọ́ ti wá ra àwọn tó jẹ́ ọ̀jìnì àti ọ̀jọ̀gbọ́n lẹ́ka ètò ìlera tó fi mọ́ àwọn aráàlú láti máa ṣe àwọn ètò tó tọ́ àti eléyìí tó yẹ nípa mímọ kàn sí àwọn tó tọ́ àti àwọn tó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ìlera fún ìgbésẹ̀ àti ìmọ̀ràn tó ti ètò àṣẹ láti lè mọ irú àwọn oògùn tí wọn yóò lò láti lè mọ̀ ṣe ṣe àkóbá fún ìlera alákàlùkù wọn.

Ẹgbẹ́ àwọn ọmọ ológun tó ti fẹ̀yìntì lórílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ẹgbẹ́ àwọn ọ̀gágun fẹ̀yìntì. Eléyìí ti hàn pé wọn ni wọ́n ti sọ̀rọ̀ lásìkò tá a wà yìí lórí bí wọ́n ti ń pè fún ìgbésẹ̀ àti àtúntò tó yẹ lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ikú tó pa ọ̀kan nínú àwọn ẹgbẹ́ ọ̀yẹ́. Eléyìí ti a mọ̀ sí ọ̀gágun Rabi Abubakar, eléyìí ti hàn pé wọn ni wọ́n jí gbé ní ìpínlẹ̀ Katsina. Ìràwọ̀ rasẹ̀ yìí ni a bí wọ́n ṣe lónìí lásìkò ìpàdé àwọn oníròyìn tí wọ́n ṣe ní ìlú Kaduna látọwọ́ ẹni tí í ṣe ọ̀gágun fẹ̀yìntì Brigadier General Ismaila Abdullahi, ẹni tó sọ̀rọ̀ lórúkọ àwọn akẹgbẹ́ rẹ̀, àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀. Lára àwọn ìkàn eléyìí tí a bí wọ́n wà níbi ètò náà, wọ́n láti rí ọ̀gágun fẹ̀yìntì èèyàn Brigadier General Abubakar Abdulkadir, Brigadier General M.I. Tsga tó fi mọ Air Commodore Yusuf Anas, Ambassador Ibrahim Usman Gafai àti Ambassador Ahmed Muhammad Musawa. Àkójọpọ̀ ìròyìn lẹwa fún ti alẹ́ tòní kò ní jù báyìí lọ, ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti wọ́n fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn ló ti fi ọ̀rọ̀ ìdánilójú ránṣẹ́ sí àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí ń gbé nílẹ̀ South Africa wípé gbogbo àwọn ọmọ ilẹ̀ yìí tí wọ́n bá ti fi ìfẹ́ wọn hàn láti padà sí ilé látàrí àwọn ìgbésẹ̀ ìgbójú agan ti àwọn ààrẹ nílẹ̀ South Africa ò ní wọ́n ṣetán láti kó wálé kó tó di 30 oṣù kẹfà ọdún tí a wà yìí. Bákan náà ni ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀-èdè Nàìjíríà fi ìdí ìfarajìn wọn múlẹ̀ fún àwọn ètò àtúnṣe kọ̀ọ̀kan tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè yìí. Ìrìn ilé ìta ti rí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn nǹkan ètò agbára tó ń lo ìtànsán òòrùn àti àwọn ìgbésẹ̀ ìdàgbàsókè lágbọn ètò iṣẹ́ ọ̀bẹ láti lè kojú àwọn ètò ààbò àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú ìpèsè oúnjẹ fún ìgbáyégbádùn àwọn aráàlú. Alága fún ọ̀rọ̀ ìgbìmọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Túnjí Adékunlé, ti kéde wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé òun ló ti gbọ́wọ́ lo ìgbésẹ̀ ṣíṣàmúlò ètò ìfẹ̀yìntì mọ̀dámọ̀dá Iyùn Contributory Pension Scheme ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìṣàkóso àti àmójútó oúnjẹ tó ti ogun tí àwọn èèyàn ń lò nílẹ̀ yìí ló ti ṣe àtẹnumọ́ pàtàkì àti ìgbésẹ̀ eléyìí tó wà pẹ̀lú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bí àwọn ènìyàn ti ṣe máa ń ṣe àṣìlògùn àti mímọ ṣe ìtọ́jú ara wọn láìkàn sí àwọn elétò ìlera nígbà tí wọ́n tẹnumọ́ ewu àti àwọn àkùdé tó ń bẹ nínú ọ̀rọ̀ ètò náà nílẹ̀ yìí. Èyí lópin ìròyìn lẹwa fún ti alẹ́ tòní, ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ má gbàgbé wípé aago 9 alẹ́ òní òní a ó parí gbogbo ètò iṣẹ́ fún ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Road 89.3 FM látàrí àwọn àtúnṣe kọ̀ọ̀kan eléyìí tí a fẹ́ ṣe sí àwọn ẹ̀rọ wa. Ẹ ṣe tí ẹ ń darapọ̀ mọ́ a ní gbogbo ìgbà, ẹ sì ń ṣe fún ìfẹ́ eléyìí tí èèyàn ọmọ Nàìjíríà ń fi hàn sí ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tó wáyé ń lóde wa látọwọ́ Kẹ́misọ́lá Williams. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú @wellsroad893 nígbà tí ẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú @wellsroad893FM fanpage. Bákan náà lẹ lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsroad893.com nígbà tí ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wellsroad893FM lórí ẹ̀rọ 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóyèdè òun ló mú ìròyìn náà wá sí ti gbọ̀nyín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wellsroad893FM. Ọlọ́run yóò bùkún fún yín, ọ̀run ayọ̀ làó sùn.

ní bí ìṣẹ́jú mélòó kan báyìí a máa parí iṣẹ́ fún ti tòní kì í ṣe fún ìdààmú bí kò ṣe kò ń ṣe fún wàhálà bí kò ṣe pé a fẹ́ ṣe àwọn àtúnṣe kankan sí àwọn irinṣẹ́ wa kó ba lè tún fún yín láǹfààní láti pé ẹ tún gbọ́ wa síwájú àti síwájú sí i èyí ni a fi wá ṣe la fi lérò pé ká kúkú ṣe àwọn àtúnṣe yẹn ní déédéé ọwọ́ alẹ́ sódà tó bá tún di ní àárọ̀ ọ̀la èmi àti yín àti gbogbo àwọn agbóhùnsáfẹ́fẹ́ wa níkọ̀ọ̀kan ẹ tún láǹfààní láti máa gbọ́ wa níkọ̀ọ̀kan èjèèjì ìtumọ̀ gbogbo ohun tí mò ń sọ látẹ̀ẹ̀kan ni pé tó bá ti di ní aago mẹ́sàn-án a máa kíra wa pé ó dàárọ̀ ẹ má gbàgbé pé aago mọ́kànlá gangan là ń parí iṣẹ́ fún sáà tá a wà yìí àmọ́ lálẹ́ ètò ní aago mẹ́sàn-án láṣẹ fún àwọn amójú ẹ̀rọ wa àti àwọn òṣìṣẹ́ láti lè wo àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan kó ba lè tún lè fún wa ní àǹfààní láti tún lè máa gbádùn ara wa síwájú àti síwájú sí i ìyẹn túmọ̀ sí pé lálẹ́ ètò ní ẹ̀ ní láǹfààní láti gbọ́ ètò àwárí ìfẹ́ àfẹ́ bẹ gbogbo àwọn olólùfẹ́ ètò yìí pátápátá nítorí pé bí ẹni dayin lágara fún alẹ́ ètò ní ni ṣùgbọ́n lágbára ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ àwárí ìfẹ́ ó padà bigger and stronger bá a ṣe sọ lédè òyìnbó ẹ ṣeun gan tẹ́ ń gbọ́ wa.

0: nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga àgbẹ̀mágbẹ̀.
1: Lẹ́ẹ̀kan sí àdúpẹ́ lọ́wọ́ gbogbo olólùfẹ́ ìkànnì kànga àgbẹ̀mágbẹ̀ Wells Radio 89.3 FM èyí àkàlẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate nílùú Ìbàdàn. Pé ẹ ń gbọ́ ìkànnì wa kànga àgbẹ̀mágbẹ̀ Wells Radio 89.3 FM èyí tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye láti aago márùn-ún èyí tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ fún tòní títí di àsìkò yìí. Èyí náà ni láti máa tún fi tó wa létí lẹ́ẹ̀kan sí pé tó bá ti di ní aago mẹ́sàn-án èyí tó ti kò bí ìṣẹ́jú bí méjì sí mẹ́ta báyìí a máa pa àwọn irinṣẹ́ wa láti rí pé àwọn amójú ẹ̀rọ wa wọ́n wo àwọn irinṣẹ́ wa wọ́n ṣe àwọn àtúnṣe tó tọ́ tó bá dẹ̀ tún di ní aago márùn-ún ní àárọ̀ ọ̀la a tún padà sẹ́nu iṣẹ́ láti tún fún yín ní àwọn ètò tẹ́ ń gbádùn àti àwọn ètò tó ń kọ́ wa lọ́gbọ́n tó ń kún fún ọgbọ́n ìmọ̀ àti òye lẹ́ẹ̀kan sí i. A fẹ́ fi àsìkò yìí láti tọrọ àti bẹ tọrọ gáfárà àti bẹ àwọn olólùfẹ́ àwárí ìfẹ́ nítorí pé wọn ò ní ní àǹfààní láti gbọ́ ètò yẹn lálẹ́ tòní ṣùgbọ́n tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run àwárí ìfẹ́ yóò padà sórí afẹ́fẹ́ gbogbo ètò wa náà lọ́lọ́kan ọ̀jọ̀kan yóò padà sórí afẹ́fẹ́ aago mọ́kànlá yóò tún padà sí aago tí à ń kira wa pé ó dàárọ̀ lórí ìkànnì yìí. Ẹ ṣeun gan tẹ́ ń gbọ́ wa o ṣùgbọ́n ẹ má gbàgbé pé lójú òpó Facebook wa ṣe láǹfààní láti darapọ̀ mọ́ wa ẹ lè láìkí wa ń bẹ̀ kẹ́ fọ́lò wa náà ó ṣe pàtàkì lójú òpó YouTube wa ẹ láìkí wa ẹ fọ́lò wa náà àbí kẹ́ subscribe níbẹ̀ náà ẹ dẹ̀ lè fi tó àwọn èèyàn yín àti ará tó wà ní òkè òkun láti máa gbọ́ wa lórí ẹ̀rọ ayélujára wa www.wellsradio893.com. Eré àtayọ̀ tí a fi ń sílẹ̀ lálẹ́ tòní lágbára ọlọ́run ó náà látún fi pàdé tó bá di ní aago márùn-ún tó bá di ní àárọ̀ ọ̀la. Ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní dàrú orílẹ̀-èdè Nàìjíríà kò ní bàjẹ́ ìdílé gbogbo wa lọ́lọ́kan ọ̀jọ̀kan àlàáfíà àti àlàáfíà la máa wà ní gbogbo ìgbà. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì kànga àgbẹ̀mágbẹ̀ Wells Radio 89.3 FM lórúkọ aláṣẹ àti olùdarí ìkànnì yìí ajíhìnrere Lillian Bademosi lèmi Ayọ̀ Emmanuel Ojo ni mo ń kí gbogbo wa pé ó dàárọ̀ ọkọ̀ọ̀kan lájí kásùn rẹ̀.